0: yàtọ̀.
1: Iṣẹ́ ìránṣẹ́ wòlíì pọ̀ ń bẹ́lẹ̀.
0: Wá kọ́ mọ̀ pé àṣẹ ń bẹ́.
1: Àwọn wòlíì sì wà síbẹ̀.
0: Ètò gbogbo ti bẹ̀rẹ̀ láti October 26.
1: Títí da November 4.
0: Wọ́n gbọ́ o.
1: 26, 27, 28
0: of October.
1: Aago mẹ́fà ìdájí 6 a.m.
0: Lọ́ máa pàdé.
1: Bẹ́ẹ̀ látún pàdé nírọ̀lẹ́ láago mẹ́rin.
0: Thursday 29.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀.
0: Mo wá di Friday 30.
1: Aago mẹ́sàn-án alẹ́ làwọn pàdé o.
0: November 4.
1: Ọjọ́ àjọ̀dún gan làwọn fàdà gbọ́ gbogbo rọ̀.
0: Sínú ìsìn ìdúpẹ́.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀.
0: Ká sì máa fijọ́ lágbàre ńlá lọ́wọ́ bàbá.
1: Ministry
0: Pastor Anu Ojo
1: Lagos.
0: Prophet Kunle Aroniyo.
1: United States of America.
0: Bishop Tunde Bamigbóye.
1: Bàbá Wákàtí Ìtúsílẹ̀.
0: Reverend Bọ́lájì Ọdẹ́jídé.
1: Reverend Níyí Adé.

0: Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlí ọlọ́run aláàyè. Ọlájídé sí ayọ̀ bí òkòkò Jésù ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rìn. Àkórí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sẹ̀ wẹ̀. Ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo. Ní Aqua Event Hall làwọn ológun èèyàn yóò ti máa tó ìpín ògo yàn. Tí ẹ̀mí ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá. Bébí tí òkòkò ti jáwé bọ́. Ẹ̀mí ọlọ́run ti ṣe tó fẹ́ bẹ́ẹ̀ tọ́ rẹ gbogbo padà. Èyí tí òkòkò ti jà olólè ẹ̀. Lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìjọgbọ́n. Bí wòlíì ọlọ́run aláàyè. Ọlájídé sí ayọ̀ mi òkòkò Jésù. Yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ìyanu sì máa ṣẹlẹ̀. Láago méjì òwúrọ̀ mi kùtùkùtù. Sẹ́wẹ̀ Aqua Event Hall. Láwọn ti pàdé. Gbogbo ní bá fara hàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Àtọ́bàjà yẹ́ò.
2: Tàbí àṣìbàrà o.
1: Ẹni láni Ṣírálì.
2: Jọ́ọ́sọ.
1: Jògbójògbó nínú agbára.
2: Ẹ̀mí inú àwọn wòlíì.
1: Jògbójògbó nínú ọ̀la lọ.
2: Tàbí ọ̀ṣọ́.
1: Abẹ́jí lu kára bí àjẹrẹ.
2: Ọlọ́run Ọlájídé o.
1: Ògbẹ́mọ níjà kẹrin ó bọ níjà. Àràjì máa kà sí mbẹ lórí òkè ẹ̀rìn mọ̀.
2: Tàbí ọ̀ṣọ́.
1: Àràjì máa kà lórí òkè ẹ̀rì o.
2: Ọlọ́run Ayọ̀dẹ́lẹ̀ babalára o.
1: Àràjì máa kà lórí òkè ìdó.
2: Tàbí ọ̀ṣọ́.
1: Àràjì máa kà lórí òkè ògo.
2: Agbára Nàìjíríà.
1: Àràjì máa kà lórí òkè Sioni.
2: Tàbí ọ̀ṣọ́ ìbàrẹ̀ o.
1: Ìbàrẹ̀ o.
2: Tàbí ọ̀ṣọ́ ìbàrẹ̀ o.
1: Ọlọ́run ìjọ apọ́sẹ́lì ti Kristi.
2: Jọ́ọ́sọ.
1: Ọlọ́run CAC.
2: Agbára 1930.
1: Májẹ̀mú 1930. Ẹ̀dìdí orí kátákátá.
2: Tàbí ọ̀ṣọ́.
1: Ẹ̀dìdí ìmọ̀ mẹ́ta o.
2: Tàbí ọ̀ṣọ́.
1: Atúnyìn o.
2: Oṣù Jọ́ọ́sọ.
1: Oṣù kẹsàn-án ògbé wa mi.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àwọn alábòrí rẹ̀.
2: Hallelujah.
1: Hello. Ti wọ́ṣù kẹwàá.
2: Abíọ́sọ̀ máa ṣọ́ o.
1: Adé lọ́ṣù kẹwàá o.
2: Ọjọ́ sà.
1: Gbogbo ilé ẹgbẹ́
2: o.
1: Kẹ́kù ilé ẹgbẹ́ o sọ fún koko.
2: Ẹgbẹ́ o.
1: Ẹni kẹ́kù ilé ọgbọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Kọ́ sọ fún toko.
2: Kọ́ sọ fún toko.
1: Kí sọ kó gbọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Kọ́ sọ fún ẹ̀rù ọjà.
2: Bẹ́ẹ̀
1: o. Ẹ̀rù ọjà ò gbọ́.
2: Ẹ̀rù ọjà gbọ́.
1: Kọ́ sọ fún ẹ̀rù ọ̀nà. Iṣẹ́ tó ti ẹnu mi jáde.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Nínú oṣù kẹwàá.
2: Àbíọ́ni wáyé o.
1: O ní ṣerú ẹgbẹ́.
2: Àmì Jésù.
1: O ní ṣerú owó.
2: Àmì Jésù.
1: O ní ṣerú ẹgbẹ́.
2: Àmì Jésù.
1: O ní ṣerú owó.
2: Àmì Jésù.
1: O ní ṣerú ẹgbẹ́.
2: Àmì Jésù.
1: O ní ṣerú owó.
2: Àmì.
1: Ẹ̀dìdí ọ̀rọ̀ rẹ̀.
2: Kábíyèsí o.
1: Ibi ẹrú tí ó fi ọ́ sí.
2: Àbíọ́ni wáyé o.
1: Gbogbo lálá rẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
1: Ó jẹ́ pé ẹrú ló fi ń ṣe.
2: Àbíọ́ni wáyé.
1: Èmi ni kò dọ̀la.
2: Orúkọ Jésù.
1: Èmi ni kò dọ̀pin.
2: Àbí Jésù.
1: Ẹ lo.
2: Bàbá mi o.
1: Oṣù kẹwàá.
2: Oṣù kẹwàá ni o.
1: Ọjọ́ kìíní.
2: Ọjọ́ kìíní.
1: Oṣù kẹwàá.
2: Oṣù kẹwàá ni sà.
1: Ọjọ́ tá a máa pin lọ́tọ̀ọ̀tọ̀ ni o.
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
1: Ọjọ́ tí mo ní ká máa ṣe kíni.
2: Ọjọ́
1: tá a máa pin lọ́tọ̀ọ̀tọ̀.
2: Ọjọ́
1: tá ni a máa
2: pin o.
1: Ẹ ti lè jẹ́ kí wọ́n tẹríba fún yín.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Tí wọ́n ṣerú yín.
2: Tí wọ́n ti ṣerú yín o.
1: Ṣùgbọ́n èmi o.
2: Kábí ọ̀ṣọ́ Ọlọ́run o.
1: Mo kọ̀ láti ṣerú.
2: Èmi máa kọ̀ láti ṣerú.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Nínú àkọọ́lẹ̀ ẹrú.
2: Ọjọ́ sà.
1: Ẹ̀yin wọlé ẹ̀sà mi o. Ayọ̀ orúkọ rẹ kúrò mẹ́.
2: Ọjọ́ sà.
1: Ọjọ́
2: sà.
1: Ní oṣù omi nira. Oṣù kẹwàá.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Oṣù òmìnira
2: ni. Oṣù òmìnira ló bọ́ sí.
1: Kí ló wá dé?
2: Kábí ẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Tí wọ́n tún ní kò ṣerú. Kó o máa ṣerú owó.
2: Ẹ ti ṣe.
1: Mo ní kò ṣe 920.
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
1: Ẹ bọ 920 tí mo ní yóò ṣe. Tèmi mọ̀ yé mi.
2: Ó ṣe o.
1: Torí pé.
2: Kábí ẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: A ní mi fẹ́ kó o ṣerú owó.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹni tí ò fẹ́ ráhùn owó. Nínú oṣù kẹwàá.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Irú wọn ni òru ẹbọ yẹn.
2: Ọjọ́ sà.
1: Torí ibi tá a ń lọ yìí. Ibi ó le ni.
2: Ọ̀làgbára o.
1: Ẹ máa ké.
2: Ọjọ́ sà.
1: Ẹ yọ orúkọ mi kúrò mẹ́.
2: Ẹ yọ orúkọ mi kúrò mẹ́.
1: Nínú àkọlé àwọn tí ó ṣerú ayé.
2: Nínú àkọlé àwọn tí ó ṣerú ayé.
1: Àwọn tí ó ṣerú ayé kú.
2: Àwọn tí ó ṣerú ayé kú.
1: Ẹ yọ orúkọ mi kúrò mẹ́.
2: Ẹ yọ orúkọ mi kúrò mẹ́.
1: Ẹ yọ orúkọ ọkọ mi kúrò mẹ́. Akọsílẹ̀.
2: Nínú àkọsílẹ̀.
1: Àwọn tí ó ṣerú ẹgbẹ́.
2: Àwọn tí ó ṣerú ẹgbẹ́ o.
1: Ẹ yorúkọ mi kúrò mbẹ̀.
2: Ẹ yorúkọ mi kúrò mbẹ̀.
1: Mo bá lè sàmì.
2: Mo bá lè sàmì.
1: Ayọ̀ orúkọ rẹ kúrò mẹ́.
2: Amẹ́.
1: Ayọ̀.
2: Amẹ́.
1: Ó kúrò mẹ́.
2: Amẹ́.
1: Ó kúrò mẹ́.
2: Amẹ́.
1: Ó kúrò mẹ́.
2: Amẹ́.
1: Ọ̀gá.
2: Yes sir. Mi o.
1: Ọkọ̀ tí wọ́n fẹ́ yọ lẹ́rọ.
2: Ọ̀gá.
1: Májẹ̀mú parẹ́.
2: Amẹ́.
1: Ó parẹ́.
2: Amẹ́.
1: Ó parẹ́. Eru anu
2: oruko Jesu
1: eru olunranlowo
2: oruko Jesu
1: ibi o le si ni pe
2: yes sir
1: iru won
2: be sa be ni o
1: iranlowo won
2: adani wa yo
1: aye afisi bi to nira
2: yesu ibi to ha
1: ibi to nira ibi egbin
2: yesu
1: oga
2: ibi egbin ni o
1: tori pa je malu
2: be sa
1: e wa ni pe malu nboda
2: nboda
1: oga
2: papa mi o
1: ataye baye lo ti waye
2: yesu olorun
1: nigba ti yesu
2: o yes sir
1: to fi asaro tori asaro
2: nanisa
1: o tun so ogo kekere to ku si lara mi o tun so ogun ogun ibi re
2: o yes sir
1: tori asaro
2: asaro
1: wona mi si o
2: atani wa yo
1: itani nwire
2: kabiyesu olorun
1: o alo seru aye ma
2: amen yeso
1: gbogbo tani o wa se laye
2: o yes sir
1: to pa ka lana
2: beni o
1: to ni e ma bisi
2: kabiyesu
1: ke ma re si
2: o si ma re si
1: o ni gba ta wa nbisi
2: o yes sir
1: ta wa re si inu nba
2: Adani
1: wa yo. Iwo won tan baje.
2: Kabiyesu Olorun.
1: Won wa gbogun ti won.
2: Oh!
1: Won mu isiru yen ko le.
2: Yesu.
1: Wi pe.
2: Yes sir.
1: A mu won siru.
2: Kabiyesu.
1: Ni asepa.
2: Ya.
1: Oga.
2: Papa mi o.
1: So pe yo ruko mi ko me.
2: Yo ruko mi ko
1: me. Mi o si isiru asepa.
2: Mi o si isiru asepa.
1: Omo mi o le serupa.
2: Omo mi o le serupa o.
1: Ala seruma.
2: Ala seruma.
1: Mini me
2: yes.
1: So mo eru to nse
2: Kabiyesu Olorun o
1: eru egun ile baba re
2: Adani wa yo
1: eru ki mo gbe
2: egun ile baba
1: eru egun ile baba re
2: Kabiyesu Olorun o
1: yes sir
2: baba mi o
1: baba la baba re
2: o yes sir
1: awon lo je bi
2: Kabiyesu o
1: e wa rakunrin to fe joba
2: o yes sir
1: o fe joba
2: o fe joba
1: won wa awon to fe fi joba
2: o yes sir
1: won ni ko si apere oba lara re
2: Kabiyesu o
1: yes sir
2: baba mi o
1: won ni oni ma je dede o wa ni kini ko se
2: ayeraye o
1: o ni ohun o fi ogo
2: Kabiyesu o
1: awon omo to nbi
2: eh adani wa yo
1: ohun o fi gbade
2: ogo omo to bi
1: won wa de omo melo lo bi
2: Kabiyesu Olorun
1: o lo nbi omo marun
2: eh
1: baba lawo wowo ogo awon marun
2: o yes sir
1: won wa ri wi pe
2: bani o
1: marun yen o to
2: Kabiyesu o
1: wi pe
2: oto joba yen
1: oto joba yen nko to ba joba yen
2: yes sir
1: akula ri odun meta
2: ayeraye olorun
1: odun meta
2: odun meta
1: won wa ni o eyan melo lo nle lo
2: Kabiyesu Olorun
1: o ni o le lo ogo
2: yeso
1: eyan 21
2: Kabiyesu o
1: ka lo bi mo to 21
2: yes sir
1: won lo le lo ogo won
2: ayeraye
1: o wa loke e ba mi lo tawon marun to wa nle
2: Kabiyesu o
1: ati ti ran meje mi
2: ti o ti daye
1: ti o ti daye
2: dani wa ye olorun o
1: won ni ah ah
2: ayeraye
1: tawon yen ba daye go o ni se bo nlo hun sare to nbayi
2: Kabiyesu o
1: tan ba daye awon no ma sare ti won
2: Oya! Oya!
1: Kaka!
2: Oh yes sir!
1: Ori mi jade!
2: Ori mi jade!
1: Labe egun ile wa!
2: Labe egun ile wa!
1: Ti mo ti seru o!
2: Ti seru!
1: Ori mi jade!
2: Ori mi jade!
1: Labe egun ile wa!
2: Labe egun ile wa!
1: Ti mo ti seru o!

0: ayé
1: àkọ́bí kọ́ o. Ṣé second born ló jẹ̀bi ẹ̀jẹ̀?
0: Kàbí sọlọ́run.
1: Second born kọ́.
0: Adániwáyé.
1: Ṣé àtibísí ló jẹ̀bi ẹ̀jẹ̀?
0: Ká.
1: Àtibísí kọ́ o.
0: Jésù.
1: Tàwa ló jẹ̀bi ẹ̀jẹ̀?
0: Ayérayé o.
1: Àtibísí ẹ̀dọ̀bálẹ̀ síbẹ̀.
0: Ká.
1: Tá a jẹ̀bi ẹ̀jẹ̀ sà.
0: Ayérayé ọlọ́run.
1: Olúwa ni bàbá wọn ló jẹ̀bi ẹ̀jẹ̀.
0: Jésù.
1: Bàbá ló jẹ̀bi ẹ̀jẹ̀. Mo ní ẹ̀bi ẹ̀jẹ̀ wo ló jẹ? Àti bí ṣiṣẹ́ dáàdì yìí ṣì wà láyé.
2: Ó ti ọ̀.
1: Ó ti kú.
2: Bẹ́ẹ̀ni.
1: O lè wá yìí.
0: Lágbára.
1: Ó wá kú káàntì ìmúra ṣáàdùá. Kò bá dẹ̀ rí ìtúsílẹ̀ lénìí.
0: Ayérayé.
1: Ṣùgbọ́n ìtara rẹ̀ ti sọnù.
0: Ká.
1: Ìgbàgbọ́ ẹ̀ ti sọnù.
0: Jésù.
1: Kò nígbàgbọ́ mọ́ Ọlọ́run lè ṣe.
0: Àdániwáyé.
1: Gbogbo tí mò ń sọ yìí.
0: Yes sir.
1: Kò lè jọ lójú ṣe mọ̀dí.
0: Ó ti gbọ́ tó pọ̀. Bẹ́ẹ̀ni.
2: Mo ní torí pé wọ́n ti gbà mí àti náwó náwó àdérí nǹkan kan.
1: Torí pé ti gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣé mi wá bèrè owó lọ́wọ́ ẹ̀? Dá kó jí gbàgbọ́ ẹ báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó yẹ kó o mọ̀ sunkún gbàdúrà.
0: Ká.
1: Ángẹ́lì dé o.
0: Bẹ́ẹ̀ sí o.
1: Kí ló ṣẹlẹ̀? Ká ní bàbá rẹ̀ ń bẹ bí.
0: Yes sir.
1: Wo bí wọn kì í parọ́ mọ̀ kú ọ̀run.
0: Àtọ̀.
1: Má parọ́ mọ́ bàbá rẹ̀. Ẹ sà. Má jẹ̀mú ni láàrin èmi àti Ọlọ́run. Mi ní forúkọ Olúwa tẹ̀.
0: Ká.
1: Sá.
0: Yes sir.
1: Olúwa nígbà tí bàbá rẹ̀ wà ní ọ̀dọ́ ní skul. Olúwa ní bàbá rẹ̀ ń bẹ nínú ẹgbẹ́ òkùnkùn. Olúwa sọ pé ó bá arábìnrin kan lájọṣepọ̀. Ó fi tipátipá mu mọ́nú igbó. Torí pé tò sí ẹ̀ títí kò gbà. Olúwa wí bẹ́ẹ̀.
0: Yes sir.
1: Àti bí sí original báyìí ni mò ń sọ fún ẹ yìí o.
2: Ok sir.
1: Àwọn pásítọ̀ lè mọ ti ìtúdé bẹ̀ fún ẹ.
2: Ẹni kankan ò tiẹ̀ ti sọ.
1: Kò sẹ́ni tó sọ rí.
2: Rárá ibùn kan wọ́n sọ pé dádì wa gan ló lè help wa péyàn dáadáa ni.
1: Wọ́n kàn máa sọ pé dádì yín ló lè ṣe kí ni.
2: Wọ́n lè àwọn nìkan náà lè help wa péyàn dáadáa ni wọ́n pé wọn ò lè ṣe.
1: Ipé èèyàn dáadáa ní dádì ẹ.
2: Pé wọn ò ṣe kán tó.
1: Pé wọn ọ̀sẹ̀ kan tó kú. Dádì yín ti balẹ̀ jẹ. Ó bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀. Ìyẹn ò gbà. Ó mú ọmọbìnrin yẹn wọ inú igbó. Àtòun àtàwọn ẹgbẹ́ òkùnkùn ẹ̀. Wọ́n jẹ́ mẹ́rin. Wọ́n dẹ̀ òun ló kọ́kọ́ bá ọmọbìnrin yẹn lájọṣepọ̀. Mi parọ́ mọ̀ kú ọ̀run o. Bàbá rẹ̀ ló kọ́kọ́ fi ipá jábà lé ọmọbìnrin yẹn. Ẹlẹ́gbẹ́ ọmọdé lọmọ yẹn. Bó ṣe jábà lé ẹ̀tàn. Àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta náà tún bá lájọṣepọ̀. Ìgbó tí gbogbo wọn dìde wọn fílẹ̀. Ọmọbìnrin yẹn ti ọwọ́ bo ẹ̀jẹ̀. Ó dẹ̀ gbé bàbá rẹ̀ ṣépè.
0: Ká.
1: Èpè ọjọ́ kìíní àná.
0: Yes sir.
1: Ó ní bí bàbá rẹ̀ bá níyàwó. Tó bímọ sáyé. Tí ò bá bímọ, kò ní jẹ̀rora.
0: Àbèsè.
1: Òun á jẹ́ kí bàbá rẹ̀ ó bímọ sáyé. Ṣùgbọ́n àwọn ọmọ tó bí. Àbíkú ni wọ́n máa bí.
0: Kàbèsè Ọlọ́run.
1: Òun ò ní jẹ́ bímọ sáyé.
0: Ayérayé.
1: Ara àwọn ọmọ tó bá bí lòun ó ti gbẹ̀san. Kí wá lọ́nà àbáyọ ẹ̀. Dádì ẹ náà lọ́nà àbáyọ.
0: Yes.
1: Ó ti kú. Kí la fẹ́ ṣe? Bóyá kó máa sunkún fún àánú níbi tó wà.
0: Ká.
1: Bóyá Ọlọ́run lè tú ọ̀nà àbáyọ mi jáde.
0: Àníwáyé o.
1: Àǹtí bí Sibọ́ ọba ti lè sunkún béèrè ọ̀nà àbáyọ mi. Ó ti di lẹ́yìn ọdún mẹ́ta.
0: Jésù.
1: Ohun Olúwa Jìhóvà ní èyí.
0: Bẹ́ẹ̀ni.
1: Bámbájí ẹ fò sókè níbi ẹ wà. Ó yá jáde nínú ẹ̀bí ẹ̀jẹ̀.
0: Ámì Jésù.
2: Jésù.

Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlíì ọlọ́run aláàyè. Ọlájídé ṣí ayọ̀ bí òpópó jẹ́ sí ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rin. Àkórí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sán ẹ̀. Ìdápadà ògbó àwọn apani tó ṣubú nínú ògo. Bí ẹ̀kọ́ Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn. Tí ẹ̀mí ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi àyè ńlá. Bébí tí òkòkò ti jáwé bọ́. Ẹ̀mí ọlọ́run ti ṣe tó fẹ́ bẹ́ẹ̀ tọ́ rẹ gbogbo padà. Èyí tí òkòkò ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìgbógun. Bí wòlíì ọlọ́run aláàyè. Ọlájírí ṣí ayọ̀ mi òpópó Jésù. Yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí yanú ọ̀sẹ̀.

sọ̀rọ̀ nípa Lifeform Adherence tó dàbí ìkànnà wọ́mẹ́ ni tó wà nínú ẹ̀. Ṣẹ́lù flẹ̀ SABC Gift Transfer Customization pẹ̀lú T-shirt Sewing BTS Printing Monogram Photo Frame Àwọ̀ Mug àti Alpha Printing. Gbogbo wa jẹ́ kí wọ́n bá ní brandy mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣèṣì iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀ Bọ́lá Print kájú ẹ̀. Bọ́lá Print lọ́gàn olóríṣìí Printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa Printing pẹ̀lú graphics design lọ́dọ̀ wa. Bíbọ̀ Photo Frame pẹ̀lú àwọn customized t-shirt fẹ́. Ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dùn owó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Nùmọ̀ sí Sùúrù Lérè lẹ́yìn MTN Office Along Idi Iroko Sunwater Nípínlẹ̀ Ogun la wà. Fẹ́kùn rẹ̀ àlàyé ẹ̀ma 08059327878 tàbí 08035161270 Bọ́lá Print Printing.

0: Fún wòlíì kò mọ́ rí ìyanu.
1: Ẹ̀yin
0: mélòó lẹ gba ìpè yìí gbọ́ dénú? Ẹ gbà gbọ́ dójú ẹ̀. Torí arúgbó ọjọ́ kò méwé mọ́. Kò sì mégbò mọ́. Èyí ni ojúlówó agbára. Rọ́pà the supernatural
1: power.
0: Authentic.
1: Kò
0: wá léwé. Kò dẹ̀ légbò. Tó ti tẹ́wọ́ ẹ. Now ògo tó ti ríru ẹ̀ ti pẹ́. Ẹ̀yin kan ẹ máa rówó gbà ká ẹ̀ rí mọ́. Owó tó ti rí ti pẹ́. Ìyanu tó ti rí ti pẹ́. Ó yá ìyanu yẹn padà wá. Ẹ tẹ ọwọ́ méjèèjì. Mo ti pe onírúurú àwọn ènìyàn rí. Tí mo dẹ̀ sọ̀rọ̀ fún wọn. Tí mo bá pẹ ẹlòmíì. Èmi dẹ̀ lélẹ̀ mo máa ń ṣàwàdà. Mo máa ń pààyàn lẹ́rìn. Nínú ìran mi. Àti nínú àdúrà mi. Kódà nínú wàásù mi. Mo lè pààyàn lẹ́rìn. Olúwa sì fi rọ̀ mí lọ́rùn. Láti ṣe bẹ́ẹ̀. Má pe ẹnìkan lọ́jọ́ kan. O kò dẹ̀ mọ̀ pé àwàdà wòlíì prophetic náà. Tí máa ṣàwàdà pẹ̀lú ẹ ṣe bí mo nífẹ̀ẹ́ rẹ ni. Ènìyàn tí mo fi ń ṣàwàdà tí mò ń bá rẹ́rìn. Tí mo takùrọ̀sọ pẹ̀lú ẹ̀. Ọkàn mi yọ sí ọ ni.
1: Ìgbà
0: náà ni ẹnìkan wá fojú burúkú wò mí. Mo dẹ̀ sọ fún mo ní mọ̀mọ́sẹ́ bí ọmọbìnrin. Ó wá ní òun bí obìnrin. Mo wá ní mo rí obìnrin ọmọbìnrin yìí kan tó fẹ́ pa. Mọ̀mọ́ ni à ó ní dáde ó ọkùnrin gbogbo ọmọ tó ń bí o. Ohun tí ẹ ní ọmọbìnrin kankan. Ó ní so ẹ gbójú kò ń bẹ. Ó ní ẹ gbàgbé ẹ̀sà. Ló bá jókòó. Láàrin gbogbo èrò. Kò tí ẹ jẹ́ ń fulẹ̀. Ó dẹ̀ jókòó báyẹn. Mo wá ń se tèmi lọ. Àṣé àkọ́bí ọmọ rẹ̀. Ó bí mo bìnrin. Àṣé àkọ́bí ọmọ rẹ̀. Àṣóbìnrin ni. Àṣé ọmọ tí mo ń sọ yẹn gan. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí láti Èkó ni. Àṣé ọmọ yẹn gan bẹ́nu ilé. Tí ò dẹ̀ lè rántí. Kó dẹ̀ sọ lórí microphone. Kó sọ fún mi pé dáàdì òótọ́ ni. Èmi gangan kọ́ mo bí o. Ṣùgbọ́n ọmọ ọmọ mi ni. Pé àkọ́bí mi ló bí. Ǹbá dẹ̀ ti sọ fún un tí ó ṣe. Ọdọ́ mo sọ fún náà o. Mo ní kó gbà àwẹ ọjọ́ kan. Káyé má pa ọmọ yìí. Mo ní obìnrin mò ń wò. Mo ní mò ń wo bí at the age of 16 years. Ó ní àlóhùn bí ọmọ ọkùnrin. Ṣùgbọ́n gbà tí àwọn òbí ọmọbìnrin gbà tí nǹkan ó ṣẹlẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì ọmọ yẹn sick o. Ó wá pè mí. Ó ní dáde mọ́mọ́ bínú. Èmi lẹ sọ̀rọ̀ fún ní chọ́ọ̀chì. Bẹ́ẹ̀ ni mo lọ́mọ obìnrin. Tí mo ní mi ò ní. Ó ní mo ti gbàgbé pé ọmọ ọmọ mi obìnrin ni. Ó ló ti wá wà lọ hospital báyìí. Ó ní bó la sì sin. Mo ní àwẹ̀ tí mo ní kẹ gbà jọ Monday. Ṣé ẹ ti gbà? Ó ní òun ò gbà. Ìgbà tó ò mọ̀ pé òun lọ́mọ obìnrin. Ìgbà tí ó padà pè mí lẹ́yìn ijọ́ kẹta. Ọmọ yẹn jáde láyé. Grandma ni ò gbàdúrà. Àṣẹ Ọlọ́run wà. Ẹ náwó sókè. Ibo lọ́tà ti fẹ́ fìyà jẹ ọ́. Ọ̀nà wo lọ́tà fẹ́ gbà. Olúwa máa di ipa. Kí ẹnìkan pariwo pé ayé ẹ mọ́ fìyà jẹ mí.
1: Ayé ẹ mọ́ fìyà jẹ mí.
0: Ẹ̀yà ayé ẹ mọ́ dà mí lóró.
1: Ẹ̀yà ayé ẹ mọ́ dà mí lóró.
0: Ẹ̀yà ayé ẹ mọ́ ba tèmi jẹ́.
1: Ẹ̀yà ayé ẹ mọ́ ba tèmi jẹ́.
0: Ẹ̀yà ayé ẹ mọ́ ni mi lára.
1: Ẹ̀yà ayé ẹ mọ́ ni mi lára.
0: Gbogbo èèyàn tí ọwọ́ rẹ̀ méjèèjì.
1: Yẹ́sà.
0: Gbogbo èèyàn mo fẹ́ fi májẹ̀mú bá ayé yín sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀ ní pasán láyé.
1: Ha mi lórúkọ Jésù.
0: Ẹ jọ ṣe gba Ọlọ́run gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé ẹ mọ̀ pé kò sí tọ́lọ́run lè ṣe.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àìmọye ìyanu tọ́lọ́run ti tara mi ṣe fún ìyá mi rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá fẹ́ pa ìyá mi. Màá dẹ̀ gba orí wọn mú màá dẹ̀ gbàdúrà. Ọlọ́run á dẹ̀ gbọ́. Àsọ́lọ́run lè lo pásítọ̀ fẹ́ gbẹ ẹ̀. Àsọ́lọ́run lè lo pásítọ̀ fábùrú ẹ̀. Náà owó ẹ̀ sọ̀kẹ̀. Nowhere is okay.
1: Oh my God.
0: He can deliver anybody.
1: Yes, sir.
0: Ibaje ya elowa fire.
1: Yes, sir.
0: Ibaje baba lara
1: fire. Yes, sir.
0: Anybody fire for fire.
1: Yes, sir.
0: Nowhere is okay. Why?
1: Oh yes, sir.
0: Sape ni oruko Jesu.
1: Ni oruko Jesu.
0: Sape ti won ba de mi etu mi le.
1: Ti won ba de mi etu mi le.
0: Ta ba nda mi do elana fun mi.
1: Ta ba nda mi do elana fun mi.
0: Eyo mi ko ninu igbekun.
1: Eyo mi ko ninu igbekun.
0: Eyo mi ko la sale.
1: Eyo mi ko la sale.
0: Pariwo le meta aye mi ko la sale.
1: Aye mi ko la sale. Aye mi ko la sale. Aye mi ko la sale. Lorukọ Jesu.
2: Mama Oluwa ni ka ba yin soro. How are you mama? Won fe so yin di ohun ti o ye ke je. Màmá sẹ̀ ń gbọ́.
3: Gbogbo.
2: Ọ̀tá fẹ́ ṣèkà fún yín lọ́jọ́ alẹ́ yín yìí.
3: Ọlọ́run fún mi ní ìṣẹ́gun lórí
2: ẹ̀ lórúkọ Jésù. Ẹ wà á gbàdúrà ìwòwò ní kẹ bọ́ sí tẹ bá délé lálẹ́ yìí. Ẹni pé kolúwa já wọn sí òwò ẹni tó fẹ́ já yín sí òwò.
3: Kolúwa já sí òwò. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ já mi sí òwò. Kogun ò bá já sí òwò. Lórúkọ Jésù.
2: Wọ́n fẹ́ ṣèkà kan fún yín. Tẹ́lá ti wá gbàdúrà bẹ́yẹn.
3: Ọlọ́run gbà mí.
2: Ìmọ̀ ta máa
3: wọ́n ti ṣe tó pọ̀ gan-an. Wọ́n ti ṣe ti pọ̀ dáadáa. Àmọ́ bọ́ ló sún òpin sí fún mi.
0: Kí náà ṣe fún yín?
3: Wọ́n ṣe tó pọ̀ fún mi.
0: Ẹ má sunkún, kí náà ìkà tó ń ṣe fún yín tẹ́lẹ̀?
3: Ọmọ mi ni.
0: Kí ló ṣe?
3: Tẹ́rẹ́ báyìí náà lórí ó sì dá tó pupa tọ̀tọ̀ bí bàbá rẹ̀.
0: Ó pupa bíi bíládì ẹ̀.
3: Bẹ́ẹ̀ ni àdédé ló sùn lọ́sàn-án ló ké ló tojú orun.
0: Ó ké látojú orun lọ́sàn-án.
3: Ẹ má pa mí kí ni mo ṣe? Mo rí ọ̀bí àtàdá.
0: Ó lóun rí ọ̀bí àtàdá.
3: Aságbe àrígbé mo dààmú dé ìlọrin nítorí rẹ̀ ìlọrin ló kú sí.
0: Ó ti kú báyìí.
3: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ pàtó fún Jésù Olúwa, wọ́n fẹ́ ṣe kà fún ya.
3: Wọ́n
0: fẹ́ bọ̀ sí òwò lọ́jọ́ alẹ́. Ta ló lè ṣe báyìí? Ẹ má bọ̀mí sí òwò. Jésù Olúwa wà. Ẹ jókòó, màmá ṣàlàyé ká gbọ́ gbogbo ẹ̀.
3: Ọ̀kan tó wọ ọkùnrin náà ni bí ọkùnrin àkọ́kọ́ ọkùnrin ni ó sì fáyìí.
0: Ẹ̀ta ló kú tó fàbí bàbá rẹ̀ sókèrè ni àbọ̀kùnrin.
3: Ọkùnrin
0: ló kú yẹn.
3: Bẹ́ẹ̀ ni.
0: Ìkejì kí ló tó
3: débà? Ọkùnrin ni ó fà bí ẹja tó pọ́n tọ̀tọ̀.
0: Níkejì náà.
3: Bẹ́ẹ̀ ni mo iṣẹ́ èèyàn dúdú bíi tèmi èèyàn pupa ni.
0: Wọ́n jọ bàbá wọn.
3: Wọ́n jọ bàbá wọn. Ló bá
0: iná ń jó ọlọ́ta yín.
3: Iná jó ọ̀tá mi.
0: Ọmọ tó ṣe bábà dàbá yìí.
3: Ló bá ó sì wá ní èèyàn gbogbo àyè títí bábà wọn mọ̀ kó kúrò ní ọ̀dọ́ ọmọ ènìyàn máa wá bí ọjà èròkìdá.
0: Àwọn èèyàn láìkí ẹ̀.
3: Èròkìdá wọn láìkí ẹ̀ tó
0: fi pé. Èrò mọ̀ níbi bá bí sáré.
3: Ó mọ̀ lórí èyí o.
0: Ó lórí èrò. Ó lú ọmọ.
3: Láti ọ̀nà tó jìn
0: lọ́dẹ̀rẹ̀rẹ̀
3: wọ́n
0: bínú sí.
3: Wọ́n bínú Ọlọ́run lára mi kọ́ ló gbà mí là. Pátápátá kí mọ́rí mi mọ́.
0: Ìgbà tí wọ́n ń gẹrun lọ́ńkọ́ kí lọ sẹlẹ̀.
3: Ló bá ojú ẹ̀sùn ọdún ó sá ń ṣiṣẹ́. Mo bá lọ síbi títí ṣe bábà. Ẹ̀gbọ́n náà wà ń bẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ tó bẹ̀rẹ̀ ni. Ló bá ní ṣogódà. Ó ní ìsìn náà ló lọ sọ́nà bẹ̀rùn. Ẹnìkan sì ń tata níwájú ilé ọ̀dọ̀ wa àgbà tọ́dún ti wà. Èkú o. Ló bá ní ṣogó tó lọ ní ìsìn kódò máta mẹ́lọ́wọ́. Ó lówó fi dín ndómì jẹ́ tó ń ba ti dé. Toró ní kẹ́ni kò kàn sí níyàwó ni.
0: Màmá
3: olùtàmùwá bò ní. Ló bá lọ o. Bàbá ọmọ orímọ̀ rà bọ̀.
0: Ó ti lọ níbo.
3: Ó lọ rẹ̀ ṣe lọ́dàmọ̀ rẹ̀. Ó ló lọ rẹ̀ ra ndómì lórí tó fi kúrò nílé. Ló bá sá lọ.
0: Lọ́mọ tó ṣe bábà yẹn.
3: Bẹ́ẹ̀ ni ó ti kú o.
0: Ó ti kú ẹ̀jẹ̀.
3: Ní ẹgbẹ́ wa bá mi.
0: Wọ́n ti gbọ́ pẹ̀ wá.
3: Ó ti rẹ̀ ní ẹgbẹ́ wa bá mi.
0: Wọ́n ti gbọ́ pẹ̀
3: wálé. Wọ́n sì wá mú kọ́kọ́ àgbà kọ́kọ́rọ́. Wọ́n gba sẹ́ẹ̀sì ọwọ́ rẹ̀. Wọ́n ò fi èyí tí wọ́n ti mọ̀ pé ti ẹni wọ́n ò fi lẹ̀. Èyí tó jẹ́ tẹ̀lé tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n fi lẹ̀. Wọ́n sá gba wọ́n bá lọ.
0: Now listen everybody, listen. No, ẹ mọ̀ tún mọ̀ wòlíì báyìí, mọ̀ tún mọ̀ lọ báyìí. Èrò pọ̀ ń bì mo lọ bá wọn bẹ̀ ẹ́. Mo ní mọ̀mọ́ wọn fẹ́ ṣe kà fún yín, wọ́n fẹ́ da yín sí òwò. Wọ́n fẹ́ kọ́ ọmọ tán lọ́wọ́ yín. Ó kè sẹ́ ti rí ìran báyìí. So àsán ti ń já, wọ́n ti ń gba aṣọ lálẹ́ díẹ̀. Wọ́n ti gba aṣọ kìíní, wọ́n ti gba aṣọ kejì. So ti yé yín báyìí. Ìran Ọlọ́run nìyẹn. Ọmọ kìíní lulẹ̀, ó jọ bàbá rẹ̀, ó fàìn. Ìkejì jọ bàbá rẹ̀, ó fàìn. Ó kú dànù. Tí ìyá yìí tàbá pè fún aṣọ fẹ́ tán lára lọ́jọ́ alẹ́. Kí ló ku abiyamọ́kù lọ́jọ́ alẹ́? Tá má ti pa kìíní tán pa kejì. Sẹ́rònú yẹn gan ò lé ṣe. Ọlọ́run gbà mí o. Má jẹ́ ká gba aṣọ lára ìyá mi o. Ẹ má fi mí dá ìyá mi lóró. Mọ́mì, ọkàn mi bàjẹ́ fún yín gan. Má gbàdúrà fún yín. Màmá, ẹ tẹ́tí sí mi. Mo rí nǹkan kan. Ọya Fẹ́mi sílẹ̀kùn yẹn jẹ́ kan wọlé. Màmá ẹ wọlé. Pásọ̀ wọlé sórí ọ́tà yẹn. Màmá ẹ wọlé sókè. Màmá, yíralẹ̀. Olúwa náà ò lè sunkún ọmọ mọ́ bá ń gbé. Ọlọ́run ìpè májàyé bọ́ mi sí òó.
4: Ìlọrin Olúwa bá mi sọ̀rọ̀. Ìrandẹ̀ jáde kíálẹ̀. Láti jọ́ta ti bẹ̀rẹ̀ ìlọrin yìí. A ò tí ì gbára Olúwa nínú ilé Olúwa yìí rí. Ìran wa jáde pé gẹ́gẹ́ bí Bíbélì ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbára Olúwa tí ò mu nínú ẹ̀jẹ̀ Jésù pé kì yóò dé ilé ológo gbogbo ènìyàn. A ó gba ìgbára Olúwa ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú prógíráàmù tọ̀sẹ̀ tí ó gbóná gan ẹ lọ prepare ọ̀sẹ̀ tuntun yìí lápàdé láàárọ̀ Friday. A ó bẹ̀rẹ̀ sí pín ìgbára Olúwa fún gbogbo ènìyàn. Ẹ mọ tọrọ ìdáríjì ẹ̀sẹ̀ yín kalẹ̀. ẹyin ti ba ile mu eje Jesu ohun ninu igbaro Oluwa ta o se only communion gbogbo aisan to ba ba lara yin dede ni yo flossi ejade to ba ba fun jeogun ati ni lara toju aye atoju ala gbogbo e ni yo ti jade oru egun iranjiran ati ajogun bepe ati ogun te jogun ba te mo bo se je afike je Jesu koja lo sibe a o gba only communion laaro friday yen ba se sere gbogbo eniyan eyin ti mo pray kale ke mo fi okan yin fun olugbala ke si mo jewo oluwa gbe oluwa ti olugbala yin kale tori ta ba ile pade a o sanu fun o gbogbo eyan pata la mo fun ni only communion yen pata pata everybody ewa wo ti o tun sele te ba tin bo e mu abo ijeun ti yin lowo tori abo yen oluwa ni kin ba yin pray si e wa lo fi jeun mi te ba dele eyin o ma rugbo ojo e gbodo rin ninu inira mo ori olori oni ku irese re lo igba to fe nisimi won ni fa isan powder nu ta lo fe run abayo ta lo fe ri iran olorun ta lo fe ki oluwa sise nu omi ara tejeun ta mi o fe wa bo se wa mo o fe ki won tu ago atemi to nse ko go to si gba ira pada aro friday ni o sele ni kilanko junction of a garage to ba ti de kilanko yen bere pe church arugbo jolo lobby wa de juwe fun o agbe lati ago mejo abo nijo friday a de gbe wa ago mejo san gerege cancel o de tun wa gbogbo eniyan a gba only communion lojo friday ose yi

0: dé o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, Lago Sport, Lago Sport, àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tún. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí àkùtù kú máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, Lago Sport, Lago Sport, Lago Sport, wos wos magọ mafọ gbéra mákẹ́ra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Taken a pace by Ismail Assar. Ah, it's a gorgeous goal. Splendidly taken by Ismail Assar. Another who right now is living his best life.
2: Olólùfẹ́ Mbú Adúpọ̀jù, ẹ máa gbọ́ Lágbo Sport ní Diamond FM.

0: Rachini, Oga de Jise, La Rachone, Sagba Biati La Pato, Seble Biko, Otu Vema Semen, Kweto Kwekwe, Odi Okpokpo, Ti Wamba Tuwe, Ti Wamba Tunso, La Daraya, La Tori Le Dewa Nigeria, Titi De Gbogbo Koro, Kondu Ile Adulawo, Africa, Koto Di Kwe Yoto Kwekwe Wale Okere, Koni Kaluku Le Ma Dati Wama, La Ine Dabama, Gwa Solo, Chika Matera Waje, Kato Gbona Yakilala, Ola Tobo Gyode Lagi Bota, La Jotana, Bege Degbino, Rukula Laso, Lori Oda, Nenu DJ UEFA Champions League 2026-2027 round 2 e de ye te jo lolufe Arsenal e ku je opolo jo tana e ke de ku je tagu taku abi gba te to lili Tetolili wa soju olamo oto le baba wo wi abi bi eni ti oni ya Ami ayo meta, ti o labula, enye levi jewa moko, enye nitale babayi, enye emire sedyom ninye, asna, enye nu alonu o, chere nye ti Barcelona, akuku ti manye tele tele nchinyi. O ma je wi pe ma pada ko everybody leru eyan ni le Europe ni o ne tori pe be se pa kukuru le pa gogo a fi gba te tuto Galatasaray te je ki Galatasaray ke won fi abara kekere gba la le ba bere se ni ko kini yen le ko bo won e se be e lu won bi eni lu bara lojo tana ni yen Ne tori pe e bi Galatasaray e bi won se we tu we se Galatasaray awon ni won ko letter si bilisi o to di pe Barcelona o ka won mo le lo ba bere si ni fi ya je wa eyan lateyin ami ayo merin se yokan o ni Barcelona fi farabale wa lateyin na ba fi kebure si lara Galatasaray lori le de Turkey ijawo olubori ge Barcelona o tu si wi pe o ti di fese won se mefa te mewa telera wa ifese won se fagagbaga mewa telera wa ninu gbogbo idije o competition ti Barcelona yo jawo olubori eye nisisi yi gagaga eye ti yo je igba koko ninu iwe ito ipo agbabolu Barcelona te won jo wi pe won ni 100% record 100% record Nenu fese won se mewa akoko eyan le ti won ba gba de bere sa niyan o to di pe ko ti sele ri o ni ba kan na nenu fese won se mewa wa on eja leyin mo wi pe go metalelogoji 43 goals o ni Barcelona gba wonu awon go mesan pere o ni won gba wonu awon ti won Oun gba lara Barcelona lowo aje Olorun yasin eyin ti Barcelona e ma je loko sawe ko ma je pe ma pada ko everybody leru last ni ni ile eyin ti Manchester United keti ke sele A bi gba te tu se be te tu subu yakata je wo ese e tu gbe se le dode e gbe data lojo tana a bi gba ti won te tu naga mu soro e naga mu soro lojo tana aja tu ji mo yin lese eleye ba pade ore da si yin Manchester United won bi yin jese me ko Omo ti o ba ti gboran itani won ti nko wale Manchester United won sun gbaje oja je won ni papa sere metropolitano Atletico Madrid eyin nu o olona a fi gba te so ba te ya modi ba Manchester United ami ayo meji sodo la vidia rumo wa lapo wa pada sori le de England owo Pablo Barrios Pablo Barrios ite ma de mo la lukma owo awon mejeji la kuku bambe eyin nu olonu leyin fese won se on Lisandro Martinez o so gulu tu oro ki lo mo ologo so ki lo gedewe omo aya mi to ba di leta je nja beta sugbe eyin ololufe Manchester United etete lo ma gbadura ko la de waju yin ma pada deru eyin ko la de waju yin ma pada deru eyin e ja ku amumara o da lori oro owo Manchester United yin ka ma kira wa pe akojuma ma akojula turo modu to dawa lojuma to ma loni ojuma oyetila adabu peregede tin je ye ojuma ma oye papa 44 melofo o tu 40 aje yasin o kede tun ma gbosolo eye la ro to nene ya o omo aya mi o bi won pe kini won papa bi diamond ni won papa bi e kan ni to duro kokoroko duro kakaraka ti o gata o kete te tabile o nbe gagaga la wa duro si e westball omo aya mi mo se para lori parameter soro jalaye re beta da won temi de be ja won beta ke won ba le lanfani lati dati won mo ko ma ba da ba ma lo po gbogbo awon mo ajo mi awon sabe mi se mo gbogbo awon tin be labe monitor spirit ta jo ma metoto ni wa lo ma video ti gbogbo ma fe kan se bere la to do number 1 ti alagba bi agbara ta che gbogbo brebo ka se le mete ba mi mo si no special apostle awo to ye won ma batalo eyan kan jojo bi population china awo kan se ti oni dari po se ba mi mo ri yin lagba be igbogun yin edamo e yojo oye papa waraka sini mama fula ni dagba eyan fufu lele ni mama ko sara sa wa ma gudi gudi la wa ma bo tin je o cheche yoro to joju belewu yi so ma tara bi ko ni tara fi yele ayode je yo la loko mi e was for mr lagasikale awa toni joshua eyan me weda ile somi laarin gbogbo won olongo ba logori be simply because ile somi teri yan dujoye lowo kalaga sikale o je je ngboju gbere ka bere se ni koroyin an bole eyan ni ko ke jeje lara tuni eje mo lati o biwore lati ni ko gbe bolu tekiti ku isene ya o gbogbo kitekiti kete lowo ta waye won ti je godi mimo won ni saju idije ele to je tawo obirin onipele keje ne bi tikiti ku isi te won ti lanfani lati lo ma lo dollar won ni won ti sayewo ilera eyan fa won agbe bolu won ni koke jeje niyan lori ati pe kara won ko da chacha niyan kara won ko da pe ni gboro aye lati pe ki won le tabi elebe lori oda ki nkan ko le gbosolo fun won eyan saju idije ele to je ti pe le onikeji to je tori le de wa nigeria won je gboro yen si mi leti lo ni faranjogi lapa be yen omo aya mi ma ni igbe de be ma ni je beta o ti gboju gbere kuro lagba be o di ni idije league agbokuta ti le wa nigeria Romaji Nigeria Premier Football 2026-2027 lo wata waye ipo gbe bolu Inter Lagos o nbe gogogo ni mo lanfani lati bale kakakasi eya lojuma tuni simply because Shakiru Giwa to jolu kan ni ko gbe bolu Inter Lagos alaye ti ki ko we fi sele o ni mo dupe pe oko o gbe yin igbi ma lese ipo gbe bolu Inter Lagos o gbe yin agbe bolu te mo gbogbo eyin osise ibi ati jombo ibi ajode won na mo debo sugbon oni je rojo waju ibi ta nlo yi a ni je le jolo o oni tori pe gire o ti to ge omo lefi ebi ni seri mi re o gege bi Shakiru Giwa o je ko we bi jele eyan laye atana latari bo je je wi pe yi ko gbe bolu yen won ni won ti dissolve gbogbo technical crew eyan na fekese niyan gege bi won se kede oro yen o gegege ni Shakiru Giwa lo ba je godi mimo o ni mo ti resign eyan kuro ni position mi o gege bi nkan je lo ngboro aye o le mi lanfani lati gbeyin temi debe lo ni faranjogi o ye mo bi yen le ere gbogbo to n tase tirintirin mo gboju gbere rin iyawo eyan lo sinu ikogbo bolu tiri esi ti le ibadan sharp shooting all star awon to luyo le wori o se re ni to je oluko ni we eyan technical adviser yin niyan salisu yusu o ti soro jalaye kilo fa because kilo fa di abajo ele nti photo vivi ko agba bolu o to nefsi eyan lori lede bene to vivi le won bi wa darapo mo iko gba bolu tiriasi lojo ni gege bi eni omodun 64 na eye 64 years gege bo je je ko di mimo oni je bi saju o lo ti towo bo adeun oni se tutun eyan odun meji pelu iko gba bolu ko to lefsi lori lede bene o to di pe o pada fi iko yen le wa gba se ninu iko gba bolu ti tiriasi ti le badan o le gbo o gba yin tan tututu kutukiri ne gboro aye be nje ko di mimo wi pe wahala abi bilisi yaso o lo sele laarin won o ni kori be bo ti le wo keri omo o ni tori pe ajomo si awa mejeje ni o ni mutual agreement eyan gagagan lo fi fi ko agba bolu ko to le sile to fi wa darapo mo iko agba bolu shooting star ti le badan o to di pe ifese won se fagagbaga o waye laarin iko agba bolu shooting star ti le badan ati kun khalifa ti lojo aku to goja o gagagan lawe lori awo to ti bo senu sare salisu yusu to ti soro ye chalaye e ma gbagbe wi pe shooting star won sugbaje meji sodo gagagan ni won fi subu yakata jewo ese so wo iko agba bolu ti kun khalifa o je jeni yen ko bejo de mo rin yawo kuro lapa be yen ere gbogbo to ntese tirin tirin o dinu idije wa fu under 17 championship eyan lori lede Burkina Faso le bi ti pa gba bolu godi neglect ti le wa Nigeria eyan o iso wa won gba bolu jewewe bo jori won be laarin odun 17 lori lede Nigeria se won ti lo nlo dollar ko to di pe won lanfani lati kojo ojugba won latori lede Nije eje leyin mo wi pe papa sere ele ti won ni pe ki won ti lo se gbaraji eyan training won pe ikonbembe o ikonbembe won ni papa sere yen ko da rara ati rara bo ti le wo kiri omo gege bi iroyin se jago di mimo eyan ko to di pe won se gbaraji yen eyan lowo oro le ana ni iroyin yen ti lanfani lati gbe si mi leti oni mo ni lanfani lati gbe su meyin temi ke ba le daba mo ke ba le damo dada ne tori pe loni ni loni ni ti ko ni di ni tomorrow oni ko egbe bolu godi neglect ile wa Nigeria yo ma kojo ojugba won latori lede Niger Republic gagagan niyan na nu idije ti wa fu bi under 17 championship ele ti lo lowo eyan lori lede wore lori lede Burkina Faso niyan o bo je je niyan ko bejo de oye oloba jimason da won ti e debe to pepe beta be won debe je ko mo bo se lo bi won bo je ko mo bo se lo gboraye up super falcons awon ti super falcon won ni awa face show awa shoe dey chain lowo ta wa yin awon mo yen tun se bebe yato si bebe eyan lojo tana ne tori pe ami ayo marun ti olabula o gagagan ni won fi pa iko agba bolu orile de comoros don fi pa won bi ejo aje eyan lojo tana lowo ta wa yin iko agba bolu super falcon city le wa won ti pe gede o lo si ipele third round nibi to je wi pe won o ti wa lo lanfani lati lo koju ojugba won latori lede morocco nenu fese won se ko mese yota lo laya ti o lo kopa nenu idije olympic 2028 ele ti o waye ni los angeles niyan gege bi nkan se lo eyan lojo tana seri toni pe o lo koko lanfani lati mi awon ko to di pe uche kanu o lanfani lati gba meji wonu awon christy ushebe o na lanfani lati fikosi marun sodo to wu kon gbe kon gbe ni sa ba waro papo igbese akoko ati igbese lekeji 7-0 aggregate eyan gagagan la fi gbo solo eyan sapa waju lapa be yen o ye je gugu ja yin to pola wata porongodo wi pe ifagagbaga third round yen yo waye laarin osu keta laarin ojo keta le logo osu keji si ojo kefa osu keta odun 2027 le gba ti pa gba bolu super falcons ile wa yo ma kojo ojugba won latori le de morocco bo je jani yen ko bejo de mani igbe de pe mo ti je beta o ye pa papa a àwọn èsì àbájáde ìfagagbága ta ló láyà tí ó lọ kópa nínú ìdíje olympic games tó jẹ́ tàwọn obìnrin tọdún 2028 ní ilẹ̀ áfíríkà mo máa gbé débẹ̀ àmọ́ débọ̀ ṣùgbọ́n kó tó di pé mo gbé débẹ̀ pátápátá porogodo ọmọ ìyá mi bí wọ́n pé kí ni wọ́n papá bí dayamadi ni wọ́n sì ń papá bí ẹ̀kọ́ni re tó jálẹ̀ tọ́já ko tó dúró kokoroko dúró kakaraka tí ò ga tán òkè tètè tábìlì làwà láǹfààní láti dúró sí e west for mr legasigale roshin para lórí mic tó ń gbé yín débẹ̀ já yín bẹ́ta tó ń tọ́ pípẹ́ wo gbogbogbò lẹ̀kílẹ̀kílẹ̀ ẹ̀yìn tèmi ọlọ́ba jimasun ẹ̀yìn tèmi tẹ́ ń wà lápá abẹ yẹn lójú òpó ayélujára ojú òpó facebook tẹ mojú òpó tiktok yẹn mo rí yín lápá ibẹ̀ mi kò gbọ́kọ yẹn ẹ ti ń pọ́n mi lé mo dẹ̀ máa yẹ yín sí alẹ́ ti ń yẹ mi sí èmi máa pọ́n yín lé lọ́wọ́ kan làgàsíkálẹ̀ sẹ́ńlẹ̀ bí kọ́ àgìdímọ̀lájà àwo léèfẹ̀ ni báwo bàgbáwo ń gbọ̀wọ́ àwo máa tẹ́ àwo kẹ̀dẹ̀ máa ya àmọ́ débọ̀ ṣùgbọ́n ẹ túbọ̀ jẹ́ kó lọ fáǹgbòrò ayé kẹ́ẹ̀dẹ̀ máa mú kọ́mẹ̀tì yín lẹ̀ ní kọ̀ọ̀kan ìjẹjẹ ẹ jẹ́ kó lọ fàáfà ipa agbábọ́ọ̀lù tẹ̀ ń bá tù ibi tẹ láǹfààní láti ṣẹ̀gẹ̀rẹ̀ sí bí èèyàn kọ̀ọ̀kan nù yín tẹ́ bá lè fún mi níbi 50-50 comment ẹ sọ pé ẹ̀hẹ́n ọ̀tọ̀lọ nìyẹn bó jẹ́ jẹ́ nìyẹn ó yá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá ibẹ̀ yẹn mo kàwé sápá iwájú nítorí ìjọba àkókò ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn awakọ̀ lórí ọ̀dàn eléyìí tá a mọ̀ sí formula one gangan nìyẹn nítorí pé lọ́wọ́ tá a wáyé wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Rwanda ní ilẹ̀ áfíríkà fún gbà àkọ́kọ́ látọdún 1993 wọ́n láǹfààní láti ṣèkìrè láti lè kópa ìdíje elé tó jẹ́ ti formula one ẹ̀yẹ lórílẹ̀-èdè yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n láàdéhùn ọlọ́dún mẹ́wàá òní wọ́n ti láǹfààní láti tọwọ́ bọ̀ pẹ̀lú ìdíje ti formula one lórí àti pé ti orílẹ̀-èdè Rwanda kí wọ́n lè láǹfààní láti gbàlejò ìdíje formula one ẹgẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n ní tó bá di ọdún 2030 ó jẹ́ṣe ó jẹ́ wípé ìdíje tá a mọ̀ sí african grand prix yóò kẹ́dẹ̀ láǹfààní láti wáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Rwanda yóò ti máa gbàlejò rẹ̀ má ní ìjẹ́ bẹ́tà má ní ìgbẹ́ débẹ̀ mo ti gbé débẹ̀ ọmọ ìyá mi mo gbójú gbére kúrò lápá ibẹ̀ yẹn ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ jẹ́ sáré láǹfààní láti fún yín ní kọ̀ọ̀kan ìjẹjẹ kẹ́ bá lè dá ti yín mọ̀ kó má bà á dàbá mọ̀ àwọn ọ̀fẹsẹ̀wọnsẹ̀ elé tó wáyé kò mẹsẹ̀ yọta ló láyà tí ó lọ kópa nínú ìdíje olympic games women tọdún 2028 tí ó wáyé lórílẹ̀-èdè orí lórílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn ní los angeles gangan lánàá ikuteria guinea pẹ̀lú burkina faso ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n gbà àmọ́ débọ̀ ṣùgbọ́n ní ìgbésẹ̀ àkọ́kọ́ burkina faso ti kọ́kọ́ láǹfààní láti fakọyọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé burkina faso àwọn ti kàwé sápá iwájú lọ sí rantiri bákan náà ethiopia pẹ̀lú rwanda ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n jọ gbá láàrin ara wọn lọ́jọ́ tàna ethiopia ló lọ sí rí round of three gangan lápá ibẹ̀ yẹn tanzania àwọn ta sọ́sẹ̀ ìyà sẹ́nu ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè botswana mẹ́fà sódò ló láǹfààní láti bádé lápá ibẹ̀ yẹn zimbabwe àwọn ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níta lè bàbá wọn malawi olówì wọn ó finá wì wọn lójú ni o pẹ̀lú méje sódò ghana ṣé bọ́kùnrin yín ò tiẹ̀ lè jà obìnrin yín yẹ kó lè fakọyọ wọ́n ṣe dáadáa èèyàn ghana lóbìnrin nìyẹn méje sódò ni wọ́n fún ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè mauritius nàìjíríà márùn-ún sódò la fún ipa agbábọ́ọ̀lù comoros o south africa lóbìnrin mẹ́ta sódò ni wọ́n fún ipa agbábọ́ọ̀lù madagascar lóbìnrin zimbabwe lóbìnrin àwọn náà sọ́tò bí ìyá mọ́ dípò agbábọ́ọ̀lù zambia lóbìnrin pẹ̀lú mẹ́rin sẹ́yọkan nìyẹn algeria lóbìnrin méje sódò òní wọ́n fún ipa agbábọ́ọ̀lù central africa lóbìnrin malawi lóbìnrin àwọn náà fi ìyàtọ̀ rọ̀gùrọ̀gù wọ́n fi jẹ́ bẹ̀nẹ̀ lóbìnrin pẹ̀lú mẹ́fà sí méje senegal àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pa tunisia bí ẹran àìjẹ pẹ̀lú méjì sódò ivory coast lóbìnrin àwọn náà fi kọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè dr congo lóbìnrin ṣe wìtúwì pẹ̀lú mẹ́ta sódò ṣe wá rí ìfẹsẹ̀wọnsẹ̀ ìfagagbága láàrin ikọ̀ agbábọ́ọ̀lù morocco lóbìnrin àti congo lóbìnrin wọ́n kéwé ló padà bàdé o nítorí pé congo lóbìnrin wọn yọjú lápá ibẹ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé má ní gbé débẹ̀ má ní jẹ bẹ́ta mo ti gbé débẹ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo ṣì ń bẹ nílẹ̀ áfíríkà nítorí pé wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé agbọrin bo lo ya mi ele to mo si player eyan to je ti dije 2027 fifa world cup to je tawo bere won ti je ko di mimo wi pe ilu rabat lori le de morocco oni yo ti waye o eyan laarin ojo keji din ni ogbon oṣu kọkànlá ti ọjọ karun oṣu kejìlá ọdún ta lanfani lati ma bẹnu rẹ gẹgẹ bi wọn ṣe fọrọ yẹn sí mi létí o ni mo lanfani lati jáye tèmi lóní kẹkẹ nìyẹn o yẹ jágbé bọdì ká máa lọ sílẹ òkèrè ẹyin ti chelsea ẹyin ti manchester united ẹyin ti liverpool ẹyin ọmọ galatasaray ẹyin ti wòrè ẹyin ti barcelona tẹ ń gbọ sọlọ ń gbòòrò ayé ẹyin ọmọ galatico alamadrid mórí yín lápàbẹ mi gbọkọ yẹn kò yẹ pàápàá ò ń boni ká ti kó láàárọ tù ni ẹ jẹ kí n mú látọdọ àwọn olómi aró rẹsúrẹsú nìyẹn àwọn ti chelsea up chelsea up blues ò yẹ gbọ́ mi dáadáa bàmí abdulrasheed adélabújà gàbá gbogbo chelsea lajẹgùn lẹ́ lè lọrin owó ọpá jìyàrá àṣìdá bàmí máa jẹ ọlọkùn sáwẹ lọwọ tá a wáyé ó yẹ gbọ́ mi dáadáa abúlẹ̀ ṣowó ọlẹ́ṣà agbára àṣàṣẹ gbogbo chelsea ẹ̀yẹ ní gbogbo wòrè ní gbogbo àkáàjì nílùú ọlẹ́ṣà nìyẹn morí ẹ lápàbẹ̀ ó yẹ àjà sọ́rí ìwáyà máa jẹ ọlọkùn sáwẹ̀ ṣèyí lọmọ ọ̀gá ńlá níta kọgun nílùú ọlẹ́ṣà àwọn ti chelsea tọkàntọkàn àwo ti níná lowó máa báǹkì lápàbẹ̀ yẹn ó yẹ pàmí dáadáa rẹ́fẹ̀ gbàdébò àkẹ́jù àwọn ti chelsea tọkàntọkàn alàgbà sunday adébáyọ̀ nínú àjọ àlàáfíà olúwa baptist church ń gbogbo òṣèré bàbá chelsea ní gbogbo agèrè alímìtì máa sàdán ẹ fẹ́ gbọ́ balógun yín rabaraba ayé ti tún dé bá o balógun ikọ̀ agbábọ́ọ̀lù chelsea chelsea kí ẹ ti a ṣe yìí sí o chelsea kété wọ́n ní rísí jane ó ti tún ṣe kíre ó ti tún ra bàtọ̀ ọdún tó dà lọ́wọ́ tá a wà ó ṣeé ṣe kó má gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ìfagagbága ilé ìtẹ́ lọ́tẹkọ̀ létí lọ bá ikọ̀ agbábọ́ọ̀lù everton mọ́ goodison park ó ṣeé ṣe kó má gbà o ìyẹn lọ́jọ́ sátidé nítorí pé lọ́jọ́ tànà kò sí ní bùdó gbáradì ikọ̀ agbábọ́ọ̀lù chelsea bí nǹkan ṣe ń lọ nìkan ń dé bí nǹkan ṣe ń dé nìkan ń lọ ẹ pẹ̀lẹ́ rísí james wọn lọ ti ra bàtọ̀ ọdún o mo ní ń gbé yín débẹ̀ ni mo ti jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé mo ti gbé bọ́dì nítorí ìjọba àkókò òwúrọ̀ gbogbo tó ń ṣàṣà tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ mi ò dínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa nítorí pé lónìí ni kò ní dín ní tòmọ́rò tí wọ́n ń láǹfààní láti máa gbẹ̀lẹ́jọ ikọ̀ agbábọ́ọ̀lù van der bosch olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù aston villa unam henry ó ti jẹ́ kó di mímọ̀ fọ̀rọ̀ sétí àwọn agbábọ́ọ̀lù ẹ̀ ní kọ̀ọ̀kẹ́ yeye ó ní tí ẹ fẹ́ gbọ́ ṣe rí ilé wa villa park ṣe ẹ jẹ́ kó gbóná mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù van der bosch lára ẹ jẹ́ kó mọ̀ pé gẹ̀ẹ́sì òní wọ́n ń pè bí oníṣẹ́rí ẹ gbọ́dọ̀ dílé débi pé van der bosch wọn kè oòrùn sí gẹ́gẹ́ bí tari unam henry bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé lápá abẹ yẹn mo jẹ́yìn tèmi bẹ́ta ọgbà bẹ́ẹ̀ eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù ti liverpool never walk alone ẹ̀yin ti liverpool olùkọ́ ni yín àndóní raula ó ní ẹgbọ́ 100% trust ló ń ní nínú àwọn agbábọ́ọ̀lù ohun méjì yìí tani àti tani flora white tí mọ badri bakula ó láwọn méjèèjì 100% trust ló ń nínú wọn ó ní bó tilẹ̀ jẹ́ wípé ó ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni lọ́wọ́ tá a wà yìí ó ní wọn lè sí pẹ̀lókù ẹ̀ ó ní zodi abọ ẹ lọ gba lé ságbójú gbogbo ẹ̀yìn onítùkùtù ẹ̀yìn onísọkúsọ tẹ́ ń sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù méjèèjì ó lẹ bí wọ́n lẹ̀ ó lẹ tó máa ríran wò bí ìran gẹ́gẹ́ bí andoni raula ó ṣe sọ̀rọ̀ yẹn ṣàlàyé lápá abẹ yẹn ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta lórí ọ̀rọ̀ manchester city ẹ fẹ́ mọ ibi tí ọ́pdéètì wà àṣìbí òkè mò ń bọ̀ ńbẹ̀ yẹn ná ẹ jẹ́ kí n ṣì fìyàn lẹ̀ kí n gbójú gbére kúrò ńbẹ̀ ká sáré lọ wo àwọn àbájáde èsì ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje uefa champions league tó wáyé lọ́jọ́ tànà tí ń sáré láǹfààní láti gbé yín débẹ̀ gangan ikọ̀ agbábọ́ọ̀lù lens kódà ọ̀lẹ́ ni wọ́n níta lé bàbá wọn o ikọ̀ agbábọ́ọ̀lù sporty cp olóka wọn mọ́lé tó yan kanranjọ́gbọ́n sí wọn lọ́rùn méjì sódo olópadà bàdé sábàbàkù àwọn náà sọ pé ẹ ò gbọ́ ọmọdé òkú àgbà ní ń dà nọ́mbà fi ikọ̀ agbábọ́ọ̀lù slava prago nọ́mbà fi wọ́n ṣe wètúwè méjì sódo ló bá dé o arsenal oya gbọ mi dada pa mi baresi akende gbegban oba omo mori elapabe alaji wide ko la dejuma e ma le gbogbo bonus to kari ile to kari oko ko saki abayomi oludasile good night football academy ni gbogbo atakuma sayis mori yin lapabe ba me ma jọ lo e ma tare officer chris ni gbogbo pts nle lorin meta sodo o le bi yan fanda fanda opolo yin yan fanda fanda ni waju iko agba bolu lili lojo tana elegusi ko lili ko le din lata bo ti le wo kiri omo bo se je niyan lapabe atletico madrid bi mo se pariwo atletico madrid e bayi okan won kan ko bale mo aya won ti bere se ni ja otun bale ka jadi ele epele owo baba blami waziri gbogbo osere ele o mba mi oye depo ni gbogbo kwara polytechnic ki lo kede sele ki lo de reverend doctor namisi so lolade lati ni ijo first baptist church n gbogbo suru lere nle lore ikanya diakoni adeniyi mase sa ti lule leni yoro otun gba rekadi iyamoya yo rekadi te le fi na totna o ni ko agba bola atletico madrid to fi na yin e shorte bo ni so fun yin ni mat meji sodo o la atletico madrid to fi fiya je ko agba bola manchester united galatasaray awon te fa bara kekere ko mama te o to mo ba come mo ma tele barcelona sere ko ye mi omo ba yin sere ete ti kan sare karamo omo ba yin sere o kan fowo to yin leke afigba te be si ni ko gbajubo barcelona bb tech ki lo sele ki lo de barcelona won fe ku everybody leru ni europe ni season ni mari sodo oni barcelona pada wa latayin to fi fi ya je galatasaray awon ga so pe abamo ka ma ti edowo inter milan ara ile agba san siro gbona mo inter milan ele o epele o iku mo boya agba ni kinki bae Blabrugi, awa no kawa male mani si meta no pada bade. Abi Leipzig, wangbe no gori kwa gbabo lu PSV. Viki, wala wa go loba. Wanshe bek ba omi ala yo meta. Enye kwelu, yi kwa gbabo lu baya muneche. Enye lo jotana. Vilari eku ushe okolo. Meta se yo koni wafu Napoli. Enye lo jotana. Boje jani ye, koto di kwe mo mamua wafese wase ele tiyo waye. Enye lo ni. Seji igbo yin eyin temi te nbe lojo pa ye lujara mori yin be ogun fefefe mi igbo ko e ebi ni so je la bi mo ti ri e lapa be yen oya alaji mechanic ojere lati ya na ojere gbogbo yin mori lapa be yen e tubo je ko ma lo fa eyin temi te ba si nbe lapa be tin ti ri yin e mu comment yin le kin le lanfani lati kin agba mo kin e ko ojumo
1: eku ojumo ka ke pe ka diamond fa bi odun akiu mi ni oruko temi alaka won inter milan bula bula bula atitan
0: Aburo mi ni. Aburo owo ni je mo ba eto. Osi ni je mi.
1: Aburo mi ni. Aburo mi ni.
0: E jo lo stadium kan ni.
1: Aburo mi san ni. Abi ke ma ba te ba te da ati Man City ni se. Bo se na Man United ka mo ni pe Man City le mo pe.
0: Ojo Monday. Ti mo so, mo ni dada Mayo leja
1: sugbona gbogbo ogunni dada ma si leja sugbon o legbon ti o da bayi se lo de wa se kini
0: so wa de mi ba ko mo so o nta ti baba dada ba wa mu
1: yi o ni legbon to loju bayi o legbon ti o da ma si ti da sugbon legbon ti o da egbon to lu be bi belly ti ero to se balabala ti o gbadun funi ku la nde bi na weather lo we so si inta nisin aburo mi lo je so gege ko ba si fi jomo lo
0: ara ile eni ara ile ni je
1: ko ta fe si ko mo le ba ti si ke ba la wa ya ta ko je ko mo le bu
0: ngba ti ara ile yin ba lowo tele ba na to ba wa je gini nko
1: ba yo gbe be ni bo si ro no a ti ka won to ji ala nana
0: awon bonu an bo lori oro won eja mu super ego eja mu super falcons na won ti lo si third round next round dubai morocco la lo koju agba ti eye ki pari ke to bere ni
1: o do kin rerin e mo pe balabala ta se ta fi lo world cup Okay. Ta dada ni WAFCON to lo. Morocco se la to pade bayi.
2: Okay.
1: Da ko yen fi po lu pe ni. Eh eh do ke ke ke pa le na won sugbon eh a omi nbe lamu agbodo mura.
2: Agbodo mura.
1: Agbodo mura.
2: Agbodo san to bi la.
1: Eh to le Comoros lana ni 7-0 na aggregate
2: yi.
1: Eh mo. Ta ba wo ke pa le na Morocco sugbon agbodo mura dada. Then gbogbo player ta lu. Ta fi experiment ni against Comoros yi. Agbodo wa standard 11 players ta fi ba Morocco gba.
2: Rajida ti ni injury.
1: Tani.
2: Rachida Balogun
1: o ti ni jury sugbon lana a ma lai tori pe kin lo pada gbe wole ga ijamilusi yi
2: Folashade
1: ijamilusi so won gan gan roje kari marun je to pe first leg 4-5 leg dagba a get awon ko roje da da 2-0 sugbon lana ye o jamu o kan si across yen eh kan lo kan kan fori gbe wole nte ni so nisi awon mo ta awon ta lo awon base lo poju ta jamo wa ra pe lawon foreign base ta ko wa so awon ga mo ro ko ba nisi bayin iwo fun godo wa standard level ta ti nira mo pe awon ti wa lo duro re tori pe ke ti ta amuro ko ti ta mo experiment le lori egbe two leg ni so gboro mura daada so o pe as the pumper ko le gba ile tan gba yi awon to lo si 3 yen o si se daada left foot ani so ko le ko ni ko ko convert a lo si left foot back
2: e mo kan ti mo ru agba oni pe ta ba wo agbogbo awon fagagbaga to waye ni olympic qualifier awon obirin yin ni ile africa yi awon go po gan
1: go po gan
2: go po gan bi ta ma nayan 7-0 ta ma nayan ni 3-0
1: mo ro sta na yi ra pe 3-0 gan lo na awon kan
2: lo na awon kan
1: ta na awon kan
2: 30 la on aggregate
1: eh lo na awon kan so la wa na la mu so won bayi ti o go kan je ani e won match won ti patipa na football for 30 seconds start gba lowo won pada ko yi won rara o kan re kan po mi o kan kan pada ya di mi nu eku ni so e ball obere ball se obere se pada africa nkan ju kan la won gap awon kan ti jono ra won bo ki na kan ku kan ti gba qualify ni round down na 7-0 yi se na kan qualify ni
2: eyan ni kogo ti won wa
1: aya awon kan ni gene ti won won ti kamelo to ko ba won lana nisin
2: fe sure go e kogo ni
1: eh
2: won ni won fi ni Morocco fi se wa kogo
1: eh e ko awon kan gene no lo gene no lo fun kamelo lana awon na awon se won ko ba so let's mo pe awon kan wa da wa pe da club ru mo jade ta mo fu ja awon do ta awon gampa yin awon do ta awon ancestor yin ah obojumu so emi kan oro igun afon ele se ta mo start own base ta mo se kan wa standard and that ba ngba to di Morocco zero riro
2: okay o ya ja fi yan le ja lo sinu ko Manchester United ni Sadio Martinez ngba ti won pari ifeso won se lana o benu atelu igbimo alase Manchester United o ni o easy lati ma benu ate abi ke won ma debiru awon olukoni

Ẹ wá dáwọ̀ fẹsẹ̀wọnsẹ̀ tó kù tí ó kàyè, èdè agogo mẹ́jọ ni ó wáyé, AS Roma pẹ̀lú

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Ago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Ago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: ẹ̀ẹ́dí àwọn àlàfo eléyìí tí ò mú kí àwọn ètò ìdájọ́ tó dúró rí ọmọ wáyé lọ́kàn ètò ìdájọ́ tá ń wí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ làbárẹ̀.
1: ààrẹ bọ́lá mẹ́lẹ̀ tinubu máa ti pè fún ìbuwọ́lu láti lẹ́gbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí láti buwọ́lu owó kan ìdẹ́gbẹ̀ngbẹ̀ owó àgbọ́jú gbánùgbá àmọ́ni o lórí kíni gan-an ẹ gbọ́ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tò ní.
0: má fojú ṣe yín sílẹ̀ láìṣe látàrí ètò ìpolongo ìbò ààrẹ àwọn wo ló ń ké tata ta bẹ́ẹ̀ ìròyìn láìpẹ́ láì jìnà ẹ máa jẹ mùsùlùmí.
1: ìwé àbádòfin lẹ́yìn tó tako ṣíṣekú para ẹni tá a mọ̀ sí suicide attempt wọ́n ní ẹnikẹ́ni tó bá gbìyànjú ẹ̀wò ọgbọ́ yóò fi aṣọ pépé roko ọba àmọ́ni o kíní ọ̀hún ó la ìpele kejì kọjá nílẹ̀gbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa nàìjíríà bọ́ọ̀ ló ti lọ bọ́ọ̀ ló ti bọ̀ gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀ganu sí gbẹnu sí gbẹnu sẹ́ lójúmọ̀ tò ní.
0: ìtawọ́ tó bá ń dun ní bọ́ bí ẹ̀ṣọ́ gómìnà ìpínlẹ̀ kwara rè ọbẹ̀ ilẹ̀ ghana àbáwọlé tí ń ṣe tó fi ń gbẹmọ́ra lẹ́ka ètò ọ̀gbìn kòkó ẹwà kọ́wà gómìnà ìpínlẹ̀ kwara ó rán owó ẹ̀bẹ̀ sáwọn wo ẹ máa gbọ́ láìpẹ́.
1: wíkẹ́ sọ́dọ̀ adélékè ni wọ́n wà ti ṣe àgbéyẹ̀wò ìgbìmọ̀ olùpolongo fún tọdún 2027 ó kọ́ wọn gangan bọ́ọ̀ ló ti lọ bọ́ọ̀ ló ti bọ̀ ẹ ó ganu sí i lónìí kẹtẹpẹ láàárọ̀ tò ní.
0: ìbọn ni kò lọ sórí òkè
1: ìwà àti ta ni
0: orí ìsàlẹ̀ ló lọ o
1: ìwà ta ni rẹ́kọ̀dù tó gbé yẹjọ́ torí ọlọ́
0: ṣọ́ mọ̀ pé ó kù díẹ̀ kó ogun kí kọjá ewé
1: ó ṣe remix kí má
0: bẹ̀rẹ̀ ìwà táwọn èèyàn ń bèèrè lọ́ọ̀mì wọ́n ní ṣe olórí ewé ni mo ní ẹ máa wò yóò gun kí kọjá ewé.
1: irú ọ̀rọ̀ wo nìyẹn
0: ìwọ ò bá ti lo one day kó o fi late kó o má dé after 2 weeks kó o fi kó o lo 2 weeks one day.
1: ọ̀rọ̀ yóò ṣe wá káyé lára ó fẹ́ sọ̀rọ̀ ń pa mi ó dẹ̀ ń díjú.
0: ó ń dùn mí tó o bá ní gungi kọjá ewé.
1: èmi gan tí mo bu ẹlẹ́sìn tí mo lọ̀rọ̀ gan mo lajú
0: rẹ̀. ìwọ ṣe lọ 2 weeks one day
1: má
0: gungi kọjá ewé ó ti dé látòrí ewé ẹ̀yìn ara lé. ó ní bàbá yín ká jẹ ní ajíbádé mò ń jẹ.
1: àdúgbò mọ́mọ́ ni mo mí ìsìn omi dátí ń dá gbinigbini lórí ọ̀dọ̀ wà láì inú mi ló wà mo mí ìsìn ẹ̀jọ̀ àdúgbò o gbogbo ẹ̀yà alẹ́ adé ẹja jọ máa gbẹnu sí ká jọ máa gbẹnu sẹ bó ti lọ lọkọ kejì èjì àwọn ìwé ìròyìn tó bá wá sọdọ fúta ara ọtún ni ó pọ bíbà ọlọ́wọ́jọ òye wọlé ló kọ tèmi ọjà yìí.
0: ẹ jẹ́ kí n mú kinní àwọn láti inú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ tò ní ààrẹ bọ́lá mi tinubu ó ti ṣe bẹ́ẹ̀ ké sí gbogbo àwọn adájọ́ tó ní lórílẹ̀‐èdè nàìjíríà àti gbogbo àwọn tó ń belé kan ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí ó lè ṣe àtúnṣe tó gbòòrò sí ẹ̀ka ètò ìdájọ́ ó ní kí àwọn àṣẹ màlù àwọn tí wọ́n ń jówó ilẹ̀ yìí kọ́ àwọn àbàyẹ́jẹ́ kí àlàfo eléyìí tó ṣí sílẹ̀ tí ò jẹ́ kí ẹ máa fi kélé òfin gbé wọn kí wọ́n sì máa rí ìdájọ́ tó yẹ gbà ẹ tètè ẹ ló dí àlàfo ọ̀hún. tinubu sọ̀rọ̀ yìí ní ọjọ́ ìṣẹ́gun níbi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún ti ọdún kẹjọ ti àjọ efcc eléyìí tí ó wáyé láàrin àjọ efcc àti àjọ tó ní sí ètò ìdájọ́ national judicial institute eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nílùú àbújá ààrẹ ẹni tí igbákejì rẹ̀ kashimu shettima tó ṣojú fún ó jẹ́ kó yí àwọn adájọ́ ilé wa àti àwọn tí wọ́n bẹ lẹ́gbẹ́ ẹ̀ka ètò ìdájọ́ ó ní ṣe rí ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ dópin lórílẹ̀‐èdè nàìjíríà ẹ lọ sọ́ṣọ́kọ̀ tó ní ẹ̀sán kọ́lẹ̀ ẹ rí wípé wọn ò mórí bọ́ lọ́wọ́ ẹ̀yìn àjọ efcc àti ẹ̀yìn adájọ́ ilẹ̀ nàìjíríà ẹ sì máa rí wípé ẹ ń ṣètò ìdájọ́ tó yẹ lé wọn lórí ó wájú di mímọ́ ó ní bẹ́ẹ̀ bàjẹ́ kí ìwà ìbàjẹ́ dópin lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yìn adájọ́ ó dọ̀wọ́ yín o the nation ni wọ́n ìròyìn tó gbé jáde láàárọ̀ tò ní.
1: nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ̀ tò ní bó bá ń bọ̀ wò ṣe yẹ̀wò ní àtẹ̀lé o wọ́n ní ààrẹ bọ́lá mẹ́rin tinubu ni ó mọ̀ ti pè fún ìbuwọ́lu ilégbèmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà o lórí kíni gan-an wọ́n ní láti san ìdẹ́gbẹ̀ngbẹ̀ owó èyí tó lọ bíi 100.5 billion naira ìyẹn bílíọ̀nù lọ́nà 195 naira mọ̀ ní o lórí bíi ìjọba ìpínlẹ̀ yobe lórí pápákọ̀ òfurufú èyí tí wọ́n ní wọ́n kọ́ o ààrẹ bọ́lá mẹ́rin tinubu ní ọjọ́ ìṣẹ́gun ni ó mọ̀ ti ké sí ilégbèmọ̀ asofin agbo orilede wa Nigeria lati jojore bu won lo idegbegbe owo to lo bi 100 billion ole esun manu naira iyen 100.5 billion naira lati gbo bukata ke won se tari owo ohun pada si ijoba ipule ayobe o lori kiko popoko o furugo e ti won fi sori are bola enu mi oro are Muhammadu Buhari yen are lewa teleri e ti won pe ni Muhammadu Buhari International Cargo Airport le to fi pa si ilu damaturo ninu letter feregede kan yi ti won ko don se fi so wo si are legbimo asofin agba lorilede wa Nigeria alagba gospel apabio tinobo ni o mope fun ibuwolu awon ma asofin na papa apabio go ni o se pataki lati ri daju pe won buwolu kini ohun o won ni ifenuko na lo mo waye o lasiko ijoko igbimo alase apapo orilede wa Nigeria nibi ipade eyi ti won lo waye ni ojo keta le logo osu karun odun 2023 nibe gangan ni won mo ti buwolu wi pe afiki joba apapo orilede wa Nigeria ko te wo gba popoko ofurufu eyi ti ijoba ipinle yobe leyi ti won lafani lati ko won ni eja da owo won pada fun won ka le ma sakoso popoko ofurufu na ko si je duki ati ijoba apapo orilede wa Nigeria o po balance re lo ni soki woska yewo punch lo seri e laaro to ni omi
0: agba oje ni ile igbimo asoju sofin asofin apapo ile wa enu mi ago taju din ni abase o ti kilo fun gbogbo omo ile igbimo asofin ipe ki won ma je ki ipolongo ibo sadu 27 ko de won lowo lati se awon ise ti awon ara lo ti won yan won fun o so yi iyan ni ojo isegun nigbati ile igbimo asofin lewa ti won bere ijoko ile pada leyin simi olododun eleyi ti won lo fun abasi o wa ru awon asofin o ni e ma wa si ijoko ile ngbogbogba e ma se pa ipade je o ran wole ti o le ranti ipe awon ara lu dibo won fun yin ki e le sise fun gbogbo awon ara ilu nitori na ko ye ki ipolo igbo ibo to n bo lona ko wa ma je ma papade ke ma pa ipade je oni ijoko ile o ti padada fun yin o ju tatẹyin wa lo gege bi eto ipologo ibo bi o ti se gbe lasa baye a o gbodo ri ka wa wo ri ijoko ki gbogbo e wa ma wa gbe fugufugu ka ma le eyan ade a ma ri meji meta ka ma wa gala fun laarin oni e ma se pa ipade je nitori ipologo ibo o e mo wole ti e fe ka siwaju si ninu iwe royin the guardian so je le loju mo to ni ni royin ohun wa
1: o tun ya o e mu ke wa eja jo je wa yo eja jo ririn ajo ka jo gboju opo channels koja loju mo to ni omi be ya kan ba se ran danda ni gbo aye to ni won fi jabe won fi na un lawuje to wa gba lero pe ile aye su ohun orun loko to fe bi ma se bugbe igbo te olorun ko wa oko mo lu e ko ma gbo run alekeji lo to fe se ku para re ogbo ewon lo bi run mu o emi ko mo so ilegbimo asofin agbo orilede Nigeria lo fo kenke gudugbe oro si gboraye ilegbimo asofin agbo orilede ye ni won mo ti buwo lu kini ohun fun igba keje bayi second reading English ni won mo fi seri e abadofin eyi to pe fun sise idasile ilana apapo kan lojuna ati pe wo sise ku para eni ta mo si suicide attempt mo ni o eni ti o je are ilegbimo asofin agbo orilede yi to menu e lasiko ye alagba gospel apabio o mo je ko di mo bo ti ko roju sirufe igbese be onu oku die ka to oni ba ba ri eni keni omo orilede Nigeria anybody to ba gba lero lati gbemi ara re ogbo ewon so se bi eni fi table rule be ni fi bo aso fun ni mo ni o ni won se bo fi won gboro gboro ni o oni tori pe keni ohun iwo daran gba o mo lo ma je oloni so ke gbo balance re oju opo channels lo seri e laaro to ni omi
0: dunia kiti babi asha gomina ipile kwa wawa ni ayin Abdurrahman Abdurrazak o ti be ipile orilede Ghana o ni ki orilede yin se ranwa fun idagba soke awon agbe koko dipile kwara papa julo be a ti ngbi bi a se setoju re bi a ti se yo re ati bi a ti sakoso koko Ghana oju orilede kan lara orilede to gbajumo julo ni agbaye fun ise koko gomina si gba wipe eko po lára orílẹ̀-èdè Ghana sí ìpínlẹ̀ Kwara lẹ́kọ̀ọ́ lára ìrírí wọn nípa ètò ọ̀gbìn kòkó gẹ́gẹ́ bí ìkéde yìí bí ó ṣe jáde ní ọjọ́ ìṣẹ́gun nígbàtí gómìnà tó ń ṣe bẹ́ẹ̀ gba àlejò ààrẹ ilẹ̀ Ghana John Mahama ẹni tó jẹ́ Julius Deborah olórí ọ́fíìsì ààrẹ náà òun ló wá ṣojú fún ààrẹ ọ̀hún níbi àbẹ̀wò eléyìí tó wá ṣe sí ilé ìjọba nílùú ìlọrin níbẹ̀ ni gómìnà abdulrasaq sọ wípé ìpínlẹ̀ kwara ó wà lára àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ń ṣe iṣẹ́ kòkó ó wá jẹ́ kó di mímọ̀ ó ní orílẹ̀‐èdè ghana ẹ jẹ́ ọjọ́ fọwọ́ wẹ́wọ́ kọ́wọ́ náà náà mọ́ lẹ́kọ̀ọ́ ètò àgbí kòkó báwo lẹ ti ń ṣe báwo lẹ ti ń gbìn báwo lẹ ṣe ń ṣẹjọ rẹ báwo lẹ ti ń tàtẹ̀ ń tọ́ tí ò fi gẹran nídìí mọ́ yín lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ètò àgbí kòkó ẹ fẹ́ kà síwájú sí ohun tí wọ́n ti jọ sọ níbi ìpàdé ọ̀hún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ní wọ́ nínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ tòní.
1: ọ̀gá ilé ọmọ ọgbọ́n ìgbẹ́lówó wà láwọn àgbáwí o àṣẹwọ̀ náà ti bẹ̀rẹ̀ okokoko.
0: ọmọ ìyá mi anything that turns to money can't me
1: him. ẹ̀rẹ́ rí okokoko.
0: owó mo fẹ́ràn owó.
1: ọlọ́run ṣàánú wa tí a ò ní ta. ó ní wọ̀ nínú ìwé ìròyìn vangard tó jáde lójúmọ́ tòní. ọ̀mì èdè ojúmọ̀ pé wike soludo adeleke orúkọ ọmọọyà gbọmọrò nínú àkójọpọ̀ àwọn orúkọ èyí tí wọ́n kójọpọ̀ láti ṣe ìgbìmọ̀ ìpolongo fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. èdè ojúmọ̀ wípé ẹgbẹ́ òṣèlú all progressive congress apc ni wọ́n mọ̀ ti dárúkọ ayẹsan wike bàbá aláteo ẹni tí ń ṣe mínísítà ní olú ìlú lẹwa làbújá tẹ mọ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò tá a wà yìí ìyẹn adémọlá adélékè tẹ mọ gómìnà ìpínlẹ̀ anambra chukwuma soludo gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa rí sí ohun tó ní ṣe pẹ̀lú ìpolongo ìbò láwọn ìpínlẹ̀ kó wa wọn o wọn ni lójú náà àti mú ìmúgbòòrò tó gbópọn bí àwọn erin bá ìgbìmọ̀ olùpolongo fún ipò ààrẹ lẹgbẹ́ òṣèlú apc níbi ètò ìdìbò gbogbogbò tí ó wáyé o lọ́dún 2027 wọn ní láì fi ti ẹgbẹ́ òṣèlú èyí tí kó wa wọn léyìí tí wọ́n fi kàlẹ̀ sí tí wọ́n wà wíkẹ́ òun ni wọ́n ní ojú ọmọ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ti soludo tó sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú all progressive grand alliance abga nígbàtí gómìnà adeleke ẹni tí wọ́n ní ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn láìpẹ́ yìí o tí wọ́n ṣe àtúndìbò rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú accord party wọ́n ní òun gangan ni yóò mọ̀ rí sí ohun tó ní ṣe pẹ̀lú ìpolongo fún ààrẹ o ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní ìlànà ọ̀tún ọ̀hún ni yóò mọ̀ fún wike láǹfààní o láti mójútó ohun tó ní ṣe pẹ̀lú ìpolongo ti ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ fásitì mọ olúùlú lẹwa lábújá o wọn ní nígbàtí alàgbà soludo òun yóò ṣe àmójútó ìpolongo èyí tó níṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ anambra nígbàtí adeleke náà yóò mójútó ìpolongo fún ẹgbẹ́ òṣèlú apc fún ọmọye fún ipò ààrẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọgbọ balance rẹ ọmì vangard ló mọ̀ tún ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní ó gbẹnu tán gbà.
0: bàbá padà dé a máa tẹ̀ wájú ẹ má yí kú ọ̀nbẹ́
1: ọ̀hún ẹ̀ ọlọ́run bẹ pẹ̀lú wa a bọ̀.
2: fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkoro jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gbópá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà iléeṣẹ́ fitzin healthcare plc ló ṣe.
3: Daddy, bring your phone. Let me teach how to use Opay.
4: Teach me?
3: Yes, open the app store.
4: My son, I've been there since. I was here since year one.
3: Wait, you already have it?
4: Before you started forming tech experts.
5: See you. He has been using it since your admission days.
3: So, I'm the new user here.
4: Well...
6: Years of Opay is also the story of first users who tried, trusted, and stayed. Opay at 8, still okay. Opay is okay.
7: Oorun didun to peleke. Kilo nsi ore mi.
8: Eyi ni asiri bi mo se nsi adidun nje fun molebi mi. Sedap Supreme Noodles ni o.
7: Itowo yi yoranti. Kilo wa nu e.
8: adie lo digidi on si ni elo asiri adun to koyoyo ninu sedap supreme noodles
7: be ni o noodles aladun ti wa eyi ta dapo daradara pelu adie lo digidi o si ni ri adaye ba ti o je kakoko nje je ayo fun idile je ojulowo omo bibi nigeria
9: Akoko ojo la tun bo si yi omi tin goke si ewule wa nitosi eyin eyan wa nipinle Kwara e da abobo emi yin e ma duro lowo iberubojo imaran re o fa won tun gbe ni agbegbe ti odo nipinle Kwara lati sora gidigidi ki won si lo si ibi to ba ni abo bo ba ti pon dandan abo re bere latodo re e je ka da abobo awon omo wa ati ojo waju wa lowo ekunwo omi e je ki oju sa agbara yin ko mo e yera fun kiko ile si oju ona omi e ko lo aje to ba ga to mi o le debe e sora o e wa ni abo to peye ikede yi lo je atileyin ijoba ipinle Kwara nipase ile ise fun awon ojuse pataki ti ipinle Kwara

0: rẹpẹtẹ.
1: Bẹ́ẹ̀ni ẹ máa trust ìkànnì bẹ́ẹ̀ mọ́ dé.
0: Yes, ke. Yes, ke.
1: Ilé ẹjọ́ ọkọ tẹ̀mí lọ́rùn ti padà fagilé. Ẹjọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti àwọn ìwà kòtọ́ lórí ayélujára tí ìjọba ìpínlẹ̀ Kwara gbé kalẹ̀ lòdì sí olórí ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa tẹ́lẹ̀ rí Dókítà Abubakar Bukola Sẹ̀rọ̀kẹ́. Ilé ẹjọ́ náà sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kan Sàràkí àti ẹ̀rí tí wọ́n gbé kalẹ̀ kò fi hàn wípé ó ṣe ẹ̀ṣẹ̀ kankan eléyìí tó yẹ kí wọ́n fi ẹjọ́ náà kí wọ́n fi lé lórí adájọ́ Honorable Justice Ridwan Maiwada Abdullahi òun ló ka ètò ìdájọ́ náà lójú àwọn adájọ́ méjì mìíràn ìyún Honorable Justice Gabriel Omoniyi Kọ́láwọlé àti Honorable Justice Abdudogo. Ilé ẹjọ́ náà sọ wípé kò sí ohun tó wà nínú ọ̀rọ̀ tí Sàràkí sọ tí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ òní tó fi hàn wípé ọ̀rọ̀ náà ó lè rú ìwà ipá sókè ní apá èyíkéyìí nípínlẹ̀ Kwara tàbí tí ó lè mú kí àwọn ènìyàn wú òfin àti àlàáfíà. Òní kò sí ohun tó fi hàn nínú ọ̀rọ̀ náà tó jọ bẹ́ẹ̀. Adájọ́ tún sọ wípé ẹ̀rí àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí kò fi hàn wípé ọ̀rọ̀ Sàràkí ó fa ìrúfin àlàáfíà kankan ní apá ibì kankan. Ohun tí wọ́n fi hàn ni wípé àwọn tó jẹ́rìí náà ó ní kò dùn mọ́ wọn nípa ọ̀rọ̀ tí Sàràkí sọ wípé wọn ọ̀rọ̀ tí Sàràkí sọ ò dùn mọ́ wọn nínú ni nǹkan tí àwọn kò rí dìmú nínú ẹjọ́ eléyìí tó ń bẹ ní iwájú ilé ẹjọ́ kòtẹ́mínẹ́rùn bàdà ẹjọ́ náà nù. Dẹ́rú Chọ́sì ni ìwé ìròyìn tó gbé jáde.
0: Ọ̀gá ìlà ìbòlódúró sí ńgbà tí wọ́n ń ṣe ìdájọ́ yẹn. Ìbòlódúró sí o wọlé àbí ìta lọ. Nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ̀ tò ní o lórí kùkù kẹ̀kẹ́ kùkù lágbo òṣèlú bá ti ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Ọ̀mì ẹgbẹ́ òṣèlú AGA ni wọ́n mọ̀ lulú àtìlẹ́yìn o fún àtúnyẹ̀sípò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni wọ́n buwọ́ lu iṣẹ́ àkànṣe èyí tí wọ́n ní wọ́n mọ̀ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún Soludo gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alábòjútó fún ikọ̀ olùpolongo fún ipò ààrẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí All Progressive Grand Alliance AGA ni àpèkúrú rẹ̀ ń jẹ́ o ni wọ́n mọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé gbangbain bẹ́ẹ̀ làwọn wà lẹ́yìn àtúnyẹ̀sípò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Wọ́n ní ẹgbẹ́ wọ̀ ẹ̀yẹ́wò ẹ̀fíwò lọ́kọ́ kejì wọ́n ní digbí làwọn wà lẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní láì gatan láì yẹsẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bákan náà làwọn tó bá ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn Alàgbà Chukwu Masoludo làwọn máa bá dáwọ́ dùnú lórí bí wọ́n ti yàn án gẹ́gẹ́ bí kọ́dínétọ̀ ìyẹn alábòjútó fún ikọ̀ olùpolongo fún ipò ààrẹ ìyẹn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n júwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ èyí tó jẹ́ ṣòkòtò tó ṣe wẹ́kù ìdí o àti wípé tó ṣe àfihàn ìparibiri mímọ́ ní gbàgbé tẹ má ìjẹ́ adarí rere èyí tí Soludo lẹ́yìn tó ti fi hàn ní ìpínlẹ̀ ọ̀hún tẹ má àjọṣepọ̀ tó lọ́rìn tó dánmọ́ra lẹ́yìn tó ń bẹ láàrin ìpínlẹ̀ Anambra tẹ má ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó dórí ẹgbẹ́ òṣèlú AGA pẹ̀lú ní Sọ́kì ọgbà balance àbí The Nation ló mọ̀ tó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní ọ̀mì.
1: Àwọn ọmọ ogun tí wọ́n ti fẹ̀yìntì wọ́n ti dí ẹnu ọ̀nà ilé iṣẹ́ àjọ tó rí sí owó ìfẹ̀yìntì àjọ ọmọ ogun Military Pension Board tó ń bẹ ní Dúpẹ́ ìyẹn nígbà tí wọ́n jọ́ kó di mímọ̀ ìgbésẹ̀ yìí ni wọ́n gbé ní ọjọ́ ìṣẹ́gun ẹnu mi àgò láti fi hàn wípé inú àwọn kò dùn lórí àtúnṣe eléyìí tí wọ́n ṣe sí owó ìfẹ̀yìntì wọn. Àwọn ọmọ ogun tẹ́lẹ̀ náà ni wọ́n fi àgà tá a mọ̀ sí Canopy àti àwọn àga tá a mọ̀ sí Shiasi ni wọ́n fi dí ẹnu ọ̀nà ilé iṣẹ́ Military Pension Board ọ̀hún nígbàtí àwọn ọmọ ogun tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ tí wọn ò jẹ́ kọ́ wọlé. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ ogun tó ti fẹ̀yìntì tí wọ́n ṣe ìwọ́de ní ilé iṣẹ́ Ministry of Defence nínú oṣù kẹsàn-án wọ́n ń bèrè fún wípé kí wọ́n ṣe àfikún owó ìfẹ̀yìntì àwọn lẹ́yìn tí wọ́n ti ṣe àfikún owó oṣù àwọn ọmọ ogun tí wọ́n ṣe ń bẹ lẹ́nu iṣẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, Mínísítà fún Ètò Ààbò Orílẹ̀-èdè Nàìjíríà Christopher Musa ó ti wá fi dá àwọn ọmọ ogun fẹ̀yìntì náà ó ti fi dá wọn lójú ojú o ipe àwọn ṣe àfikún owó ìfẹ̀yìntì wọn bí yóò bá fi di oṣù kẹwàá Daily Post ló ṣẹlẹ̀ ẹ̀.
0: Adájọ́ ti lọ omi dá tí ń dá gbinigbinrin lórí ọ̀dà omi for short ó dìwọ̀ nínú ìwé ìròyìn Vanguard tó jáde lójúmọ́ tò ní jẹ́ sáré gba bàtà lórí ẹ̀ sórí orí ni bàtà wà. Jẹ́ sáré gba àmìlà lórí ẹ̀ kí n gba bàtà kúrò lẹ́sẹ̀ rẹ̀ pàápàá wọn ní wíkẹ́ ni ó mọ̀ tí nà káàlébù bẹ́ẹ̀ ló fi káàlébù ọ̀hún ó mọ̀ fi run àwọn gómìnà kan nímú ó ní àwọn gangan ní kú ẹdá lẹ́yẹ tó dẹ̀ làásìgbò sílẹ̀ o láàrin òun àti fòbárà ẹ̀ ti ṣe mínísítà ní olúlu lẹwọ alábùjá alàgbà yẹ san wíkẹ́ bàbá láti ni ó mọ̀ ti di ẹ̀bi fíàgan fíàgan ìjàkú akátá gbódòró sọ èyí tí wọ́n ní ó lálẹ́ wò láàrin rẹ̀ àti ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Simelaye Fòbárà ó ní àwọn gómìnà kan mọ̀ ni wọ́n máa ń tó epo sí wàhálà òun làásìgbò ọ̀hún ó lóhun tó fojú hàn tó sì dá lójú tàdá ni wípé Fòbárà ni yóò mọ̀ díje fún ipò gómìnà nígbà kejì àti pé digbí ni àwọn wà papọ̀ kò sí gbódòró sọ láàrin àwọn méjèèjì mọ́ ọgbà balance rẹ̀ àbí Vanguard ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní.
1: Ọ̀dájọ́ ń jó pọ̀ báyìí àjọ NACDC ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti náwó gbọ́ àwọn afurasí méje tí wọ́n fẹ̀sùn bíbá àwọn ohun èlò eléyìí tó ń ṣe ẹ̀rọ amúnáwá transformer jẹ́ ìyẹn ní agbègbè Tanke Ilèdú nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Àwọn afurasí náà ni wọ́n pè ní Nura Abdullahi ẹni ogún ọdún 20 years táwọn èèyàn mọ̀ sí Ọ̀tàbò àti Sherifu Abdullahi ẹni ọdún 23 years tọwọ́ sì gan wọn ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún yìí látàrí olobo ẹ̀wọ̀ ìròyìn bẹ nínú ìwé ìròyìn The Punch bákan náà. Òun ni wọ́n jẹ́ kó di mímọ̀ ìpé ènìyàn márùn-ún ni wọ́n fara pa yánnayànna lásìkò tí ọkọ̀ akérò ńlá kan lọ́kọlù àwọn ọkọ̀ bọ́ọ̀sì èrò méjì ìyẹn ní ibùdókọ̀ bẹ́gà nínú lójú ọ̀nà Kára nípínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní nǹkan bí ọwọ́ aago kan ọ̀sán lásìkò tí ọkọ̀ akérò ńlá náà tó rin ìrìn àjò láti ìpínlẹ̀ Èkó lọ sí ojú ọ̀nà Kára Bridge. Wọ́n ní tó sì ṣe bẹ́ẹ̀ lọ́kọlù àwọn ọkọ̀ akérò bọ́ọ̀sì méjì tí yún bẹ lẹ́bàá ọ̀nà ẹ wò ó fọ́nrán yìí lórí ayélujára ó bani nínú jẹ́ lọ́pọ̀ lọ́pọ̀ ẹ wò inú ìwé ìròyìn ojú òpó channels ni ìròyìn wà láàárọ̀ tòní.
0: Tọ́dá ọlọ́run yóò máa fi ṣọ rẹ̀ ṣọwọ́ ẹjẹ́ wo máa lọ pàápàá bí ọgán sí abala kejì ètò ìtàkùn ní abala lámì ètò aláyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nílé wípé lámì ètò àwọn ti wà níkàlẹ̀ yẹn Comrade Ọ̀làǹrẹ̀wájú Ìṣòwò ẹ mọ̀ gbàgbé o wípé ìwòye lámì ètò wa ti mọ ti ẹ̀yìn tẹ́ bá láǹfààní láti dá sítò láàárọ̀ tòní ó yàtọ̀ gédégbé sí ìwòye àwa tí ajá tọkùn méjèèjì ti mọ ti ìkànnì alálùbáríkà tá a jọ sẹ̀ngẹ̀rẹ̀ síbí Diamond 88.7 FM nílé Ìlọrin ọmì ẹgbẹ́ wa wọlé ọ̀gá akọrin à ń bọ̀ ẹ̀yin ara lé.

0: ìfunífojì la gbé sókè gbogbo òkè ńlá àti kékèké la rẹ̀ sílẹ̀ wíwọ́ la sọ di títọ́ àti ọ̀nà pálapàla la sọ di títẹ́jú ìjọ kírúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti lè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kírúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà Murtala nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: Wa eyin eniyan Olorun
2: e je ka kole fun Jesu Christi
1: olugbala wa
2: ninu ijo Gospel Baptist Church
1: to wa ni
2: Nawarudi Street
1: Odikeji Ilorin Grammar School
2: nibe ni Oluwa tin pe gbogbo eniyan
1: ati olufe ise irere
2: lati je alabajo pin
1: ninu ise nla ti Olorun fi si wa lowo yi
2: awon ise pataki na ni
1: kiko ati ran elo si Children Church
2: rira oko akero
1: fun ise irere
2: ati awon ohun elo ri igbalode fun iyin si Olorun igbala wa
1: e wa je alabapin ninu eto ikowojo 150 million
2: fun ite si waju ise irere
1: ninu ijo wa Gospel Baptist Church.
2: Leyi ta fi sori ayeye 30 year anniversary ijo wa to ma waye this Saturday 17 October 2026.
1: Bere laago mewa wuro
2: ninu gbogbo ijo wa Gospel Baptist Church na Waru District
1: Adojuko IDS Ilorin Kwara State.
2: Akowe igbimọ ajọdun ati ikowojo
1: Bromayowa Adigun
2: alaga igbimọ ajọdun ati ikowojo
1: Tunde Adeniyi
2: Ona Ara
1: Akowe ijo
2: Nathaniel Ogunmola
1: Oluṣagbotan ijo
2: Pastor Oyelaki AJ
1: eje kajo gbaruku ti ise Oluwa
2: kajo to isura wa jo si orun
1: nibi ti kokoro
2: ati ipara
1: God bless you.
3: Appreciation.
4: Ẹni aṣelóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ́ni ìdí nìyí tí gbogbo ọmọ òkèwà descendant association lábẹ́ ọba wa
5: bàbá wa
4: ọba Julius Adékúnlé Ọládiméjì
5: la fi ń dúpẹ́ lọ́wọ́
4: gómìnà ìpínlẹ̀ Kwara His Excellency Malam Abdulrahman Abdulrasaki
5: àti igbákejì gómìnà
4: His Excellency Pastor Kayode Alabi
5: fún ohun ribiribi ohun àrà tó tún lápẹrẹ tí wọ́n ṣe
4: wà nílùú òrò àgọ́
5: nípa sísọ aláṣẹ àkọ́kọ́ bàbá wa kábíyèsí wa
4: His Royal Majesty
5: ọba Johnson Dada
4: ìlú tòrò di fọ́ọ̀
5: di onípò kíní
4: ìyẹn first class ọba ní ìpínlẹ̀ Kwara
5: gbogbo màlúù ọ̀rọ̀ àgọ́ àti gbogbo òkèwà descendant association
4: lábẹ́ ààrẹ wọn
5: prince ọlábànjí ọláòṣèbìkan
4: president òkèwà descendant union
5: panupọ̀ sọ pé ẹ ṣé o
4: olótúbọ̀ mú bá yín darí ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ o
5: à ń fàsìkò ìsàdúrà fún bàbá wa pé kẹ ẹ pẹ́ lórí àpèrè kẹsìn ọba òjòkó pẹ́
6: Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ tí ó sì tún ní ààyè tí ó fẹ́ dáradára ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìndò látọwọ́ aláṣẹ tó mọ kú tọ́pẹ́ bẹ̀ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ buffet láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bíi lobby bar níbi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀kùnrin ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí omuwẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírẹ̀rọ̀ márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kilomita 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin

0: ipolongo idibo won
1: so e ti so pupo loro eja sare doke lo eyan ara le baba ti poluwo oja tan asujo pole fun yin eja lo papapa anbo
2: Olugbala aba wo ba tun ti gbese rade o lebi soje agbara nla olojo meje eleyi ti ijoro Salvation Power Church International ilorin si agbe kale re lati pese mimimo akori lati your kingdom come se ki ijoba re de Matthew orikefa ese kewa kere lati ojo Monday ojo kokandelogun 19th to Sunday 25th October 2026 kede di agogo mari ro leni yo ma bere lojojumo o lebi soje ni Resolution Land Ola Kale Street opposite Aviation College checkpoint ilorin Jesu Olugbala duro di o awon ni ami ororo ti emi mayo lo ni wa yo Simeon Ajadi Prophet Dr. Amo Adio Apostle Blessing Salami
3: Reverend COS
2: Fawenu
3: won ti o fi orin fawo emi meme so kala ni wa yi
2: Sami Glorious Music
3: Makinde Open Heaven
2: New Dawn Global
3: Tara Simi Universe
2: Olugbala do ni emi meme lati pese Prophet Evangelist
3: and Pastor Mrs. Adeolu Wumi Aderati
2: iwa
3: gangan le ri kan
4: Season is here again. Water is rising. Danger may be near. Kwara people protect your life. Don't wait in fear. Residents in riverine communities across Kwara State advised to remain vigilant and relocate to safer locations when necessary. A safer home starts with you. Let's keep our children, our future, away from floodwaters. Clear your drainages. Avoid building on water channels. Relocate to higher ground if you live near the riverbank. Be alert. Be safe. This broadcast message is sponsored by the Kwara State Government through Kwara State Ministry of Special Duties.
5: Baba Michael, ije ti gbo.
6: Bekini.
5: Pe oba lati anurojo an gbogbo eniyan. Ninu ijo CAC Prayer Land. Baba wa Prophet OK Paul. Oluwa nlo nibe. Eyin na egbiyanju ke darapo mo wa losu yi.
6: Kàdési ọba láti àánú rọ̀gọ̀jì ń pe gbogbo ènìyàn níbi àkànṣe àdúrà tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù. Mercy once again. Àánú lẹ́ẹ̀kan sí i. Sátidé kẹta kẹta oṣù láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ẹ jẹ́ àjọ gbóhùn àdúrà sókè nínú ìjọ wa CAC Prayer Land tó wà ní òpópónà ẹyẹ nkọrin expressway ìlọrin Kwara State. Níbi tí Olúwa ti ń lo bàbá wa bí iná bí àrá. Prophet OK Paul àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Bẹ́ẹ̀ ni Olúwa máa lo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí fún wa. Ọlọ́run yóò ṣílẹ̀kùn àánú tuntun fún ọ. Bákan náà, Olúwa ti pa láṣẹ fún bàbá wa láti máa ṣètò ìrọ́gùn sí ni lápá fún àwọn ènìyàn tí wọ́n bá lè bá wa pé nínú ètò yìí. Darapọ̀ mọ́ wa lóṣù yìí. Ẹ lo dà 090-333-7953. Àánú lẹ́ẹ̀kan sí ilẹ̀kùn àánú àti ìbùkún máa ṣí fún ọ lórúkọ Jésù.
7: Padà ẹ kábọ̀ padà sí abala
1: lámẹ̀tọ́
7: láǹfààní àti báwa dá sí ojú òpó tẹ́ báwa dá sí mọ́ni.
1: 0913655695 0913655695 WhatsApp line lè ṣe wa náà mẹ́mbẹ́ ẹ mọ́ gbàgbé ẹ lọ́wọ́ ta níbẹ̀ lójú ìlà.
8: Ẹ ṣe ń wọ.
9: Ẹ kúrò tí ọlọ́run ní Jídá Amadu ṣe mú bàjẹ́.
8: Àmì ọlọ́run.
9: Alájì sọba alájì àkúrí bàbá ìta.
8: Ẹ ṣe ọ́.
9: Mo kí wọ́n jẹ́ kí àwọn àlejò wa
8: àwọn
9: jẹ́ kí làákà ìwọ̀n ọjà ìfúnni fẹ́ rí ọ̀rọ̀ Nàìjíríà ọlọ́wọ́ bá kò sáré ẹ wo àwọn méjèèjì Atiku àti Òbí ó yẹ kí wọ́n darapọ̀ ní ẹ wo olùkù tí bàbá wa fi làwọn ń gbà náà tó wọ́n ìmọ̀ wọn arẹ nílé níta ìyọkun tó rí wọn fún bàbá yìí ní chance lẹ́sẹ̀ èmi ò rí ọgọ́jọ́ fẹ́ dá láì ṣe tó bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìpapọ̀ ìpéjọ káwọn fi ọ̀ tí wọ́n bá láwọn ojú ọjà láyàpọ̀ rí báwọn oníṣẹ́ papọ̀ ni ẹ má jẹ́ àpárọ̀ tán àwa bàbá yọ wọlé ẹlẹ́kì ọlọ́run ní jẹ́ kí ilé ọmọ ìṣẹ́ bàjẹ́.
1: ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye ti yan adúgbò ẹ̀wọ̀n 0913655695 ní nọ́mbà tí a fi ń dá sítò láàárọ̀ òtún ní tani tó ń bẹ lójú ìlà.
7: Wọ́n ní orúkọ àwọn ní Saka oníyọ̀ Murità Lálátà lórí wọn ní àwọn káwọ́ta wọn ní Lagbámbà. Wọ́n ní in fact politics Nigeria pé ó panilẹ́rìn gidigidi gan ni wọ́n ní is very funny and we masses that is following them pé a nílò láti nífẹ̀ẹ́ ara wa. And oppositions are members of working committee with the election of President Tinubu. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ní láti wà responsible sincere àti transparency pé àwọn leadership ta nílò náà nìyẹn. Wọ́n ní God bless Nigeria, God bless Kwara State.
10: Hello, Ekaro.
8: Ekaro.
10: Olamilekan ta ni mo la lati Ifakujumo ni.
8: Oye, dasiroyin.
10: Mo kiri alejo amosi ki da ma de lo ma teyin siwaju.
8: Ami Olorun.
10: ṣe ri nipa ọrọ ti akọkọ pẹlu ilejọ ti lejọ da.

0: ana podo ko ba sara ki yo da ti an ba fe se kan ifu ko jore abe nikan legbe en ke o foforo won lo wo na ko to le gbegbe se fono to wa ro le mi are ibi to ro mi lo ni pe governor wa mona mabra bona so go ba e popolopo nkan mi ni kwara yi won fi lo an to sumo aba an gan jiro lori re wo iko o ba ti ri bi nkan se ri ki o gba na wu o npa ayan ya oro yi won ti da won ti da won ti da so ba kan de gbo somo kwara ni denu awon aba wa si ni en ti o si tolorun da ti o sin olorun yo si tolorun da se ba won ti o to mo kwara na pada wa dajo ni se abe nikan so abi yan ni bi to dajo to jori re to gbo mo kwara n gba won se bo lo pada wa dajo ni dajo wo si ni si bo e ke ba joju wa si wa so awon o ro won ka da kun to yi to olorun ki won fi kan fi si be ba won so je ko duro ba won so je pa to wa nkan mi si lori ro to lesi orude ara ta n so na nu baba n dodo pe gbogbo en lo n ko mara baba obe nikan kan ja e tumo pe ka du ku ko lo si sende re fẹ́ yẹn gan wà lẹ́gbẹ́ kan òṣèlú yẹn máa báyàn sọ̀rọ̀ yẹn báyàn ga tinubu ọ̀bẹ́ni kankan jà ó pe táyé ó pe káyìndé ó pe òun padà bá èlúkọ̀wọ̀ obìnrin tí ń wá ni èyí ń lèyàn bí òṣèlú yẹn lẹ́yìn bí sòṣèlú ọlọ́run ní kí o bówó jèrè.
1: ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye ti yan adúpẹ́.
2: Wọ́n ní ẹ káàárọ̀ pásítọ̀ wọn wà níbi ìsinmi Ominola Yinka Comrade Ìṣòwò wọn ní ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ̀mílọ́rìn wọn ni ó yẹ pé kí àwọn alátìlẹyìn Dr. Saraki àti gómìnà kí wọ́n jẹ́ kí egbe kó rí egbe kí wọ́n sì má ṣe gbàgbé pé ìpínlẹ̀ Ìṣọ̀kan nípínlẹ̀ Kwara ọmọ Bálátúnjì Káyọ̀dé láti Bùdó Gíwá Ìlọrin.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye.
3: Láti Bàbókò.
1: À ń gbọ́ yín.
3: Ẹ̀rí àrò gómìnà wa. Ìkan tó yẹ ká mójútó wọn mójútó. Kì í ṣe ọ̀rọ̀ wọ́n bà mí jẹ́, wọ́n fọkọ̀ mí jẹ́, wọ́n ṣe kinní kan. Bí ẹ bá ń ṣiṣẹ́, ọmọ tí wọ́n bá ń rí i pé ẹ ń ṣiṣẹ́, kò nídìí pé á lè ṣe mọ. Jẹ́rí ìkan tó a nídìí náà ni pé ẹni wọ́n bá ìjọba àánú òde dáadáa, wọ́n ṣe kinní kan. Wọ ẹ̀yin wá láti wá ṣe ìnìyà. Ẹ wá ṣe ẹ máa rò pé bóyá torí pé ẹnìkan gbọ́dọ̀ píìsì mi wọ́n gbọ́dọ̀ yìn mí nù ẹsẹ̀ kan tí ọmọ Kwara ń fẹ́ ni yóò fi rọrùn fún yín ẹ pé tọ́ra rẹ̀.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye tìyín náà.
2: Wọ́n ní àwọn ọ̀rọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà láti ṣe ìwádìí tó yọrantí kí and keep calm before carrying their self láti lọ sí ilé ẹjọ́. God bless Nigeria. Ọ̀rẹ́ ìbò Àbáyá Yusuf láti Agaka Ìsàlẹ̀ Fúlàní Ìlọrin.
1: Omidanmọ́ wa gojú àbọ̀ lọ́hùn. Èló ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
4: Abdulwasil Mr. Peacemaker.
1: Ó yẹ ẹ̀ta kankan kan o.
4: Ṣẹ́rí pẹ̀lú ìdájọ́ ẹ̀ lèmi náà fẹ́ dá sí ti Dr. Bukola Saraki yẹn. Ẹ rí pé Kwara kò jọ mí lójú. Ẹni tó ti ṣe sẹ́ni president tí ń já sí pé gbogbo òfin yìí ló ti yé sí. Bukola Saraki mọ̀ bóun ò jẹ̀bi ẹlọ́wọ́ tó ń sọ sí gọ́vnà. Ó ti yẹ kó rí náà nìyẹn. Ṣé bá wo gọ́vnà tó wà nílẹ̀ yìí nísìn? Àdéhùn tí wọ́n ti fáwọn ọmọ mẹ̀kúnnù. Ipá àwọn òṣèjọba mẹ̀kúnnù fún wa. Àwọn tẹ Kwara síwájú. Ǹjẹ́ wọ́n ṣe fún wa? Ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ o.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye ti yẹn jáwọ̀ mọ́ ọ lọ fún tààrọ̀ tòní. Bá ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ lámì ẹ̀tọ́ wa comrade Ọ̀làǹrẹ̀wájú Ìṣòwò àmọ́ rí yín báwò. Ẹ mọ̀ gbàgbé pé ìwòye lámì ẹ̀tọ́ wa ti mọ ti ẹ̀yìn tẹ láǹfààní láti pè wọlé fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí àlórí ètò láàárọ̀ tòní. Ó yàtọ̀ gédégbé o sí ìwòye àwa tọkùn méjèèjì ti mọ ti kàn ní diamond 88.7 FM yọ̀dà fún wa. Bóbá di aago mẹ́wàá ẹ pàdé omidan tí ń dá gbinigbini lórí ọ̀dàn lórí ètò tá a pè ní ẹ bá wa dá sí nǹkan ò ní ṣe wá àwa láàmọ̀ gbé ohun tó dáa ṣe ikú wa nípa láàánú wa o àti àwa tí wọn yóò ṣàánú fún ìsinmi Ọ̀làǹrẹ̀wájú Òyewọlé o.
2: Omidan Ọláyinka Ajẹ́ Ajíbádé lèmi jẹ́ ẹ ṣeun.

0: ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: The time is 9 o'clock.
2: Ago mesan ti lu.
3: You can only get timely, credible, and reliable news on your shining supreme station, Diamond 88.7 FM, Ilorin.
4: For the best of national, local, international news and sport, tune in to Newsbunch and Diamond 88.7 FM. Newsbunch, all about the news.

0: Diamond FM. Ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ rí wípé bóyá ẹ ṣe àkíyèsí ohun kan tó yàtọ̀ ní àgọ́ ara yín, ṣùgbọ́n dípò kí ẹ lọ wò lọ́dọ̀ dọ́kítà pé kíní kan yìí kíní yìí ó ń ṣe mí bákan, ó yàtọ̀ lára mi, kò dẹ̀ sí kíní yìí níbẹ̀ tẹ́lẹ̀ o, ṣùgbọ́n dípò kí ẹ lọ rí dọ́kítà ẹ wá ń sọ lọ́kàn ara yín pé ẹ jẹ́ ń dúró díẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ kó lọ fún ara rẹ̀, ṣó ti ṣẹlẹ̀ rí sí yíṣá. Ìdí tẹ́ ṣe wá ń wò pé wo kíní tó ṣe mí jẹ́ ń filẹ̀ bóyá ó máa lọ fún ara rẹ̀, bóyá ìbẹ̀rù wípé àkókò mọ ohun tí dókítà ò sọ bá a bá débẹ̀, ó ṣe é ṣe kí ẹ máa lérò wípé àkókò bí ẹkọ ìrírí important bẹ́yẹn kò ṣe pàtàkì bẹ́yẹn, ó sì ṣe é ṣe kí ẹ máa mọ̀ pé ó nílò ìtọ́jú, pé kíní yẹn nílò ìtọ́jú, ṣùgbọ́n ẹ máa ń ronú wípé tàbí kí ẹ máa ronú pé wo ti mọ́ tó dẹ̀rọ̀ wọn sí dókítà sí wọ́n ti máa béèrè owó, owó ni wọ́n ti máa béèrè owó, jẹ́ ń filẹ̀ máa lọ létà, ǹjẹ́ ó ti ṣe yín rí yálà nǹkan kan tó kàn ṣe yín láàgọ́ ara tẹ́ ẹ fi ronú bá wọn. Lọ́pọ̀ ìgbà sì rèé, ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣe pé a kì í mọ̀ pé ó yẹ ká rí dókítà lórí nǹkan tó ṣẹlẹ̀ sí àgọ́ ara wa yìí, nǹkan tá a ṣàkíyèsí ẹ̀ láàgọ́ wa tó yàtọ̀ yẹn, ọ̀pọ̀ wa mọ̀ pé ó yẹ ká rí dókítà, ṣùgbọ́n ìbẹ̀rù ló máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń sún dókítà tó yẹ kó rí lọ́la ju oṣù kan oṣù méjì. Dókítà máa ń sọ kíní kan nípa ọmú àwa obìnrin, wọ́n á ní nǹkan kan máa ń wà tó máa ń jẹ́ omi ọmú, wọ́n ní ìmíì wà tó máa ń jẹ́ lumps, yókò àwọn ní ọmọ nígbà báyọ̀ wọ́n máa sọ̀tún mọ ohun tó ń pè ní lumps yẹn fún wa, tọ́ ni pé ìyún àwọn kan wà tó máa ní ayé yìí ò léwu kò ní nǹkan kan, àmọ́ tá a bá ti wá rí pé kíní kan ṣe báyìí lọ orí ọmú, obìnrin mi ò wò pé wo máa lọ létà lumps náà ni normal lumps ni lọ́kàn ara wa, a ti wò pé torí a ti google àti ibi lumps ṣe ń rí àti lumps ni ǹjẹ́ ó ti ṣe yín rí.
1: Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
0: Ẹlòmíì tún nígbàgbọ́ wípé nígbà tí òkúkú sẹ́ni tó ní jẹjẹrẹ ọmú nù ìdílé wa kí wà mọ̀ ń bá ká á ti ní pé family máa ń history máa ń sọ nípa jẹjẹrẹ ọmú nígbà tí ò ti sẹ́ni ó ní ìdílé wa lumps náà ni yóò jẹ tó wà lọ yóò sì lọ fún ara rẹ̀. Mọ̀ wípé oṣù kẹwàá ni a máa ń ṣe àyájọ́ jẹjẹrẹ ọmú lágbàáyé World Breast Day inú oṣù kẹwàá ni. Eléyìí tí gbogbo àwọn èèyàn ti wá ń pariwo nípa jẹjẹrẹ ọmú breast cancer, eléyìí tí àwọn olóṣìṣẹ́ àwọn ìṣẹ́lẹ́tò ìlera ti ń pariwo, àwọn àjọ tó ń rí séléyìí náà wọ́n ti ń ṣètò lóríṣiríṣi, ṣùgbọ́n ibi táwa ó wà wò lórí ètò láàárọ̀ tòní ó yàtọ̀ gédégédé, nítorí pé ta bá ń sọ nípa jẹjẹrẹ ọmú mi ò fẹ́ lérò pé obìnrin kan wà tó lọ́mú tí ò mọ jẹjẹrẹ ọmú tí ò mọ ohun tó ń pè ní jẹjẹrẹ ọmú, bá a ṣe wá ń sọ wípé gbogbo wa la mọ̀ nípa jẹjẹrẹ ọmú yìí, síbẹ̀ náà breast cancer is on the rise, jẹjẹrẹ ọmú tó ń pọ̀ sí, kí wá ló fa ohun tá a mọ̀ tí kì í ṣe pa àmọ̀ tó sì tó ń ṣe àkóbá fún àwa obìnrin, ibo ni àìsọ̀rọ̀ yẹ̀rọ̀ ti ń wáyé, ibo ni àlàfo ti ń wáyé ní ohun tí mo mọ̀ tó sì tó ń tá a mọ̀ tí gbogbo àwa obìnrin mọ̀ tó sì tó ń ṣe bẹ́ẹ̀ tó ń dẹ̀mí ìwà légbodò, àwọn nǹkan wọ̀nyí àlàfo yẹn gan ní ohun tí a ń mẹ́nubà lórí ètò láàárọ̀ tòní, ẹ̀ pé mo ti sọ pé lọ́pọ̀ ìgbà tá a bá ń ṣàkíyèsí láàgọ́ ara wa a máa lérò pé wo ó máa lọ bó jẹ́ kọ́ náà ni ó máa lọ ikọ́ yẹn máa lọ fún ara ẹ̀, bẹ́ẹ̀ à ń sun síwájú ẹlòmíràn wo Abakunde ilé-ìwòsàn sì wọ́n tún lè sọ kọ́ la ikọ́ tó yẹ pé èéfín tó fi sí mi mú ọ́ lè sọ́ di kọ́ fi mú wa lọ́wọ́ má jẹ́ ń lọ, àwọn nǹkan wọ̀nyí àti oríṣiríṣi àwọn àwáwí bẹ́ẹ̀ lọ mọ̀ pé gbogbo wa láti ní lọ́kàn àbí yọ àti ní lọ́nà kan àbí ẹ̀mí alẹ́ jùmọ̀ lórí ètò láàárọ̀ tòní tá a jọ máa takùrọ̀sọ lórí ohun tá à ń pè ní jẹjẹrẹ ọmú, ẹ bá mi kí àwọn aráalé mọ.
2: Ẹ káàárọ̀ aráalé wa gbogbo ẹ káàbọ̀ sórí ètò ìléláàárọ̀
0: ẹ máa dákọ̀ yìí fún wọn.
2: Olùkọ́ mi ni nọ́ọ̀sì olùwàtòyìn.
0: Nọ́ọ̀sì olùwàtòyìn ní àlejò wa lórí ètò láàárọ̀ yìí, mo láì bẹ̀ṣẹ̀ máa ń káwọn aráalé àwọn aráalé wa gbogbo ẹ ti mọ̀ pé àwọn aráalé yìí ni wọ́n
2: bẹ́ẹ̀ni o
0: nígbà wa ti jọ spitu tán
2: bẹ́ẹ̀ni
0: náà ẹ̀dá mi lóhùn nọ́ọ̀sì náà ẹ̀mi lọ́kọ̀ ẹ̀mi lọ́kọ̀
2: aráalé wa ni wọn o
0: ara ni àwọn aráalé wa gbogbo
2: bẹ́ẹ̀ni
0: àwọn ohun tá a máa gbéyàwó láàárọ̀ tòní ohun náà ni jẹjẹrẹ ọmú ele to se wi pe iberu e o tin ko wa lemi soke amo ba ti rin amo ba ti sa fun because as ba se nbe se pariwo to eyan se leto ilera power nu se moto eh kini un na si o ngba nu ategun bo bi ngba ta no ngba nu ategun se awon birin ni jamba ni ni gbogbo osu kewa ni a ma ngbo nipa arun jejere omu ti o kaluku ma ntempele mo pe ni yo si le so pe awon ti mo awon ami re awon signs of it sugbon lati inu ibiwe ti yin kini awon pataki ti awon eniyan si n sasese le lori tabi ti won o fiyesi nipa jejere omu
2: e se ma breast cancer month ni awayi e tu mo re ni yoruba ni pe arun jejere omu ka le mo nipa re bo se n lo awareness so and we call it also the breast talk beyond the pink ribbon
0: okay
2: so mo o si ye ki
0: okun oni pink
2: beni o si ye ki gbogbo obirin ko ni akiyesi itumo aisan jejere yi ka ni akiyesi nkan to ma nfa to fi wa di pe to ba de letun agbara wa ni fe ka so akiyesi na ni o se pataki to se koko a je ka bere bayi pe elomi le so pe ohun ti mo nipa arun jejere yi akina to fe so but mo lero pe a si mama we are still getting it wrong mo dada to because I ri pe the rate bi arun se npo lojojumo o po gan kaakiri agbaye si ni ko nse ni ilu wa yi nikan kaakiri agbaye ni so elomi ma so pe it is not in my family so I am safe pe ko si ninu dile wa ati eniru arun yen ri ko ti ejo awon WHO won je ka mo pe obirin ti o ni family history ti o ni ti won ni iriri aisan jejere ni dile won ri won le ni aisan jejere ko n se pe ayin ti o ni aisan jejere ninu idile ton ti ni history e ton ti ni iriri e ton ti nikan ni won le ni aisan jejere so eleyi ko n so pe ko n se pe o protect wa lati ma ni gbogbo obirin lo wa at risk of getting having breast cancer kolo ma jari sugbon akiyesi o se pataki o se koko
0: oda ije ka sare do kilo ba pada de a ma tesiwaju lori jejere omu yi a ma tesiwaju lori ambo
3: before you buy that multivitamin ask yourself is it giving your child complete nutrition

0: ẹ̀ka bọ̀ padà sórí ètò ẹ̀bá wa dá sí agbọ́n tí ẹ̀ka ètò ìlera ń sọ̀rọ̀ nípa oṣù tá a wà yìí tí í ṣe àyájọ́ ìlanilọ́yẹ̀ lórí àìsàn jẹjẹrẹ ọ̀mú amọ̀kọ́ gbà wípé bí kò bá sí ẹnikẹ́ni nínú ìdílé àwọn tó ni wípé àrùn jẹjẹrẹ ọ̀mú àwọn ò lè ní jẹ́bà jẹ́ mi ṣe sọ wípé eléyìí kì í ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ lára àwọn àṣìṣe tí àwọn ènìyàn máa ń ṣe ọ̀pọ̀ ènìyàn máa ń gbà yìí wọ́n máa wá sọ wípé àrùn jẹjẹrẹ ọ̀mú yìí pé kò kí yàtọ̀ sí kókó ǹjẹ́ ọ̀nà mìíràn wà tó yẹ káwọn èèyàn tún kíyèsí because ẹlòmíràn wò pé ìgbà tí n ti ní kókó lọ́mú ìní jẹjẹ there is no cause for alarm mi ní láti gbégbèsè kankan ǹjẹ́ kókó ọmú yìí nìkan ni ohun tí ó lè fu obìnrin lára nípa àrùn jẹjẹrẹ.
1: ẹ ṣe mà kókó ọmú là ń pè ní breast lump.
0: Okay.
1: And ẹlòmíràn máa sọ pé ṣé tó bá jẹ́ pé kókó ọmú ni ṣé ó yẹ kó dùn mí but mo rí pé we are wrong about this we are not right about it sorry about my English breast cancer kò kí ń sábà wá pẹ̀lú kókó ọmú kò kí ń sábà wá pẹ̀lú kókó ọmú so early breast cancer ó máa ń kò kí ń sábà mú so ní ìrora nínú ọyàn nínú ọmú kò kí ń sábà ní ìrora so ibi tá a ti máa ń mísẹ̀ nìyẹn ẹlòmíì o lè má ní kókó ọmú o lè má ní pain kankan o lè má ní ìrora kankan nínú ọmú a dẹ̀ máa rí pé ìgbà tó máa fi dé hospital báyìí tó máa fi ṣàyẹ̀wò fún o ti ní cancer of the breast o lè má wá tètè bí on time ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ ká look out for ni àwọn àpẹẹrẹ tí mo fẹ́ sọ yìí tá a bá rí pé níbi ọmú yẹn ibi skin tó wà níbi ọmú ẹran ara tó wà níbi ọmú ṣé ẹ mọ bí ọsàn ṣe rí ọsàn tá àti ìbò bí ojú ọsàn ṣe máa ń rí bi pé ìwò kúlúkúlúkúlú kò bá wà ń bẹ tá a bá ṣe àpèjúwe tá a bá ṣe àkíyèsí ọsàn tí wọn tí ìbò ni mò ń sọ o bí skin ọsàn yẹn ṣe rí tó ṣe bí kúlúkúlú bí dimple tó ń dà pé dimpling báyìí wà ń bẹ tó bá ti wà níbi ọyàn níbi
0: nígbà tí òtútù bá múyàn tí gbogbo ara yẹn wá níhò
1: níhò bákan àpẹẹrẹ kan nìyẹn then tá a bá rí pé orí ọmú yẹn ó ń wọnú lọ that is the nipple suddenly turning inside tá a wá rí pé egbò tún wà níbẹ̀ tí ò tún tètè san àpẹẹrẹ kan tún
0: nìyẹn ó máa ní egbò àbí
1: ìmí máa ní egbò tó máa kán bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn ta rí pé orí ọmú yẹn ó ń wọnú bí orí ọmú ó ń wọnú nípù là ń pè ó tún wá ní pé ó ní egbò tí ò tètè san àpẹẹrẹ kan nìyẹn ta bá tún wá rí pé ọmú tún ní ètútú tàbí pé bóyá ẹ̀jẹ̀ ń jáde ńbẹ̀ tàbí pé bí ábì nǹkan bí omi kò ń ṣe omi ọyàn o ló ń jáde níbẹ̀ tó yàtọ̀ sí tí ó jẹ́ bí omi ọyàn fún àwa breastfeeding mothers àpẹẹrẹ kan náà ni ta bá tún wá rí pé ọyàn kan tún wá sáré suddenly la máa ń pè ní òyìnbó ó tóbi ju
0: ìkan
1: lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà a mọ̀ pé ọyàn kan jù kan lọ ta bá ṣàpèjúwe dáa ta bá ṣe àkíyèsí ṣùgbọ́n ta bá rí pé ó tún wá di pé kan tún wá tóbi ju bó ṣe yẹ lọ
0: tó
1: hàn tí gbogbo àhẹn ta bá tún wá rí pé lábíyá wa ṣe ni a rí pé àwọn kókókókó kan ó fẹ́ máa wù jáde ńbẹ̀ bíi swelling ta gbábíyá sókè ta rí pé ó ro wá àpẹẹrẹ kan náà nìyẹn so lumps means cancer means cancer out of 10 lumps are not cancer so it can be infection àwọn míì máa rò pé lumps means cancer ṣùgbọ́n nínú 10 lumps tí wọ́n ṣe wá ta gbéra sọ hospital pé oríṣiríṣi lumps yìí èmi lè jẹ́ infection so ibi táwọn èèyàn wà míì ti máa ń mísẹ̀ ni ẹ pé bóyá nítorí pé lumps ti wà ń bẹ̀ bá òun ti ní àìsàn jẹjẹrẹ kókó yẹn ń gbà míì
0: kì í ṣe pé
1: àìsàn jẹjẹrẹ ni ṣùgbọ́n tá a bá dé ilé ìwòsàn àwọn dókítà wọ́n bá wa
0: ṣe àyẹ̀wò yẹn lé lórí ó dá ó ní iṣẹ́ wíwo kì í ṣe kókó kì í ṣe gbogbo kókó tá a bá rí lórí ọmú nínú ọmú wa ni jẹjẹrẹ pé ṣùgbọ́n nínú àwọn jẹjẹrẹ nínú àwọn kókó òun ó ṣeṣe kí àwọn kan ó lèdì sí jẹjẹrẹ ṣùgbọ́n dókítà ni yóò wá ṣàlàyé fún wa pé eléyìí o ipe kìí ṣe jẹjẹrẹ àti bí ìgbésẹ̀ tá a bá gbé lè lórí tẹ bá ti rí kókó lọmú yín ẹ má bẹ̀rù ẹ má fòyà wọn ni ẹ gba ilé ìwòsàn lọ lórí ètò ẹ bá wa dá sí agbọ́ ti ẹ̀ka ètò ìlera náà là sọ ǹjẹ́ àwọn ọ̀dọ́ àgbàlagbà sọgádà ṣé àwọn àgbàlagbà nìkan ló máa ń ní jẹjẹrẹ ọmú ṣé àwọn ọ̀dọ́bìnrin náà lè ní àti wípé ǹjẹ́ jẹjẹrẹ ọmú ǹjẹ́ ó máa ń ṣọkùnrin náà.
1: ẹ ṣe mà ìbéèrè yìí ṣe pàtàkì gan I even love this question mo fẹ́ràn ìbéèrè yìí gidi gan àwọn ọmọbìnrin from 20 to 30 years they are prone to have it
0: wow
1: breast cancer they are prone to have it a máa ń rí wọn nílé ìwòsàn wa gbogbo àti pé àwọn ọkùnrin náà they are prone to have breast cancer
0: ọkùnrin náà máa ń ní breast cancer
1: bẹ́ẹ̀ni
0: wow
1: bẹ́ẹ̀ni about 1% of breast cancer in men a máa ní men have it too ó kàn yẹ pé tí wọ́n máa jẹ́ rare case ni
0: okay
1: kì í sábà common
0: so àwọn náà lè ní jẹjẹrẹ ọmú
1: bẹ́ẹ̀ni
0: wow
1: kódà àwọn máa ń ṣe iṣẹ́ abẹ tó yẹ pé wọ́n á fi ṣe fún àwọn ọkùnrin gan tí wọ́n á dẹ̀ wà lórí chemotherapy lórí pé kí àìsàn yẹn kó kúrò lára wọn so tí ọkùnrin náà bá rí pé ibi ọyàn ó fẹ́ máa ṣe bíi lumps ó fẹ́ máa ṣe bíi kókó níbi orí ọyàn wọn níbi orí ọmú wọn náà òun náà káwọn náà máa ṣe àkíyèsí rẹ̀ because cancer kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ ní àgọ́ ara
0: wow
1: àìsàn jẹjẹrẹ yìí kò síbi tí ò ti lè ṣẹlẹ̀
0: lágọ̀ọ́ ara
1: kò síbi tí ò ti lè appear
0: ọdọ lórí ètò ẹbá ọdá sí iná láwà ẹ jẹ ká tó tẹsíwájú gẹgẹ bí a ti ṣe ń pe àkíyèsí yín wípé jẹjẹrẹ ọmú yìí ó ń wọ́pọ̀ láwùjọ wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀nà owó wa la gbé gbà ọ̀nà tá a gbé gbà náà ni ká mọ àwọn àkíyèsí tá a gbọ́dọ̀ ṣe ká sì rí wípé à ń ṣe àyẹ̀wò ọmú wa lóòrèkóòrè wọn ni láti 20 years ni àti gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò ọmú wa kí ló wà lọ́mú mi báwo lọ́mú mi ṣe rí lónìí ṣé ó yàtọ̀ lónìí bá a bá ti ń wẹ̀ láràárọ̀ ká máa ṣe àyẹ̀wò ọmú wa àmọ́.

0: Ọlọ́run padà sórí ètò ẹ̀bá wa dẹ́ sí ní Ikọ́ni Ìdá Monday 8.7 FM. Ìlọrin pẹ̀lú àlejò mi Nurse Oluwatoyin. À ń sọ̀rọ̀ nípa jẹjẹrẹ ọmú. Àwọn àkíyèsí tó yẹ kí a ṣe. Wọ́n ti jẹ́ kó di mímọ̀ yìí pé bí obìnrin ṣe ní jẹjẹrẹ ọmú bẹ́ẹ̀ náà ni ọkùnrin ní ṣùgbọ́n kò wọ́pọ̀ lára àwọn ọkùnrin gẹ́gẹ́ bíi ti àwọn obìnrin. Látọmọ ogún ọdún ló ti ní ẹ ti ṣeé ṣe kẹ́ lùgbàdì jẹjẹrẹ ọmú. Fún ìdí èyí wọ́n ní a ní láti máa ṣe àyẹ̀wò ọmú wa láràárọ̀ bí a bá sì ti ń rí ohun tí ó yàtọ̀ gẹ́gẹ́ bí àwọn ohun tí wọ́n sọ fún wa wípé ká máa ṣe àkíyèsí rẹ̀ wọ́n ní ká ṣe kíni ká gba ilé ìwòsàn lọ ló ní tààràtà ká má dúró ọjọ́ méjì débi pé a dúró ọ̀sẹ̀ kan tàbí oṣù kan wọ́n ní bí a ti ṣe ń pẹ́ sí ohun náà ni kíní òun ni ó ṣe ń wọ ní sí àkínyẹmí ara sí wọ́n sọ̀rọ̀ nípa wípé àwa tá a máa ń sábà gba ọ̀dọ̀ dr google everyone ti ṣe pé ta máa sábà lọ sọ́dọ̀ dr google láti bá wa yẹ̀ wò wọ́n ní dr google yóò dorí wa rú torí wípé ìlera ó gbòòrò torí ìyẹn ò kọ́kọ́ lọ sápá pé báwo lẹbí báwo lara kàkà kí a lọ tààràtà síbi tí wọn ó ti ṣe kíni àwọn tí wọn mọ wá tí wọn ò rí wa lójúkojú láti bá wa sọ àwọn ohun tí a ní láti ìgbésẹ̀ tí a ní láti gbé àwọn nǹkan wọ̀nyí náà ni Nurse Oluwatoyin ti ń ṣàlàyé lọ ṣùgbọ́n nítorí àkókò máa ṣe ojú òpó sílẹ̀ fẹ̀yìn ara lé láti bèrè ìbéèrè tí nípa ohun tí a mọ̀ sí jẹjẹrẹ ọmú ṣùgbọ́n ká má parọ́ tan ara wa jẹ ó ń gbòòrò sí lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ sọ pé orílẹ̀-èdè àgbáláyé níbo la ti ń ṣe àṣìṣe tí bá sọ wípé kí ló ń fa jẹjẹrẹ ọmú bí ìgbà tá a rọrọ sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni àwọn dókítà ti sọ pé ó ń fà á ṣùgbọ́n bó ń tó ń fà á kọ́wákọ́ bí kò ṣe wípé àyẹ̀wò láràárọ̀ wọ́n ti sọ fún wa bá ṣe máa ṣe àyẹ̀wò yìí àmọ́ Nurse Oluwatoyin ọ̀pọ̀lọpọ̀ nínú wa bẹ́ẹ̀ ti máa ń ṣàlàyé tó ipe two finger àbí three finger tó wà láàrin ó dẹ̀ pé méjì ni tó wà lọ́wọ́ àárín báyìí ìka márùn-ún la ní méjì tó wà ní àárín gangan ẹlòmíràn ni ká máa fi tẹ̀ ẹ́ láti ìsàlẹ̀ lọ sí òkè àmọ́ bẹ́ẹ̀ tí wàá sọ yìí náà àwa kan wà tá à tí ì mọ̀ tẹ̀ àmọ́ ṣé ọmọ yìí pé àwọn kan wà àwọn kinní kan wà nínú ọmú tó máa ń jẹ́ normal thing àwọn bẹ̀rẹ̀ máa ń le already ní around the ọmú wa
1: àwọn breast lobus nìyẹn
0: ṣe lobus lẹ pé àwọ ọ̀dà lobus mọ̀ sí kókó no tí bá sọ pé àwọn kan I have seen ladies that told me àwọn ọ̀dà mọ̀ kíní àwọn ìwẹ̀ yìí máa ń le naturally tó máa dì ń tiẹ̀ tó yẹ pé bó ṣe wà nìyẹn so for that fún àwọn obìnrin tó wà dá mọ̀ ìkílẹ̀ máa gbà wọ́n méjèèjì lámọ̀ràn láti ṣe bí for èmi sì báyìí iye tí wọ́n ń ṣe breast scan kò pọ̀ èmi máa ń ṣe ní oṣooṣù èmi máa ń sábà lọ kódà kílẹ̀ ń wá ẹ̀dákun ẹ̀jẹ̀ máa ṣe mọ̀ tí ìwà lè tẹ̀ fúnra mi máa ṣáàlè máa gbé lọ pé ẹ máa bá ń wò ó ẹ máa bá ń check ẹ and kí làmọ̀ tẹ because bẹ́ẹ̀ ṣe máa ń ṣàlàyé yìí náà not every woman náà ni wọ́n mọ kíní yẹn tẹ̀ èmi gò mọ́ tẹ̀ méjì lómi yóò da gbogbo ọ̀ka dé ni now kí lè máa advice rí àwọn tí wọ́n wà nínú situation bẹ́ẹ̀ yẹn.
1: Ẹ ṣe máa àwọn tí wọ́n mọ ọmú tẹ̀ pé ẹ jẹ́ ká wò bóyá kókó wà níbẹ̀ torí obìnrin we are so mi ìfẹ́ sọ pé bóyá àwà comprehensive ni mo ròyìn bó ti adjective ń ṣeré apọ̀ léèyàn odidi wà kan pọ̀ léèyàn because ní obìnrin tó bá fẹ́ ṣe nǹkan oṣù àwọn hormonal changes sì máa wọnú ọyàn tóbìnrin bá tún ní early pregnancy náà hormonal changes sì máa wọnú ọyàn
0: tóbìnrin
1: bá wà stressed tó ní stress possibly hormonal changes sí máa tún fún ọyàn náà ní
0: signal
1: because ọyàn àti inú brain wa tán pè ní hypothalamus wọn ní relationship ó wà sensitive so bá a ṣe mọ ọyàn yẹn ẹ̀mí ọmú tẹ̀ pé báwo la ṣe ń tẹ̀ bí wọ́n ṣe ní ká ṣe àárí tẹ̀ èmi advice wa pé ká máa ṣe scan usually a breast scan ultrasound náà máa ń pè
0: èlò ni
1: ó depend mi mọ I don't know the price but it depends.
0: Mo
1: gbà
0: ní
1: ọmọ n pe
0: scan. Tẹ bá ní scan yẹn tẹ bá ní between 3,500 to 500 between.
1: Bẹ́ẹ̀ni.
0: Nínú ọtán. Bẹ́ẹ̀ni. Fíìmù tí mo sábà mo ti
1: máa ṣe. Under 5,000 gan ká ṣe wá ní 5,000.
0: Ẹ máa ṣe.
1: Bóyá in every six months.
0: Okay.
1: Fẹ́ẹ̀n tí ò bá mọ̀ ń ṣe.
0: Ṣé ní tí ò bá mọ̀
1: tẹ̀? Or three six months bóyá let's say maybe 4 times in a year.
0: Okay.
1: Tó fáyẹ̀wò náà.
0: 5,000 four times in a year. Láti máa fi check
1: it. That's 20,000.
0: Bí kọ́ bẹ́ẹ̀ fi máṣínì tó wò. That's 20,000 in a year.
1: Bẹ́ẹ̀ni and it's not harmful. is not harmful. So and it's not painful. Ko ndun yan.
0: Se kini ma is can
1: mi
0: yan wa bi ya wa pia water
1: do ti wa. Ben fun mammogram.
0: Ko kan ma fi kini. Kini o wa yo ni shoro.
1: Ah. Oni ko ni kini emi gan fura mi sayewo lana. So won de fun mi result mi pe bye mu de ni thank you. Mi sha wa nkan ti o da nbe. Owo mi na ni won na won de ni ko si nkan. Se ma ni pe kin kan wa nbe ni. Eh eh.
0: Emi na gba de mi ti mo lona adura kin kan ma si nbe na mo gba ba lo.
1: Gon mi powo yen we se elomi ni awon sayewo ton won ni ko ti ara si nkan kan be na won kan sa
0: da ala negative adura ti a ma lo ko ma ba negative
1: je won positive ni negative ko ni si ba baje nbe na ni ko ni si di baje nbe so I think we scan yen o se
0: pataki and then talking about the scan emi pawo abayi ta wa tin be yan ni se leto ilera rin mi gba ta wa go ofi toto wa ma npo ni I have to make a Friday okay once in a year I want to be older and come as a mammogram
1: Benny.
0: Once in a year.
1: No, I just say maybe four times in a year.
0: Ni mammogram.
1: Eh, I le she be asha san
0: ni. From age.
1: Eh, komin pe e mo pe en ton nu.
0: That is scan ten so yi. It's just the lab scan.
1: Yes.
0: But mammogram ti machine ye. The advanced
1: if older,
0: one.
1: If yes. older. If you are older, like above 40 years, you only she mammogram phone. Well, just one year. If you are inquisitive about your health, no, which is very good. But the ultrasound, you can do it maybe four times in a year. Only man, go only man to 5,000.
0: Yeah, Benny. Even the mammogram, no, it's not even that much. But I'm not going to disclose the price. But it's not because lano in the mobile, you don't mammogram.
1: Okay.
0: Our hospitals come and I got the price, but that price for to do your mammogram once in a year, that price is fair enough. So how often do you spend on your health? Ni be wetin mi ma be lowo yin. Gbogbo yin e ma so pe 20,000 won o ti poju. Sugbon pepper soup te n je loshu. She le calculate the meat pie te n ra loshu. She le calculate the pizza can you calculate it? Cause we me pizza ten je ninu odun shawarma ten je in a year she le calculate and the body ten je gbo kini si to ha so gbo kini and to spend on that body mama so po ti wonju. To me I don't think there is any money that is too much to check my body to ba ti wa njade ko mo jade ni negative
1: Benny.
0: I come out, but who sink a combat? Any or waste to but at least my mind is at peace that this thing is not happening to my body. And that is how Tushika will be Misha Teki or Arawa, especially the cervical cancer and the breast cancer. Seriously, to ibe ni production I will be with Sabah, Rosaba, Bossy.
1: More request, sorry, my I Iberu no ni Iberu wambe. Owo wambe. So ki fe face reality elomi amani eru ba un to ba le lo se le ma si gankan be to ba le de lo se gan early detection save lives ko ni na yin lowo sugbon ti o ba je pe iberu you are facing go and face your fear now oh yeah let them do what they want to do for you see what
0: okan yan ma wa loke te ba n je ke lowo lo to pe dako olohun dako amo o wa better ke yan mo on time juko pelo 0913655692 ni ojo opo te ma fi po wole bere yin ba wa da seto answer we nipa jejere omo fun awa obirin won le yan okunrin na le ni eyin na ma sakiyesi omo yin koko te ba ba lo mu yin e lo sayewo e ma so wi pe se mi okunrin kilo kan mi kan breast cancer won le yin na wa prone to it sugbon koko wopo ni laarin eyan bi mewa o se se ko je eyan kan abi ogun eyan o se se ko je eyan kan sugbon that does not mean pe koko te eyan okunrin na ba ni aya yin ko sto ohun te to bi e de lewo so si e gba lewo so lo 0913655692 hello ta lo wa be karo 0913655692 ni ojo opo yen hello
2: no
3: e karo
2: e ku to opo lo yen ni daru
3: ami o
2: mo fe bere ni pa ameda ni mo sa won ni lati tamodi
3: okay welcome sir
2: mo fe bere ni pa pe e dafun tori be tin so nsin aya mi nja ni awon kan wo la le mo avoid awon kan wo la le mo se awon kan wo nipa nkan jije ta le mo file ta le mo je ju abi ta le mo je rara lawon nkan to le mo fa because ba tin gbo kini lasiko yin sin te pe laye ijo won nigba kan gbogbo awon kini isin tiyan le mo so kere tiyan ba nso gan won ni tiyan mo so mo tori nkan to lagbara ni ko ti e po ngba won be ni sin se wa npo sere ni yan kan gbo bi ba ti yan gbo pe iba mu yan be ni yan ke gbo nsin e dakun awon nkan ta ba le ma je because gbogbo awon nkan tan gbin to je nkan bi ewe bi awon nkan be nsin gan ti an pe won fi chemical gbin pa fere nsin bi ke se bi ewe du tan sin e ri omi loke re logo ti o de tin sele be tele e dakun awon nkan ta ba le ma je ata awon nkan ta le avoid e dakun salaye fun wa e dakun igbe ti aye pe a nberu nsin la nde bayi e dakun tori olorun
0: ala e se dupe ah aledemi
1: yes ma
0: eh ba
1: se ma down eh je kin down bere won kia kia arun jejere sa fun ati kiyan ma breastfeeding and having children ti yan ba tomo lowo abiamo ko ri pe o fun omo ni oyan daada mo so fa awon abiamo wa bayi ni e je ka fun omo ati e ma sunday wosun na e fun omo loyan daada e je ka fun omo loyan daada then ti yan ba si tun bi omo lasiko ti ye ke yan bi omo na o ma din awon risk la ma npe ipa lara awon small small risk ko ni je ki cancer ko ni je ki arun jejere ko se eniyan ni boya so ma pa awon obirun ni aro wa pe ki won ton ma tin breastfeed omo e ma so pe amo fomo loyan foju mefa mo fi lele then mo fe ka awon obirin wa kon ma saye wo ba ye so le kan ni waju miro wa ta ba nwe laaro na ta ba mu se ise je ka ma se ba se le se si ta ba ri apere kekere kan mo ye so awon apere kan pe bi osan se ri to osan ti won ti bobo se lu okukukuku lara yen ta ba ri koko kekeke kan to se e je ka tete gba ile iwosan lo ba ti ma so na kon se awon nkan ta nje ngba mi na chemical substances awon kọmi náà wà mẹ́tàn fi ṣe àwọn kọmi tó yẹ pé kò bá wà lára mu náà tó lè fa àwọn àìsàn ibò ṣọ́ mi ò tí ì mọ nípa àwọn yẹn lọ títí ṣùgbọ́n àwọn àpẹẹrẹ tí mo ṣáà mọ̀ pé ó yẹ ká ṣe kóbìnrin fọmọ lọ́yàn dáadáa àsìkò tá a bá ń bímọ lọ́wọ́ ká bí wọn bá ta bá lè bí tọ́lọ́run bá fi fún wa ká sì tọ́jú wọn dáadáa. So
0: order 09136556952 ni ojú òpó tí ẹ fi bá wa dá sí láàárọ̀ tòní. 09136556952 jẹjẹrẹ ọmú lohun tí à ń gbéyàwó lórí ẹtọ ilé ẹ káàárọ
3: ẹ
0: kò
3: tí àárọ sà ẹṣẹmọ kí omi dami kí dami dọkítọ wa náà ẹṣẹ ń sọ rí gbogbo àwọn kíní ọmọ ẹyìn láyé jọhún bóyá tí à ń jẹ lójẹ ni ò jẹ kó kọmọ ní láyé sí tá à ń jẹ gan lágbà ó fún virtually gbogbo tá à ń jẹ ní nàìjíríà ní ló fẹ mọ sí tí o sì kẹ́míkà bẹ níjọ náà ni àwọn àrùn kan wà hereditary ìmí gan wà nísìnyí lóúnjẹ láti ìrẹ́ díẹ̀ ọlọ́run kò sọ wà mbẹ èyí ń báwọn àwa ẹnìkan wá dókítọ̀ kan sọ nígbà kan wọ́n ní bí ọkùnrin ò bá ti kíní ìṣeré dáadáa náà tó máa ń mú wọn àmọ ẹnìkan sọ nígbà obìnrin náà mi máa gbé sá láyé náà wà mbẹ ni kò yé wa kò kọ́mọ jọ ìṣe ló wá wọ́pọ̀ ọlọ́run kò sọ wà mbẹ.
0: Wọ́n ní ìbálòpọ̀ ẹbí ọkùnrin ò bá ṣe dáadáa sọ nípa prostate cancer lónìí nígbà máa sọ nípa
1: ọyàn náà ni wọ́n sọ
0: pé bí ọkùnrin tóbi ọkùnrin
1: ò bá obìnrin mi máa ń gbé ọmú wọn kí fẹ́ kọ́kọ́ ọkọ̀ wọn bá wọn fọwọ́ sí i
0: yẹ̀wò ọpẹ́ tọkùnrin bá fi ṣe dáadáa ni
1: bẹ́ẹ̀ ni
0: oyó lórí ètò báwo wà dá sí náà láṣẹ wà ní kọ̀lẹ́dà amúdí ti 8.7 FM torí ìyẹn ó pín sọ́rọ̀ oríṣiríṣi ṣùgbọ́n èmi rò pé obìnrin tí ó jẹ́ single mother ṣe yóò máa gbé kí pé
1: ẹ bá mi máa
0: tẹ̀kí ní ìṣeré àbí ọkùnrin tó yẹ pé ìyàwó lọ ọkọ lóun ó yà lálẹ́ o àbí ẹ bá so ó ní kan náà tí wọ́n sọ nípa ìbálòpọ̀ àwọn ọkùnrin pé prostate kankan I heard doctor said pé kò wà prone to it pé ó ṣe bó bá ní òun ní nípa àwọn factors of life bye so mi fẹ́ ká yàbẹ̀ ni mi ṣe fẹ́ lọ sídìí ìbálòpọ̀ yẹn bẹ́yẹn tó mọ̀ pé ó wà controversial about ìyẹn 09136556952 hello.
4: ẹ káàárọ̀ ẹkọ tó mọ nìkan gbà ló sọrọ láti ẹ fẹ
1: ẹkáàbọ
4: ẹlẹkẹrin tó pè mí ní kókó
1: ṣùgbọn
4: dókítà rẹ pé ètò
1: ẹṣẹ mà
4: ìjọba mi fẹ sọ nípa ọrọ tó ẹkọ nìkan àkókò tó máa ẹsẹ bí àyà rẹ máa ń ga ó dàbí ọmọ sọ àwọn yorùbá mo sọ pé wọn mú kán mú ṣé ìyẹn ráìsì àbí ò ráìsì and then omo wa mu nkan to gbona won afi ni sisi sisi don le so e ti to write there
1: se bo bi ni ja won ni teyan ba se bimo abi pe omo ma nkun ko ma de nru won
0: omo teyan ba se bi
1: no
0: ababa abi
1: mi no get question
0: no mo de mo se bi pe se iya abi eh abomo
1: o da pe ya no le fast pe awon obirin to ma bimo ti yan ma ga yen pe se o rice kan fi omi gbona si o yan I think believe ni gugu yen
0: okay tori emi ngba temi bi temi o ga dada o si ma gbe senu omo ko ma fa
1: in fact ti yan ba breastfeed omo lowo to yan ba ti koyan te fomo to mo ti kun to tin royin gan te ba ti me ma gba yen ma pe fomo

0: látẹnu wòlíì rẹ̀ prophet dr sunday abiodun àǹfààní wà fún ọ láti darapọ̀ mọ́ àwọn ètò níléeṣẹ́ ìránṣẹ́ wa ọjọ́ sátidé àkọ́kọ́ nínú oṣù I'm not permitted to die a ò gbà mí láyè láti kú aago méje àárọ̀ lẹ́tọ̀ àdúrà máa ń bẹ̀rẹ̀ gbogbo ọjọ́ tuesday láago mẹ́fà ìrọ̀lẹ́ ni wákàtí ọ̀nà àbáyọ solution hour gbogbo ọ̀sẹ̀ kẹta nínú oṣù bẹ̀rẹ̀ láti ọjọ́ tuesday títí lọ́wọ́ ọjọ́ friday ní ètò àdúrà ọ̀nà àbáyọ pàtàkì solution special aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ló máa ń wáyé ju gbogbo ẹ̀ lọ ọjọ́ tó kẹ́yìn nínú oṣù the last day of the month ní àṣálẹ̀ èrè kọjá cross over night bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ dìlẹ̀ mọ́ ẹ máa bọ̀ ní solution cathedral wa tó wà lójú ọ̀nà gan-an ní ìyànà àfọ́n bàbá wa prophet dr sunday abiodun àtàwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn lọ́rùn yóò máa gbọ́ wọn ṣiṣẹ́ ìyanu tí gbogbo èdè yóò máa já pàràpà tí wọn náà yóò sì wọnú ayọ̀ ọ̀ wá darapọ̀ mọ́ gbogbo àwọn tó ń ṣògo nínú ogun fún ẹ̀bi àdúrà àti ìgbaniníyànjú ẹ pé wòlíì sórí nọ́mbà yìí 09012537343 lẹ́ẹ̀kan sí 09012537343 there is no problem without solution kò sí ìṣòro tí ò sí ọ̀nà àbáyọ Jésù Lolúwa.
1: And I don't even feel guilty about it.
2: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
3: You can only get timely, credible, and reliable news on your shining supreme station. Diamond 88.7 FM, Ilorin. Date source of credible news at all time? Your shining supreme station is the answer. Stay tuned for the news on the hour by 1 p.m. every day on Diamond 88.7 FM, Ilorin. Shining supreme.
4: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is News on the Hour.

0: Shaju ebo awon koko to wa ninu iroyin na aga IMF dara ki owo fun le Nigeria lori ikunpa epo pentiro gomina ipilondo aye dati wa pase ipe kan lo fin odo to wa ni igbokoda ni ipinle ondo awon osise feyinti ni ile ise olopa ile yi awon mo le bi won se fonu an ni legbimo asofin apapo ile yi ile ise pa fam ko fin gbe awon afurasi merin kan ipe won ba eya ara eniyan ni owo won ni ipinle Kwara ni ile okere ile Jamaica ti gba isi akoko awon eyan ti won le kuro ni ile America Iko Super Falcons yo wako pelu ile Morocco fun dije kwanijo Olympics 2028 laba iloyin idaraya eka san akiwa pe aku owo lenu se iroyin ekunrere lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara Taiwo Adeyemi royin yin ka so fun yin pe elegbo wa ni oju itakun www.diamondfm.net ewo wa YouTube wa ni Diamond 887 FM ekun number lẹ́yìn sí mìíràn pẹ̀ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: Ta ni mọ̀la ṣó o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá Tanimọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da. O nìkan kọ́ ni yóò jèrè ẹ̀. Bẹ́ẹ̀ sì nílẹ̀ ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàmbá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pípẹ́ àgbàrá a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára. Káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti ilé-iṣẹ́ Diamond 88.7 FM.

ìkọ́ni dámọ̀ 88.7 ilé ìlọrin ń bẹ̀ náà làwọn ta kàn mọ́lẹ̀ sí tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀bí òwe ojúlé kejì òpópónà yídì tuntun ń bẹ̀ làwọn kọ́lé yọ pẹ̀tẹ́ ẹ̀sì sí i mo tún kí yín wípé ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò gbẹ̀dún ẹ̀ṣà fún gbogbo ọjọ́ àná ọjọ́rú ọjọ́ wednesday and of course I still remember my ambus ayọ̀dèjì ayọ̀lá lóko mi àkànní ìkọ́ yìrì olóde sọ́yán èmi lọ́mọ ẹlẹ́jọ̀rọ̀ ọ̀kẹ́chẹ́ alóègbè payoyi ti ti ń gbà tí kì í ṣọmọ àlìyẹ ẹ̀ṣúra èkìtì nílé bàbá tó gbé bí mi lọ́mọ all right mo ní bẹ́ẹ̀ bá wọ́n wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi síbi táyọ̀dèjì ń gbé ń ṣeré oge mo ti bá wọn sá kẹ́kẹ́ mo fi regbó fámo kàbàjà mo fi rèdí ọ̀pọ̀ òjò pagi lápá kan dápá kan sí òjò bó o bá pa mí kó má ṣe pọ̀ ọ̀rẹ́ mi alẹ́ rí bá wọn rèlú ìwárò kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò ẹ̀fọ́ rèlú ìwárò kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò kàájá ó tó dé èdè ògbóhùn ẹlẹ́yọ ara alẹ́ ògbóhùn kan tára oko sọ mo ṣe bí ìpé ń gbà jáde ló pe gbogbogbogbogbò àjẹ́ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lábẹ́ ìkànnì yìí tẹ̀ ń bẹ lábẹ́ omi tẹ̀ ń gbọ́ mi ní gbogbo lẹ̀kílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà káàkiri tùbútùrú olè àgbáláyé ìpínlẹ̀ kwara nípínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀ṣun nípínlẹ̀ èkìtì lẹ́kọ̀ọ́ aromi sálẹ̀ gbẹlẹ̀gbẹ tí mọ ìpínlẹ̀ ogun gbogbo yín pátá mo kí o lè mọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ìpínlẹ̀ niger gbẹdú ẹṣọ àtúndé lọ́sẹ̀ yìí ẹ má gbàgbé wípé ìpele àkọ́kọ́ lórí ètò yìí ìpele ayálẹ̀ ní fáwọn ọmọ ọlọ́jọ́ bí láti lè sẹ́líbrèètì wọn àgàgà inú ìrìn àjò oṣù tá a tún wà tí mo jẹ́ kan pàtàkì lára wọn oṣù kẹwàá october oyè yín ọmọ ọlọ́jọ́ bí ẹ lọ́ máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi o ẹ máa fi àtẹ̀ránṣẹ́ text message sms làwọn kan ń pè lédè gẹ̀ẹ́sì ẹ máa fi ṣọwọ́ sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí kó má di pé ń gbọ́ 0916 950436 0916 950436 ẹ̀yin ẹ jẹ́ kí àtẹ̀ránṣẹ́ yín kó máa wọlé ní kọ̀ọ̀kan kálé láǹfààní láti sẹ́líbrèètì gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí nínú ìrìn àjò oṣù kẹwàá october àwọn ọmọ òmìnira ká sẹ́líbrèètì ara wa gan ẹ̀yẹ ń tú yín lẹ̀ sọ́wọ́ sọ ni tí yẹn kẹ́ jẹ̀gbádùn ẹ̀ sápá.

ẹ má tẹ̀ ẹ jẹ́ kó máa wọlé ẹ tẹ̀ ó ti rọ̀ tẹ́lẹ̀ kẹ́ máa tẹ̀ bọ̀ kó máa wọlé ẹ yẹ kó wọlé gan ó ti làálẹ̀ bí làlígà tẹ́lẹ̀ ẹ máa tẹ àtẹ̀ránṣẹ́ ẹ wọlé ni mo mín ni o ẹ jẹ́ kó máa wọlé ni mo mín ni o ọkàn yín dọ̀tí. 0916-9500-436 text message sms oníkẹ́ ẹjẹ́ kí o wọlé ká lè yan yín tí ń ṣọjọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹwàá abẹ́yìn gan lẹ́jẹ́ ọmọ ọlọ́jọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹwàá ohun tẹ́ẹ̀tẹ́ nílò láti ṣe ni pé kẹ́ ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ ọjọ́ wo lọ́jọ́ ọ̀bí yín kí ló kọ yín bó sì jẹ́ pé ẹfẹ́ ká celebrate èèyàn ni ẹfẹ́ ká celebrate ọkọ yín ẹfẹ́ ká celebrate aya yín ẹ kó kọ yín ó kọ ẹni tí ń ṣọjọ́ ọ̀bí yẹn ọjọ́ tí ń ṣọjọ́ ọ̀bí another thing tẹ́ máa tún wá fi sí ọ̀rọ̀ àìsí ẹ̀ ń gbọ́ òun náà ni wípé ṣé ẹ fẹ́ kí n rìn bẹ́ẹ̀ fún tọ̀hún ni àbẹ́ ẹ fẹ́ kí n lu ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ mọ̀ pé ṣẹ̀kẹ̀rẹ̀ nìran àwọn ọba ń jó nílẹ̀ yorùbá bí n bá ti dé látẹ̀ka àpolówó ọjà wọn bẹ̀rẹ̀ sí ní ka àwọn àtẹ̀ránṣẹ́ tó ti wọ bí wọn náà tètè fi tiẹ̀ ṣọwọ́ o 0916-9500-436 àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ti ń wọlé gan ẹ ti ń tẹ̀ ó ti rọ̀ tẹ́lẹ̀ àdé ẹ lọ máa tẹ̀ ẹ́ bọ̀ ẹ kó máa wọlé ó ti làálẹ̀ tẹ́lẹ̀ àwọn lọ fọ́ọ̀kì sóòbù ó ti yé eyín nígbà tó mọ onísóòbù ń lọ ọ̀rẹ́ mi kan ni ló fọ́ọ̀kì sóòbù ọmọ ọlọ́mọ àwọn wo ni wọ́n ń pe nọ́mbà ẹ̀ máa pè text message mo ní ẹ fi ṣọwọ́.

lówó kéèkì láti ṣọjọ́ òbí ìwọ́jà àti gẹ́ẹ̀tì ẹ̀bà ó di kó design ẹ̀ ó mọ báwọn ìyá yẹn ṣe ń jẹ́ láyé ọjọ́ bó lówó damask bó lówó josco àbí kí lẹ máa ń gbé yẹn josco àbí kò yé mi bó lówó material wọ́n fọ aṣọ tó o nílé wọ́n á fẹ̀gẹ́ díẹ̀ sí kò fẹ̀gẹ́ pa lórí wọ́n á lọ́gun ó ti yẹ ẹ jẹ́ ń kọjá lọ sẹ́ka polówó ọjà kí n polówó ọjà bí n bá dé látẹ̀ka polówó ọjà yẹn àwa wọ tàwọn ọmọ ọlọ́jọ́ bí àwọn àtẹ̀ránṣẹ́ ń ti ń wọlé gan wọ́n ti ń tẹ̀ ẹ̀wọ̀n ó ti rọ̀ tẹ́lẹ̀ náà ṣé bọ́ọ̀tì info yìí ò ti rọ̀ ni 09169540436 ìyẹn lẹ́lẹ́ ìfẹ́ àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ẹ̀yẹ ká gbà báyìí ẹ̀ ń lẹ́ńbẹ̀ẹ́ ń wo mo kí n yẹ kó kalẹ̀.

0: Ìlọrin àti agbègbè rẹ̀ ṣe ti ṣe tán. Ìjọ Jesus and Strong Group tí ó wà lẹ́yìn Dam Office Ọ̀yun nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ló fi àsìkò ìpè gbogbo ènìyàn wá síbi àjọ̀dún láàrú kẹwàá tí a pé àkòrí rẹ̀ ní Ọlọ́run Olótìtọ́ Faithful God láti ọwọ́ bàbá wa Apostle and Pastor Mrs. Adéyẹmọ Ayẹni. Àjọ̀dún náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá 14th to 16th October 2026 ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́ àti ní ọjọ́ Sátidé tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá 17th October 2026 ní àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run yóò ṣí gbọ̀ngàn ilé àdúrà náà déédéé agogo mẹ́wàá òwúrọ̀ àti ní ọjọ́ Sunday tí ń ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá 18th October 2026 ní ìdúpẹ́ àjọ̀dún náà yóò wáyé ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ bákan náà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a retí ni Pásítọ̀ Adémọlá Kúpọlá, Pásítọ̀ John Ibítẹ́yẹ, Lady Evangelist Jemesi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó máa retí yín o.
1: Gbẹ̀dú Extra lórí Diamond 88.7 FM.
2: Ó dìbò ẹ
1: máa gbádùn ẹ.
2: Padà sí sí ṣàbùn má kò bá mi òjò o, Ọlọ́run mo fi bẹ̀. This is the real month that signifies òmìnira.

0: ṣe kọ́kọ́ gbà.
1: Ó ṣeé ṣe kọ́kọ́ gbà. Ẹ ti explain táyà ẹ bọ́lẹ̀. Ẹ ti explain táyà.
0: Ẹ bá gbé. Ó ṣeé ṣe kí àyà ò gbà.
1: Kò sígbà tí wọ́n ní pé yín lọ pipeline. Ẹ bọ́lẹ̀. Ẹ sọ pé pọ̀ ọ̀tẹ̀lọ. Ọ̀tẹ̀lọ bẹ́yẹn. 0913655692. Mo ṣì láǹfààní láti gba ìpè bíi méjì àbí mẹ́ta sí kó tó di pé mo kúrò lórí ètò.

0: ẹnìkan kan lè kú mi kíni ṣe ń wọ̀ mí láyọ̀ dìjà ara ẹ ló ṣọ́nbọ́dì. Ó yá màmí màmí gẹ́fú. Ó yá gbẹ̀gbẹ̀gbẹ̀ màmá bẹ̀.
1: Ìyá rẹ̀ láti táǹkà ni.
0: Láti táǹkà bóun gbogbo táǹkà màmí.
1: Adúpẹ́ fọ́lọ́ àwà dáadáa.
0: Ó yá gbé mi débẹ̀ ta ló máa páàkì abọ́ yẹn last last.
1: Ó yẹ
0: kọ́kọ́ ẹ̀pù ṣé ó yẹ kí ọkọ̀ ẹ̀pù I don't understand àṣà o.
1: Àní ònà ọlọ́wọ́ lọ́kọ́ jẹ́ fúnyàwó rẹ̀ ẹ̀tú náà bá wù wọ́n ṣe lọ́jọ́ yẹn tí àwọn bá fọ́mọ lọ́yàn tó lè ṣe pa
0: rẹ̀. Ìbéèrè tí mo ń bí ẹtí ìdáhùn ṣé ọkọ ló máa páàkì àbí ìyá ìyàwó.
1: Ọkọ ló yẹ kó ṣe ẹgbẹ́ ìbáraẹ
0: jí ló yẹ ẹtí ẹ. Mami ayo. O ya mi igboku yi e lo pe po e wa ki his name sake mi lapa abe yen gogo tanke awon ti tanke e ba lo ba fi kokoro tanke lo ma fi shifake o ya to si lawon kokoro mejeji awon re bo sugbon a le jo wa nkara titowo ati tapo lo ma yato o ti yeyin hello somebody olorun lo le mi ero. O ń kọ́ yìí ń bó lẹ́jí pè màámi.
1: Ọmọ pupa bíi kóró ṣẹlẹ̀ látòdo rẹ.
0: Ọmọ pupa bíi kóró ṣe. Ọmọ pupa bíi táyà ọkọ̀. Ọmọ pupa bíi aṣọ ọlọ́pàá.
1: Bẹ́ẹ̀ ni.
0: Bóyá màámi ẹ kéré inú ayé náà.
1: Ọkọ tó yẹ mọ́ torí ìyàwó rẹ̀ ń fún ọmọ tó ní.
0: Kò
1: bá tẹ̀lé sí kí wọ́n ó dọ̀ kíyàwó fọmọ bá mú pé kò bá ti dẹ́sẹ̀ ìyá ìyàwó.
0: Àrífín ni àṣà ò ṣe ọkọ tó wá fẹ́ máa lọ lé ìdáná ẹni ìṣe àrífín àṣà ò obìnrin kọ́ ló lọ lé ìdáná rẹ̀.
1: Ṣèbá òun àti ìyàwó ẹ̀ àwọn ló ní ìyá ìyàwó ẹ̀.
0: ọmọ dúdú bíi kóró sí. Network yìí ó ń rí bákan bákan kí ló ṣẹlẹ̀ anyway mo ti mú. O ti yé mi ẹ sọ pé pọ̀ ọ tẹ lọ báyẹn káwa kúkú máa fi yẹn lọ lé. Égbè tó bá kọjú sí ẹ kó tá tó bá kọyìn sí ẹ kó tá tó bá kùwọ́ nìkan kó tèrò ara ẹ pa. Ẹnì kan lè kú mi ẹ jẹ́ kí n sáré mu kí n fún ní 30 seconds. Hello somebody. Ó yá sáré gbé fún bàá mi.
2: Ọmọ bàbá ti sọ.
0: Ọkùnrin lè ké sí. Ẹ ṣeun gan.
2: Bàbá mi kan kò ní sẹ́mi ẹ̀.
0: Àmì àṣọ náà ó kọ yín bó lẹ́tí pé.
2: Màlá Nurudeen ni láti ògidì.
0: Ó láti ògidì ẹgbọ́n ta ló máa páàkì ìyàbọ̀ yẹn.
2: Àgbà ọ̀nà àbí ayé wàhálà lọkùnrin wá ni.
0: Oh my God. Ìyá
2: náà palẹ̀ máa kọ́ ọdún máa ń
0: bá ọdún máa ń bá
2: ọdún
0: máa ń bá ọdún máa ń bá ọdún máa ń bá ọdún máa ń bá ọdún Fala Nurudeen lato gidi sugar ti ja àtúrà ọkọ yẹn ni ò jẹ́ kí kájọ fà á já. Ó yẹ jẹ́ máa lọ lé ẹṣẹ́ gan mo dúpẹ́ mo mọ̀ lóore tó bá kọjú sí ẹ kó o tá tó bá kẹ̀yìn sí ẹ kó o tá tó bá kìwọ́ nìkan kó o tèrò ara ẹ pa èjò bẹ́ẹ̀ lọ. Kí tèmi àyàfi go go tomorrow mọ́yọ́ kú ẹ. Ayọ̀dẹ̀jẹ̀ Ayọ̀lá ló kọ́ mi àkànní ìkó olóde sanyan èmi lọ́mọ ẹlẹ́ṣọ̀rẹ́ ọ̀kẹ́ṣà ló gbé payé oyè ti tíńgbà tí kì í ṣọ́ máa lè. Ẹṣọ́rẹ́ Èkìtì nílé bàbá tẹ́ gbé bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá wá mi bẹ́ẹ̀ bá rí mi lálàyàn fẹ́lẹ́ wá mi síbi táyọ̀dẹ̀jẹ̀ ń gbé ṣeré oge. Ẹ má gbàgbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ lè fi àtẹ̀ràn.

ẹ kásán ẹ sì kó ọwọ́ lẹ́nu iṣẹ́ ọlọ́run ọba yóò pín kó wa léèrè lẹ́nu iṣẹ́ tí mo okòwò abáyàn láàyò ìròyìn ní ṣókí lamúdẹsẹ tí gbọyìn láti iléeṣẹ ìgbóhùnsáfẹ ìkànnì ìkejìdínní àádọrùn ó lé ọwọ méje diamond fm tó takọmọlẹ sílé ìlọrin ní ìpínlẹ kwara ilẹ̀ wa nàìjíríà ó ní wọ́n ti dìbò yan o gẹ́gẹ́ bí ìkan lára àwọn ọmọ àjọ tí ń bójútó ẹ̀tọ́ ọmọ ènìyàn nínú àjọ ìṣọ̀kan àgbáyé fún sáà ọdún 2027 sí 2029 lẹ́yìn tí ilẹ̀ wa ní iye ìbò tí ó tó 172 nínú ètò ìdìbò eléyìí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti ó ṣe àkóso rẹ̀ ìjọba àpapọ̀ ni wọ́n kéde ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí wọ́n fi lédè lónìí tí wọ́n bọ́wọ́ lò látẹnudọ́ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọba tí ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ wa nàìjíríà olúwàfẹ̀mí adẹniyè alága àjọ olómìnira elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa ọ̀jọ̀gbọ́n joas ojo amupitan ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ti fa ohun gbogbo sọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí òun ó ṣe máa dojúkọ àwọn iṣẹ́ tó làkàkì láti ṣètò ìdìbò àpapọ̀ ọdún 2027 amupitan tí ó yan koko ọ̀rọ̀ náà lónìí níbi ìpàdé kan eléyìí tí ó wáyé nílùú àbújá tí ó jẹ́ ti ọgbọ́n ìdílé àtọwọ́dá artificial intelligence AI tí mọ ọ̀rọ̀ ètò òṣèlú ó jẹ́ kí ó di mímọ̀ wípé ìgbàgbọ́ òun níbẹ̀ ò nínú ọlọ́run gẹ́gẹ́ bí òun ṣe máa kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí òun máa ṣe nínú ètò ìdìbò náà ìjọba àpapọ̀ ilé wa ni wọ́n ti ṣíṣọ́ lójú ìṣàtúnṣe àti ti pé kí wọ́n sọ di alábala méjì òpópónà lambata bíìdá mọ́kà makera tí mọ́ kòtòǹgòrà ti ń bẹ ní ìpínlẹ̀ niger tí yóò ná wọn lówó tí ó jẹ tírílíọ̀nù kan ó lé ọwọ́ márùn-ún náírà gẹ́gẹ́ bí mínísítà fọ̀rọ̀ iṣẹ́ òde david umar ṣe sọ èyí tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé ìpè wà fún àti tún ààrẹ bọ́lá tìǹbù yàn lórí àtìlẹ́mú pé kí wọ́n parí iṣẹ́ òpópónà àkànṣe náà tí ń bẹ káàkiri tùbútùrọ ilẹ̀ yìí ètò ayẹyẹ kan tí ó wáyé nílùú bíìdá níbi pẹ̀lú ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún mohammed umaru bago tí ó ṣojú ààrẹ làlúrí kan tí ìbáṣẹlẹ̀ ó ní wọ́n dẹbọ́ rẹ̀ lẹ́yìn tí ọkọ̀ àjàgbé tí ó kó èròjà ethanol tí ó tó lítà 300,000 tí ó ṣubú ó ní òpópónà kan ètí ń bẹ ní àmúwò ọ̀dọ̀fin ìyẹn ní afárá second rainbow bridge nílùú èkó àjọ tí ń bójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ ọ̀hún jẹ́ kí ó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde látọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé àgbà nínú iléeṣẹ́ náà ìyún ọ̀mọ̀wé olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sán ìtòlò lónìí ọjọ́rí fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ẹnikẹ́ni tí ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀rìn bó tilẹ̀ wo kiri ọmọ tọ́ ìròyìn ní ṣókí fún akọ̀yé ni kò ní jù báyìí lọ ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún tí mọ agogo márùn-ún àbọ̀ fún ìròyìn jákèjádò àgbáyé lédè gẹ̀ẹ́sì tí mọ èdè yorùbá ẹ ṣeun tẹ̀yàn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì ìkejìdínníàádọ́rùn diamond fm láàyò ẹ má wáyé kúrò ńbẹ ètò àdélébáre lẹ́láǹfààní láti máa ṣe bẹ́ẹ̀ tẹ́tí sí báyìí.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dùn.

0: ẹjẹ nṣe báyìí lórí ètò náà láwọn àtakùn ní àdìlé bá rí àrìn àkórí àkòyà ibi fún tìrọ̀lẹ́ tòní bí mo ṣe ń bá bọ̀ mú ní ẹwọ àfáfà ó wà ó ṣùgbọ́n ọ̀rẹ́ wa àtúnkọ́kẹ́wì lẹ́gbọ́n ìwọ náà wo orú mọ́tò tó lọ rìn rà ìwọ náà wo ra rẹ tẹ́lẹ̀ kan tó ra mọ́tò ìwọ tó lómìnira tẹ́lẹ̀ ọ̀ wá rí i pé lọ́wọ́ tá a wà yìí báyìí ẹ bá mi púṣẹ̀ tó máa ń pariwo lójoojúmọ́ ó ti gbẹ furúfurúfurú tákì bí iṣu ògbómọ̀ṣọ́ ó ti bẹ́ẹ̀ sọ ẹ̀rẹ̀ lẹ́yà láwùjọ ìwọ náà wo ìkọjá ààyè ni 2-bedroom flat lágbára rẹ̀ kọ́ tó lè kọ́ ọlọ́rin kọ́ 7 ọ̀ní ọ̀rẹ́ rẹ̀ náà síbí 7-8 ló kọ́ nísìn ó di kọ́ra kí kọ́ra páànù kan kan lé kò sí owó mọ́ owó báǹkì ìwọ lọ rèé gbà á láì ní láríjà kan pàtó tó fẹ́ fi ṣe ọlọ́run ní jẹ́ kí interest orí owó ọ̀hún pọ̀ kó àbí kó gbẹ̀mí lọ́rùn rẹ ọ̀rẹ́ wa in tá à ń sọ fún ọ náà ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ rẹ má kọjá ààyè rẹ mo kí bàbá wa evangelist olùdòyì wọ́n pé 87 years láyé lónìí àti láàyè rí bàbá pé èmi náà ti kúrò lágbàlagbà o láti ọ̀la lọ ọ̀pá ibi tí o mo ti wà ní ipò àwọn arúgbó mo ti kúrò ní àgbàlagbà mo ti darúgbó náà nìyẹn torí 87 ni àgbàlagbà máa ń dì mo ní àbábá àwa náà ń bọ̀ lẹ́yìn àwa náà ó dàgbà dògbò ẹ̀yin ló pẹ̀ fún wa o lágbára ọlọ́run ẹ̀ nìkan jùlọ ẹ̀ tún dàgbà sí jù báyìí lọ lágbára ọlọ́run evangelist olùdòyì 87 years birthday ẹ jẹ́ ìpolówó ọjà ní tomade lẹ́ka ìpolówó ọjà àwọn kẹ́kọ̀ọ́ àtàtúnjọ sọ lórí ọ̀rọ̀ tá à ń bábọ̀ iná ni kódà ìtajà dá sí lónìí ó ti wà ń kalẹ̀ ní òní ìyẹn òwe ẹ mọ̀ pé òwe la máa ń dá sí gbogbo ọjọ́ wednesday báyìí ọjọ́ ọjọ́rú ẹ jẹ́ ń ṣe báyìí náà mo ń bọ̀ wọn ní pẹ́ dé.
1: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
2: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
1: Become an HBM distributor today. Call 0913-901-3242. 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM Nigeria, formerly Lafarge. HBM, Beyond Buildings.

bí tí mò ń bá bọ̀ wá pẹ̀lú yín ni pé lónìí àní ẹ má jà máa kọjá ìyá ara wa kọ̀dà bẹ́ẹ̀ bá ti ń gun kẹ̀kẹ́ tó bá ti ń dijú tó ń sùn lórí kẹ̀kẹ́ ìkọjá àyè ni o ìkọjá àyè ni kéèyàn máa gun kẹ̀kẹ́ o kó máa dijú lórí rẹ o ọ̀rẹ́ wa kan nígbà kan ẹja fúnyín léléyìí kí n tó sójú òpó lẹ̀ bí àyè bá gbà mí ọ̀rẹ́ wa tá à ń wí yìí atiri ti pé tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti lé lọ́dún mẹ́wàá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a ti rí ngba tá a mọ̀ ngbà náà tá a jọ wà ní secondary school ń gbọ̀hún ní mọ̀ se boy brigade láwa rí ń gbọ́ wá padà ó ní kí ló dé àárí ẹmú ni ọmọ ti jẹ lọ àwa ti bó ṣe wà yìí ó ń sọ fẹ́mi àtàwọn ọ̀rẹ́ mi ni bó ṣe wà yìí òun ti di uniform man o àwọn ti lọ se training ìbàdàn àwọn se training àwọn kó ń bàdàn àwọn tún lọ sí port harcourt àwọn lọ sí kinní uniform man ni ẹ gbogbo èrò ọkọ ni pé ó ti di sójà ni àbáwòká mo wá sọ fún ìmọ̀ ni ọ̀gbọ́n ó tẹ̀ ti dá báyìí ó ní sójà kan tí máa ń dààmú wa ládùúgbò àwáyé kọjá jálọ rí fúnra sójà ohun àti wàá tún lóun ti dọ̀gá ó dà òun ti dọ̀gá o òun ti dọ̀gá nu uniform man nu jálọ rí tọ́jà sójà ohun káàdé mọ̀ pé ọ̀rẹ́ wa ti di ọ̀rẹ́ wa náà kúkú ti wà ní uniform man yóò gbà wá lẹ̀ kò ní jẹ́yẹ̀ ó jẹ wá lábá ṣeré lọ́ba lọ rí sójà lábá ń fi yan you bloody cassius you bloody civilian you bloody kinnikan ọ̀yá leader ní àárín ìwọ àti ta ni àwọn onídàá lẹ́ni o àwọn agán ti ní àtìlẹ́ni tó lè bọ́ wí ẹni tó fi yàjẹ orí rẹ àwọn agán ti ní bí lónìí o kinní kan wọ́n dùn mí yú blọ́dí sinmi àwọn kinní kan ẹ máa wọ sójà àwọn òkú gbọ́ wọ́n ní àwọn kíkì o àwọn òṣè kinní kan múra lónìí ibi táwọn èmi àtọ̀rẹ́ mi sáà yan àwọn pé ní kinní wo gbogbo ìyẹn ti kọjá lọ àwọn náà ti lẹ́ni tó gbèjà wa àwọn ti rẹni gbójúlé àti lólùgbèjà o àwọn náà ti lólùgbèjà o lè halẹ̀ mọ́ wa halẹ̀ ò lè halẹ̀ mọ́ wa rárá àti lálàfẹ́ yìí ti tó bá ní lónìí àárín lọ làwọn ọ̀rẹ́ rẹ̀ náà bá dé ọfíṣà kìnnìkan kan wọ́n á pòun bá ní these people wọ́n rí mi fi gan look at how they are doing oníkankúnlẹ̀ wọn làwọn ò lè kúnlẹ̀ oní blood is filẹ̀ èlè kúnlẹ̀ ìyá jẹ ilé ni àwọn ni kí ni ẹwà àwọn náà lẹ́ni tó gbèjà wa àwọn náà lólùgbèjà ok call that person call am if na abroad dey call am if na this country call am àwọn yóò ké kí láwọn sì pọn kí ni mo kàn pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ wo a ti dára sí ọlọ́run wàhálà ti wà mọ́ bọ̀ wá kọ́ wá gbà wálẹ̀ afẹ́kẹ́mọ̀ pé a ní ọ̀rẹ́ kan tó yẹ pé yúnífọ́ọ̀mù àlò náà ìwọ náà ṣe kí ni ìwọ ni sí pé àwọn owó mo ní àwọn sójà ni àti rí wọn fìn wo yúnífọ́ọ̀mù àti mo ń sọ máa nu ló kó sí lẹ́nu máa nu owó ọmọ ni wo ẹ pé mo ṣe boy brigade nígbà yẹn tí mo ní mo ti gba promotion mo ti di uniform mo ti gba ọ̀gá máa nu owó ni o èmi ò lè wá o ẹ máa dá ara o máa nu owó ìyáwó ìjọlúwa rẹ o so máa nu owó ni ọlọ́wọ́ sọ pé uniform ni ọ ìyáwó sẹ́mi ṣe wúrú ọmọ ni ó kàn kọ́ọ̀tì ló wá pa fóònù mo ní yé ọwọ́ di ọ̀rọ̀ ọ̀gá àbẹ́gò àbẹ́gàbẹ́gàbẹ́ ọ̀gá àbẹ́gò àbẹ́gàbẹ́gàbẹ́. ọlọ́mọ jẹ́ yóò jíyà kí yóò máa ń jòlúwa rẹ̀ àti òsè fẹnu ròyìn ìyá àti èyàn ò lè sọ máa nu owó tó ń pe ẹ̀yìn fọ́mà ńlọ́wọ́ ìyá bà wá ẹ̀mí kan sọ pé ọ̀kan lugbó ọ̀kan lugbó máa yìnbọn ó yìnbọn ọ̀kan lugbó

ọlọpọ àwọn ọmọ ìsin wọn mọ tán pé ńlá ń bébé ó dá bóyá ká fi léyìn nǹkan alẹ kọ ẹ mọ tán pé ńlá ń bébé ẹ bá lọ rí ra ata àbọ lọ rí ra ilá kí wọn tún mọ lẹnu ńlá bébé náà ata ilá tomato ọrí inú bíi páànù kan báyà apáànù ibẹ wọn máa ń lé sí àwọn ìyá tí máa ń ta tomato tí wọn ń ta ilá ọrí ibẹ wọn ó lé sí oní 200 rẹ o oní 300 rẹ o oní 500 rẹ o oní 1000 rẹ o inú ibẹ wọn máa ń lé kíní sí bíi páànù báyìí wọn máa ń sún ẹnu rẹ kì í gbìyànjú máa páànù tí wọn máa fi ń kọ́lé nǹkan pé ńlá bíbí nù ọtí mọ náà nìyẹn.

0: vitamin drops and syrup adidi se fun awon ikoko atawon mo wewe bi won se ndagba o ni awon vitamin to se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe Nafdac fun telu Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol
1: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
2: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
1: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow them business.
3: HBM Nigeria for Malilafage.
1: HBM, beyond building. HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
2: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
1: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019.
4: Mo tun ti yo mi ko nu pade molebi won ni tori ti won lowo lowo a ma daran
5: ai lowo lowo pa ni lo koda se bi won ni mr ni oni sinbe
6: e ma wo yin olohun talika se wa ko enu eyin people yi bayi
5: lamidi se bi ngba ti wo ti rowo ori loju o ma se be o kuku fasiri ola re han
6: emi na ko ngba ja yin ta yin te ja
5: oja wa aja ke lona wo
6: ebi isi lona ina ola siri e wa temi
5: isi lona awon awon na tun je ba o
6: ni o isi lona otuko kan ti so talika doloro ti yi irori talika pada ti tolowo ajo isi lona o ko ni bo ti pe ja ni ke se pe won ni la jaje tenu re o le toro lawujo o le rowo ti papo oni lati darapo mo isi lona awon gangan lo mo tin so lowo yi be ni won ni bere ni duro kankan lowo re tabi pon ni ofin kan ni re duro kan to so do loro iwo na ba dayato ninu molebi ajo isi lona wa kaakiri gbogbo software eyi ti won se fi irori oto ti won so opolopo eyan do lowo do loro akai moye eyan lo ti tara won dide iwo na gbegbe si ologbe loni ko darapo mo isi lona oro re o le dayo ni lorin ati gbogbo agbegbe e ma lo si office won to wa ni eyin fun ma bai won sale nilu lorin kwara
7: Ẹjẹ́ tún ṣe bẹ́ẹ̀ ká máa kí wa ló kọ lọ́wọ́ bá pé ẹ káàbọ̀ sí abala ti Insilona Cooperative International. Àwọn tí wọ́n ti dá sí tàti jẹ lọ nípa bẹ̀ wọ́n ń dúpẹ́ àwọn náà wọ́n pa wọ́n ń yan lọ́wọ́. Gibi àwọn aláṣẹ àti àwọn aṣojú Insilona bí wọ́n sì máa ń sọ ní gbogbo ìgbà ni pé ètò yìí ètò àǹfúnnilówó àǹyánilówó lọ̀pọ̀ pè nígboro ètò àǹfúnnilówó làwọn ń pè torí pé àwọn tó rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó pe iṣẹ́ táwọn ń ṣe náà ni lágbájá náà ń ṣe ní tàmẹ̀dó ṣe kí ló dé tí lágbájá fi wọ́n rọ́wọ́ yọjú tàwọn lọ ọ̀nà wo ló ń gbé gbà bó ló ti ń ṣe ó dáa náà ìwọ náà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ Insilona Cooperative International tí wọ́n wà lórí ètò yìí látọ̀dọ̀ àwọn aṣojú wọn àwọn àǹfààní wo ló rọ̀ mọ́ Insilona Cooperative International gbogbo ẹ̀ náà ni wọ́n ṣàlàyé fún wa lórí ètò fún tòní ẹjẹ́ máa kí wọn káàbọ̀ ní sẹ̀ntẹ̀lé alàgbà Káyọ̀dé ọmọ ajé mo wà kí yín ẹ kú dédé àkókò yìí o.
8: Ẹ ṣe púpọ̀ olótù mo kí gbogbo etí tó ń gbọ́ wa pé a mọ̀ kúṣẹ́ lónìí.
7: Àdúpẹ́.
8: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti Insilona Cooperative International.
7: Tọ́ ẹjẹ́ máa ṣe bẹ́ẹ̀ yá wọn lọ́sàn-án sáká fi là ní abẹ́ ìyá ẹ bá mi káwọn èèyàn nílé kí wọ́n gbọ́ yín o.
9: Ẹ kúrọ̀ lẹ́ o gbogbo etí tó ń gbọ́ wa gbogbo tí Diamond FM fẹ́ dé ẹ kú iṣẹ́ òní gbogbo owó ìta jẹ́ ṣe o.
7: Àmì.
9: Ó kọ tèmi ni Ajẹ́ Ọlọ́ṣàṣà láti iléeṣẹ́ Insilona Cooperative International.
7: Ó dá ọ̀gbẹ́ni Kẹ́hìndé Azam ẹ káàbọ̀ sí yàrá agbára o.
10: Ẹ ṣeun olótùú gbogbo etí tí ń gbé wa ní dédé àkókò yìí ni a kì í pé a kú iṣẹ́ látàárọ̀ ọlọ́run fèrè ṣiṣẹ́ wa.
7: Àmì.
10: Orúkọ tèmi ni Hassan Kẹ́hìndé Ọláníyì láti Insilona Cooperative.
7: Tọ́ ẹ jẹ́ ń bẹ̀ látọ̀dọ̀ alàgbà Káyọ̀dé ọmọ ajé bàbá Insilona Cooperative. Ẹ máa ń sọ gbogbo wa pé kì í ṣe àjọ tó ṣẹ̀ṣẹ̀ dé jẹ́jẹ́ sí kọ́ ó ti dé ó dẹ̀ ti lalẹ̀ ó ti lapa lára àwọn èèyàn ẹ kọ́ bá kí àwọn èèyàn tí wọ́n ti darapọ̀ mẹ́tò yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní mi tó rọ̀ mọ́ ẹja ara ilé àtàwọn ará kí wọ́n gbọ́.
8: Ẹ ṣe gan-an lótú gbogbo àwọn tí ó wá pàápàá jùlọ níjẹ̀ẹ́ta tora asise mi na njeta ti won si darapo gbogbo won mu ki papa ju lo mu ti e ki awon kokan se mo ge mo mo tenu mo pa won kan wa nle ton mo njoji ti won kan gbo ton ti sare kon gludu pe iro ni ya ara won wa njeta
7: njeta yi
8: be ni o si darapo
7: kabisi
8: olo se mo pe awon to ti wa si lokan tawon eyin o ba jara won nsin awon oni mo po ngan to mo ro pe ro ni ti wa darapo
7: be ni tin so pe na lai gan ti gba tu bobayi
8: be ni oni mo se mo so pe keyan mo joko sile ani keyan yoju ko wa gbo funra re ko se bi ton tin so yan mo le wa gbo funra re so asa dupe lowo won so fun anfani awon to kokko to sese ngbo bayi abi awon tan ti ngbo ti pe ti won ti igbegbe se ba wa se mo so niyan o awon oni ye so ati to bere ni eto yi o ti bere lati odun to ti pe
7: to ti bere ti pe ti pe
8: be ni olojo ati 1969 le to yi ti bere laarin awon yibo meta pere na lo si ti bere be ni eto yi wa lo de ile Africa ni ya 2020 ni time gba corona yen lo de Africa o de Nigeria ni ya 2022 lo de Nigeria awa tan ba yin so ya 2024 la wa gbo
7: to boss nipa eto yi
8: be ni olotu e to mo ntenu mo ko osu keta la wa odun keta
7: be
8: ni la wa nlo lo yi odun keta la nlo lo yi ni lu lo ni na ni o awon eyan mi si ti ngbo lati odun keta ta nlo lo yi na ti won ti igbegbe se
7: ta ke ngbo agbagbo ti
8: be ni awon mi tan ma wa ti de bi idare leko na mo wa so pe odun koda o to ni awon mo ti ngbo kini yo lo la won ro asiko ni lo la won yi na sese wa ndarapo gbogbo awon to ku ni le ta won na si je ruka ti gori ba e ma bo e wa gbo ko se ni to nso yan mole e wa gbo e ri pe nkan to ye ke se ni so eto yi ni owo na fun wa owo to fun wa be lati 150,000 si 7.5 million be ni
7: lowo ti won fun
8: be ni oleji owo ni wa ni awon anfani ninu eje mo kale ko kan anfani akoko ni pe ani owo iko ni ele lori bo ti wo mo
7: ki so owo to ni
8: so owo ele
7: lori
8: gbogbo wa la mo pe bibeli ati qur'an o fara mo wele a ri bi yesi ni mo se mo nso be ni amo lohun ti wa gbese re de ibi ta le yesi lo ti de owo yo ni di pa n wa garanto kiri oni duro kankan ko ni
7: o ni lo ni duro
8: be wa gbagba le kiri pe wa ba mi duro mo fe gbowo ko ni lo mo ele o ni di re o owo yo ni di bvn ko ni di nin wo ko da mo ni di passport ko ni di pa mo passport wa o
7: lo ba pari
8: owo yo to wa ni collateral ko ni di collateral bi amo wa wole
7: abi wole abi we property
8: ni ti o ti ro nje je olotu bo lo ti fe ri wole ati wole ko ni di gbogbo eleyi owo yi to wa ni ani ka to gba owo ise amo gba awon ajemonu kankan
7: awon allowance ko
8: to wa wole awon ti mo kokko fi sara ni bi ko to di pa gbo wole olotu owo yi to wa ni ko mo ni lo gba njo ko pade bi alososo abi losose to tu mo si pe ko di se ta nse lowo ko ni se wa lowo ko ni di pade lo ni pade lola darapo ko mo jaye ori re ni ko mo gbowo lo bowo se ri ni se wa ri gbogbo alaye re latoke dele awon wa se funra wa to ba ti di lola lago mokala
7: o da eje lo sodo gbeni kindi azan baba won ni yo waye lola lago melo ni o waye bo ni o ti waye ba nso address gbogbo e ba nso fa won ara le
10: e seun olotu gbogbo ti tin gbo wa opolopo to n gbo lati igba ta ti bere no no ti mo office wa bo fa won tan ese ngbo fun
7: ba ko ni ni
10: iwo to ba fe jafani ti luna ma ba wa ba wa nibi 30 seminar ni ola ni state office wa
7: okay
10: state office wa ni eyin format
7: eyin format okay e sala
10: ye dada taiwo sale
7: okay
10: ni junction unity ni taiwo iwo to ba ja si pe o nbo lati taiwo ke to ba tin de taiwo nibi junction ti taiwo ke ati taiwo sale ti so
7: pa ti mejeji ti pade un
10: bole nbi junction yen moje kan gbe cross
7: awon traffic ma nduro un
10: ta ma nduro si to ba ti de bi junction yen kan wo okan wa ri format nbi to tin ta phone ona kan ya wole legbe format yen interlock lona ta nso yi to ba ti le ya wole the first bid to ma doju ko ibe ni state office wa iwo to ba ja si pe taiwo sale na lo tin bo to ba ti de bi junction yen bole to ba ti n debe wegbe re mo wule wo kan ti wegbe bayi oro na yen to ya wole to ba ti ya wole mo wule to lo soke rara first bid yen ibe na ni state
7: address office. It ba na yin
10: to ba ja si pe ofa garage gan mo nkan kan lo ti n bo wa to ba ti debi junction yen ti won ti mo gbe lo si taiwo oke mo wule je kan gbe cross bole bi junction yen ko wo kan re oro na yen to ya wole ona ta so interlock o lo jade si oke aluko but to ba ti le ya wo bi interlock mo wule to lo soke rara the first bill to my face by ibe lati se seminar yen ni agomokan la laro la
7: agomokan la lola
10: o da
7: kódà àwọn tí ò bá lóyún fẹ́ àti kópa alágun mọ́kànlá sí wọ́n lè àwọn náà lè pè ní nọ́mbà tẹ bá fi síta ká tó kò lórí ètò.
11: Wọ́n lè pè wá torí pé ọ́fíìsì wa níbẹ̀ yẹn kì í ṣe pa yábẹ́lu.
7: Kì í ṣe pé àwọn pé ẹ pàdé mi ní ilé ní Ọ̀làbí Ọ̀làzẹ́yìn.
11: Láti 2024 láti wà níbẹ̀
7: tá a ti lò. Ojúkùn kan lẹ̀ yín lò.
11: Bẹ́ẹ̀ni.
7: Kí ló dé tẹ̀ lójú kù kan?
11: Torí pé tá à ń ṣe dá wa lójú ni.
7: Abẹ́rẹ́ yín ló kún dì ni tẹ̀ ń sọ.
11: Ó ní okun di àsìkò sílẹ̀ pẹ̀lú ìjọba.
7: Kábíyèsí Ọlọ́run.
11: Láti ìgbà tá a dẹ̀ ti ń ṣe ń bẹ̀ yẹn àárẹ̀ yẹn kan kó wá bá wa pún òróró rí.
7: Lọ́ba parí.
11: Oka ló ń gba tiẹ̀.
7: Ìyáwó lọ́sàsẹ́ jẹ́ dọ́dọ̀ yìí ibi tá a bá ti rọ́kùnrin tá a rẹ́bìnrin. Àjẹ́ pé ètò gbogbo tò ṣé ẹ̀yin náà ti jẹ àǹfààní ẹ̀ ìmọ̀ràn wọlé ní fáwọn obìnrin táwọn náà ń gbọ́ nínú ilé àwọn akẹgbẹ́ yín lóbìnrin mà.
9: Ẹ ṣeun olóòtú ẹ mọ̀ pé bí tẹ bá ti róbìnrin pa obìnrin fẹ́ràn owó.
7: Obìnrin fẹ́ràn owó.
9: Owó yìí sì làgbà kó àwọn obìnrin wà láì owó yìí làgbà kó abá ti rọ́kùnrin tó dàgbà tó darúgbó tán nítorí owó àfẹ́ tóra nídi owó ẹ̀yin obìnrin akẹgbẹ́ mi nínú ilé. Program tá à ń gbé wa lójoojúmọ́ tá à ń pọ́ wa gbogbo ìgbà yìí ẹ̀yin náà jáde síta ẹ mọ́ fi gbà láyín dọ́là. Na láìlà ńlá ẹjọ́ tí náà true bọ́bọ̀ lẹ̀ ṣe fẹ́ mo ti ṣe mi ní ṣe mi mọ́ àyẹ̀ tí débi tẹ̀ ń lọ o mo bá jẹun kan tẹ́ta kan ìníṣẹ́ mi ní ẹ ṣe jẹun mi ẹ mọ́ fi gbà yẹn wọ́n tún gbìyànjú sí eléyìí wo because owó téèyàn gbẹ mi ti gbá o wà láìlà mo ti gbá àmọ́ kẹsẹ̀ náà para mi mo ti da padà olóòtú téèyàn gbà wọn tán bẹ́ẹ̀ lé sẹ́ni tí ó yá yẹn lówó ni ká mọ̀ bẹ̀rù ni àbá àta jáwó lọ́wọ́ èèyàn tá sì ní da padà because owó tí wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ni kìí ṣe inú ọ̀pára láti san owó yìí
7: àwọn
9: bẹ́ẹ̀ ni àwọn àjẹmọ́ tó sì sọ gbogbo ẹ̀lẹ́mí náà ti gbà tí sì dá kankan padà iléeṣẹ́ Israel Cooperative International torí iléeṣẹ́ yìí ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin táyà rí ni oníṣẹ́ ọwọ́ ni oníṣòwò ni mi ìrìbì kankan lọ́mọ gbàjọ jẹ̀bi dojúkọ ẹ mọ̀ bọ̀ ìsìlẹ̀ àṣetẹ́ tí ó gbà yín
7: kó
9: wá darapọ̀ mọ́ ìsìlẹ̀ náà ìkọ́lẹ̀ wo fi gbà láyé yóò fi ìtúrú sínú ayé yín ẹ̀yẹ mọ̀ bọ̀ wá ẹ̀ rí pé sínú àṣetẹ́ tí ó fi dẹ̀kù sínú ayé yín.
7: Ó dá ẹjẹ́ ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìbéèrè kù tí mo fẹ́ bí yín ṣùgbọ́n àwọn olóòwò fẹ́ bí yín láwọn nǹkan kan nọ́mbà wo náà lè máa pèsè lẹ́yìn ètò ẹjẹ́ kọ́kọ́ mọ́ eléyìí ọ̀nà látọ̀dọ̀ Mr. Kehinde Eyin Azan bàbá nọ́mbà wo làwọn eléyìí máa pè yín sí.
11: Gbogbo ẹni tó bá fẹ́ béèrè ìbéèrè àbò fẹ́ bá o fẹ́ béèrè ọ́fíìsì pè wá sí orí nọ́mbà yìí 08 1 40 0 7 7 0 8 08 081 081 40 0 8 08 7 7 7 0 8 08
7: ni number to le pese
12: ti eru ba po lori
11: iye
7: e
11: pe sori ele
7: 08 0 08 0 6 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
11: lekan si 08 0 6 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
7: ni àwọn nọmba tẹ lè pèsè
11: àwọn nọmba tẹ lè mọ pèsè
7: lè ẹ máa ń sábà pín ẹbùn fáwọn èèyàn
11: tó bá wá pín ẹbùn ẹbùn olówó ló ń bẹ àwọn mẹwàá àkọkọ náà ni
7: tí wọn bá
11: ṣe pé nọmba méjì lápè mẹwàá lórí nọmba alákọọkọ mẹwàá lórí nọmba ìkejì bẹẹ
7: ni tọba kọkọ dé àbí
11: tán kọkọ dé tán wá sì rẹdí àti darapọ
7: táwọn náà ti
11: bẹẹ ni tán rẹdí àti kara wọn mára àwọn olórí ire àwọn kọkọ fi ẹbùn.
13: àmà dáràn àìlówólọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣébí wọ́n ní mr ni ò ní sí mbẹ̀.
14: ẹ máa wò yín
15: bọ́lọ́hun tálíkà sí wá pẹ́ẹ́nu ẹ̀yìn pípù yìí báyìí.
13: lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
14: èmi náà kọ ngbà ajá yín ta yín tẹ̀ já.
13: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
14: ebi isi lona. iná ọ̀la sí rí ẹwà tèmi.
13: isi lona. àwọn àwọn tó ń jẹ́ bá wọn.
6: ní o isi lona ojúbọ kan tí sọ tálíkà dọlọrọ tí yìí ò rí tálíkà padà títò lọwọ àjọ isi lona wọn kọ ní bọ́tí pẹja ni kì í ṣe pé wọn
12: fúnni lẹ́jà jẹ. Tẹnu rẹ̀ ó lè tọrọ láwùjọ. Ó lè rọwọ́ ti gbà kú. Oní láti darapọ̀ mọ́ Easy Loaner. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ ọ́ dọ́lọ́rọ̀. Ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ Easy Loaner wà káàkiri gbogbo Southwest. Èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọ́lọ́wọ́ dọ́lọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ Easy Loaner. Tọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
16: Unto you the answers prayers shall all flesh come. The Cherubim and Seraphim Movement Church, number one district headquarters in Ilorin Kwara State, invites you to a power-packed revival tagged Ephata. Be warned, every closed door is set to be open. Come every third Thursday of every month, time 4 to 7 p.m. as the Lord is set to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men.

0: talk and conversations, you can have it all on Diamond 88.7 FM, Ilorin. Diamond 88.7 FM, we've got you.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Ààrẹ Tinubu bẹ̀rẹ̀ pé kí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa fọwọ́ sí ìdásílẹ̀ ilé-ẹ̀kọ́ National School of Government. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa rọ ìjọba àpapọ̀ láti parí àwọn iṣẹ́ àkànṣe òpópónà aláṣepatì kó tó di pé wọ́n ó dáwọ́lé tuntun. Àjọ elétò ìdìbò àpapọ̀ ilé wa ní pé àwọn káàdì ìdìbò alálòpẹ̀ tí ó lé lẹ́gbẹ̀rún 22 ni ó wà fún gbígbọ́ ní Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara ni pé wọ́n wá awakọ̀ àjàgbé tí ó jẹ́ ti iléeṣẹ́ epo Kọ́nà Ìkọ̀wò látàrí ikú akẹ́kọ̀ọ́ kan. Látilẹ̀ òkèrè láti máa bọ̀yìn gbọ́ nírọ̀lẹ́ tòní wípé àwọn mẹ́rin jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tí ó wáyé lẹ́yìn ètò ríranti àwọn olóṣèlú lórílẹ̀-èdè South Africa. Ẹ tẹ́tí sí nínú ìròyìn okòwò wípé ìjọba àpapọ̀ ń gbà lérò láti gùnlé ètò tax credit scheme láti lè rọ́pò èyí tó ti ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀. Àbọ̀yìn gbọ́ nínú ìròyìn amúlòdò wípé olórin ẹ̀mí ni Tolúwa ní Sing jáde láyé. Nínú ìròyìn eré ìdárayá alẹ́ ti tẹ́tí sí wípé olùkọ́ni ikọ̀ Golden Eagles ilé wa fi ìmọ̀lára ìdánilójú rẹ̀ hàn ṣáájú ìfagagbága tako ojúgbà wọn láti orílẹ̀-èdè Niger nínú ìdíje WAFUBI Under-17. Tọ́ akínyìn o ẹ kúrọ̀ lẹ́ ẹ sì kú iṣẹ́ òní Ọlọ́run ọba yóò pín kó a wà léèrè lẹ́nu iṣẹ́ tí mọ okòwò abáyànláàyò. Ìròyìn àgbáyé Lámúdésétì gbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì 98.7 Diamond FM tó takọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ́lá ni oníròyìn. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tmall, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wáyé kúrò ńbẹ, ẹkúnrẹrẹ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Ta ni Mọ́lá? Ṣé o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára?
2: Bàbá Tanimọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ ni yóò jèrè ẹ, bẹ́ẹ̀ sì nílẹ̀ ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dídá ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pípẹ́ àgbàrá a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára, káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
0: Ẹ káàbọ̀ padà, ẹ ṣeun tẹ́ yìí kúrò ń bẹ̀. Ẹ kúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà rèé ní ṣísẹ̀ntẹ̀lé. Ààrẹ Bọ́lá Tinubu ni ó ti bèrè wípé kí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa fọwọ́ sí ìwé àbádòfin kan eléyìí tí yóò níṣe pẹ̀lú ìdásílẹ̀ ilé ìwé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ National School of Government. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ẹni tí ń ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa Godwin Akpabio bí ó ṣe kà ó nínú lẹ́tà kan eléyìí tí ó kà níbi ìjókòó ilé òun lónìí ọjọ́rú. Lẹ́tà náà ni ààrẹ Tinubu ti rọ àwọn aṣòfin náà láti fọwọ́ sí àbádòfin ọ̀hún èyí tí ó sì tọ́ka sí abala 118 ẹsẹ̀ kẹta tinú ẹsẹ̀ kejì ti ìwé òfin ile wa Nigeria todun 1999 won se atose sin akona gbegbe ni o se alaye wi pe igbero ile iwe na oni yo mu eto idagbasoke ije aladariki olakaki ati nsise awon eto mi papa julo fun awon oti won je osise oba gege bi o se je ki odi mimo iwe abadofe ohun oni yo mu pe ki idasile ile eko National School of Government ti le Nigeria ki o wa

0: ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa gospel Akpabio ni ó ti jẹ́ kí ó di mímọ̀ ṣàlàyé wípé sáà kejì ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ni yóò jẹ́ ìṣèjọba oníṣọ̀kan eléyìí yóò jẹ́ pé yóò kó tẹrù tọmọ mọ́ra gẹ́gẹ́ bí ìlànà èyí tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ pàápàá jùlọ lórí ikọ̀ olùpolongo dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórí bí wọ́n ṣe kó àwọn tí wọ́n jẹ́ ìkan ẹgbẹ́ òṣèlú alátakò kan mọ́ra Akpabio tí ó yan koko ọ̀rọ̀ yìí lónìí ọjọ́rú níbi ìjókòó ilé ọ̀hún nígbà tí ń fi ìmọ̀lára hàn lórí ọ̀rọ̀ eléyìí tí ó jẹ jáde ò látọ̀dọ̀ ẹni tí ń ṣe adarí ilé ọ̀hún eyín Ọpẹyẹmí Bámidélé lórí ìṣe ìfilọ́lẹ̀ ikọ̀ ìpolongo dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú APC náà èyí tí ó sì júwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ ìtàn Akpabio tí ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé láti ìgbà tí ilẹ̀ Nàìjíríà ti padà sí ìlànà ìṣèjọba àwarawa nísànsán láti ọdún 1999 ààrẹ tí ó bá ń bẹ lórí àlífà ó ní ó ń ṣe àgbékalẹ̀ ikọ̀ olùpolongo èyí tí ó sì jẹ́ wípé yóò kó àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo mara ó tẹnumọ́ wípé ètò náà ó ní ó ṣe àfihàn ìṣọ̀kan lórí àtìlè mú pé kí nǹkan kí ó mú ayédẹrùn fún àwọn aráàlú lẹ́ka ohun amáyédẹrùn tí mọ ìlànà owó àpawọlé àti àwọn àtúntò ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ní ilẹ̀ Nàìjíríà ó ní wọ́n fi àpẹẹrẹ rere lẹ̀ wò fún àwọn orílẹ̀-èdè míì ní ilẹ̀ Áfíríkà ìkan ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kan Ayọ̀bami Ọ̀yálọ́wọ̀ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé ọ̀rọ̀ báyìí o wípé owó báàgì ìrẹsì ó ní ó já wálẹ̀ láti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà tí wọ́n ń tà nínú oṣù kejìlá ọdún 2024 lọ sí ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta sí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lọ́wọ́ yìí ìkan ẹgbẹ́ òṣèlú APC náà tí ó jẹ́ ìkan lára ọmọ ikọ̀ ìpolongo dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé èyí ṣe àfihàn àyípadà owó oúnjẹ lábẹ́ ìṣèjọba tí ń bẹ lórí àlééfà náà bákan náà ni ó ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ epo rọ̀bì títà rẹ̀ èyí tí ìjọba gbé lọ́wọ́ èyí tí ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé ilẹ̀ Nàìjíríà ó ní ó ta epo bẹtiró lówó pọ́kú jùlọ lágbàáyé ó jiyàn ọ̀rọ̀ wípé ìlànà ohun ètò ìṣèjọba tí ń bẹ lóde yìí ó ní kò ṣokùnfà ebi ọ̀pàgà fọwọ́ mẹ́kẹ́ èyí tí ó sì fipá talari gbogbo àhesọ wípé ọ̀wọ́n gógó nǹkan ó ń bẹ ọ̀ gẹ́gẹ́ bí ó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilé wa ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ láti ṣe bẹ́ẹ̀ mú lọ́kùnkúndùn ṣíṣe àṣeparí àwọn iṣẹ́ tí ń lọ lọ́wọ́ àwọn àti àwọn iṣẹ́ òpópónà èyí tí wọ́n ti patì káàkiri tùbútùrọ ilẹ̀ yìí kó tó di pé wọ́n gùnlé tuntun míì èyí tí wọ́n tọ́ka sí wípé ọ̀rọ̀ owó àti àwọn bí àwọn ọ̀nà náà bí ó ṣe bàjẹ́ àwọn aṣòfin náà ó ní wọ́n gba ọ̀rọ̀ yìí wọlé nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò àbá kan eléyìí tí ó wá látẹnu ẹnìkan tí ó jẹ́ ọmọ ilé náà sẹ́nitọ́ Tony Nwoye èyí tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé òpópónà Ọgbaru Andoni sí òpópónà tí ó lọ sí ìpínlẹ̀ Rivers ó ní ó ti dẹnu kọlẹ̀ kọjá ààlà ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa ni wọ́n wá fi pè léde òsè ti ilé-iṣẹ́ ọba tí ń bójútó ọ̀rọ̀ iṣẹ́ òde tí mọ́ àjọ tí ń bójútó àwọn òpópónà tí ó jẹ́ ti ìjọba àti àjọ onídàgbàsókè ẹkùn gúúsù ìlà oòrùn láti gbé ìgbésẹ̀ ní pàjáwìrì lórí àtúnṣe àwọn agbára eléyìí tí ó ti dẹnu kọlẹ̀ láwọn òpópónà náà bákan náà ni wọ́n pàṣẹ fún ìgbìmọ̀ tẹ̀kótó tí ó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde nínú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà náà láti lọ ṣe àbẹ̀wò sí òpópónà náà kí wọ́n sì mú abọ́ wọn tó ilé ọ̀hún létí láàrin ọ̀sẹ̀ mẹ́rin ní báyìí náà alága àjọ olómìnira elétò ìdìbò àpapọ̀ ilé wa ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ni ó ti fi dá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lójú wípé ẹ̀rọ àgọ́rìǹkọ́ ni yóò sọ ọ́ àbájáde eto idibo apapo odun 2027 eti o tenumo wipe awon oludibo ni yo yan adare eleti o ba te won lorun o fi oro elede loni ojoro ni bi ipade kan eleti won se agbekale re to ni se pelu oro ogbon adayeba ogbon atowoda ti a mo si artificial intelligence te mo oro eto oselo to je ti odun 2026 nilu abuja lo jawe ikilo wipe bo ti le je wipe ero ai na o ni o sese oki o ni pa lori oro ilana eto ibo oni sugbon eyi ko le mu pe ki o yo owo awon eniyan sile ati ilana eto isijoba awarawa amupitan eleti oyan koko oro wipe ero ai na o ni o je wipe o sese ki o je wipe yo ni nkan se lori agbegbe to ni se pelu oro eto idibo papa julo lori awon gbigbe iroyin to awon ara leti ati awon nkan mi to ni se pelu oro eto idibo wasi ipinle Kwara ajo olominira eleto idibo apapo ilewa enek ekati ipinle Kwara ni won ti kede wipe awon kaadi eto idibo alalope ti o le ni egberun 32 oni o wa nle fun awon oludibo ti won leto lati dibo adari oro ti mo ilana ninu ajo ohun Abdul Kabir Ibrahim ni oyan koko oro nilu ilorin tin sololu ipinle Kwara eti o se alaye oro wipe awon kaadi fun awon oludibo na oni won bere wipe ki won ba won mu wa lati alawon apa abikan wa sipo mi bakan na lawon kan ti won se iropo kaadi won ati awon mi ti won se be nfi awon kankan kun awon oko ti won ti file Abdul Kadri se alaye oro wipe pinpin kaadi idibo alalope na oni o lo lowo lawon ojuto eleti won ti fowo si kakiri awon wodu eleti nbe oni ipinle Kwara o se alaye oro fikun oro re wipe awon kaadi tutun ohun oni o je fun awon oludibo tutun leleti o je wipe won ti igba sugbon ti o ti setan fun gbigba baye sibe ni ipinle Kwara ile ise olopa ipinle Kwara ni won ni won tin wa awako ajagbe elepo kan to je ti ile ise epo Conroy ati eni ti o je motoboy re latari iku sheo ti o je akeko ile eko gbogbo ni se ipinle Kwara leyi ti won fesun kan wipe won gbe o ti on eleti won fesun kan wipe yoko ajagbe ohun oni o se kupa o iyan ni opopona kan ni ilu Ilorin commissioner ilese olopa Adekimi Ojo fidi oro na mule eti o fi ko wipe olok awako elese meta ohun oni o je wipe o ni o je wipe won si fowo ofigbe eti o je ki o di mimo wipe akeko eleti o je wipe iroyin je ki o di mimo wipe oko ajagbe na se akolo si ni agbegbe Gomez Secondary School nile Ilorin lojo ijima gege bi awon molebi re se so oku akeko na o ni won pada ri o iyen ni agbegbe afara timbe oni oke olowo eleti won si sebe ti won o ma bi oro se je nisansan iroyin agbaye le ntati si o lati ikanni igbonsafe diamond 88.7 fm to takamale sile Ilorin ni ipinle Kwara ngbati abapada de leyin idanuduro ranpe yi lati ma buyin gbo iroyin ile okere iroyin okowo te mo iroyin amuludun ati iroyin ere daya e ma yi kuro be
1: E darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: E kaabo pada esho te yi kuro nbe iroyin agbaye na nte siwaju iroyin ile okere o kere ta awon merin ni won ti tateru nipa ngbati awon meta mi farapa o leyin ti awon agbebo kan sina yibo bole si awon ti won daro leyin eto ibu ola iranti fun awon olochelu labele eti o waye oni ilu katango yen ni agbegbe gusu ila orun Johannesburg lorilede South Africa ile isolopa lorilede na fidi oro munle loni ojoro fiko wipe o kretan eyan kan oni o farapa ile ti o si je wipe won ri omo kan be nti awon afurasi to je wipe owo ba oni o je wipe won ti fi o si ahamo iroyin okowo ijoba apapo ile wa ni won gba lero lati se be siso loju eto kan ti amo si tax credit scheme ti opo eyan mo si economic development initiative gege bi ona mi fun eto isimi lori owo ori ti won tin lo tele ri minister feto oro Feto isuna to je alakoso fun oro eto oro aje tawo oyedele ni o so oro di mimo lojo isegun lakoko ipade kan eleti o wayo legbe kan nibi ipade ajo ayani lowo lagbaye nti o je 2026 IMF tati ile ifowopamo agbaye eti o wayo nilu Bangkok lorile de Thailand iroyin amulodun igba ojumo ka olorin emi ni toluwa ni sing ni iroyin ti je ki o di mimo wipe o ti jade laye oro yi ni won kede re loni ojoru lati enu enikan ti o ko re je pelu mi olaje ngbesi to je olusakojopo ajo kan ti o ko re je coalition for public interest lawyer and advocate olaje ngbesi ti o fi adunu re han lori iku olorin emi ti o je odona ninu oro ti o kan si oju opo ayelujara agbeworan gbe video Instagram iti o si ni pe ki olorun ki o sanu nigbati n fi imolara han lori ikuna olaja ngbese ni o banuje lori iku olorin emi ohun iti o so wipe o je eto bani lokan je wipe awon odolangba njade laye iroyin ere daraya iko agbabolu golden eagle ti lewa agbatodo eni tin se olukoni won ibopo riche owaju mere ni o ti fi igbagbo re han wipe oiko ohun ni yo se be fi aje ojugba won latorilede olominira nije nibi ifese won se iside won ninu isori bi ti won pe won si o ninu idije 2026 Wafubi Under 17 Championship ile Nigeria oni yo ma koju ojugba won latorilede je na iyen ninu lorilede Burkina Faso nibi ti idije ohun ti waye ijawe olubori ohun oni yo mu pe kin won ni afani o lati lo si ipele ti o kogun si asikagba to mande mange pe peju ni alafila nibi ni outima gepete lori iroyin agbaye wa fun role toni sugba ko to di pe alo egba won koko amuwa lekan si ati boyen gbo ninu iroyin agbaye role toni wipe are tinubu ni o tin bere pe ki ilegbimo asofin agba ile wa fowo si idasile ile eko kan ti o ko re je National School of Government egbo ninu iroyin na wipe ile igbimo asofin agba ile wa ro ijoba apapo lati pari awon ise akanse opopona ase alase pati ko to di pe won dawole tutun je ki ti yin o di ninu iroyin na wipe ajo olominira eleto idibo apapo ile wa ni pe awon kaadi idibo alalope ti o le legberun 22 ni o wa fun gbigba o ni ipinle Kwara amuwa fun yin wipe ile ise olopa ni ipinle Kwara ni pe won wa awako ajagbe elepo ti o je ti ile ise epo kona latari iku akekoko lati le okiri lati boyin gbo ninu iroyin agbaye na wipe awon meni jade laye ni ifodan for show ninu ibon yinyin ti o waye leyin eto iranti awon oloselu lorilede South Africa a je ke ti yin odi lagborin okowo wi pe ijoba apopo ngba lero lati se be siso loju eto kan ti oko re nje tax credit scheme lati le ropo eyi to ti nbe le tele yenu iroyin amolodun lati mu wa foye pe iroyin ni o ti je ki o de mimo wi pe olorin emi ni toluwa ni sing ni o ti ki olorun pe o digboje aboyin po ninu iroyin ere idaraya wi pe oluko ni iko agbabolu golden eaglet ni o ti fi imolara idaniloju re han saju ifagagbaga tako ojugba re lati orilede nije ninu idije wafu bi under 17 to nje leyin mo wi pe layajo ojo eni tin se ojo ketala osu kewa odun 1322 oni jija agbara ti o waye ti o si yori si isego gbigba ominira orilede Scotland beyin obama ona ni ati boyinbo yi waye o fun iroyin fifi toni leti te ma ipolowo oja ninu awon iroyin wa e pe e ka ikoroyin jo wa sori ero bani soro yin odo esan okan efa odo efa eji eje arun eji efa odo esan okan efa odo efa eji eje arun eji efa a deyemi Adewale loko iroyin na jo lede gese to si je olotu re a iyodeji ayola lotika seti igboyin lede abinibi eshun teyan ile ise igbon sa efe ikani ikejidini adorun ole owo meje diamond fm layo ere gbogbo odilola lori awo iroyin wa lekan si akiwa ekuro le

0: Hello.
1: Hello.
2: Hello.
1: Hello, sir.
2: Abakwe
1: to.
0: Oruko yin bi te ti pe n te fe so.
2: Na.
3: Oruko yin bi te tin pe.
0: N te fe so.
2: Adaji Mahmood lati wa ara oja.
1: Okay.
2: Ilorin West.
0: Aso.
2: Mo ni eku ise takun takun.
0: Efiyele kiti
1: ka. Oye ni koko kan te fe ba yanju ni.
0: Àwọn tí ń fẹ́ jọ sùn lá ní kó o pè wọlé báyìí.
2: Sorry.
1: Ẹsẹ̀. Kò sí wàhálà.
0: Ẹsẹ̀. Àbínú rárá sà. Àbínú
1: ọ̀. Àbínú ọ̀ kan láà ń fẹ́ pè wọ́n.
0: Àwọn tí wọ́n láà ń fẹ́ pè yẹn la fẹ́ kó kọ́kọ́ pè wọlé ná. Kó tó wá kẹ gbogbo jàmá náà. Ètò gbogbo adéṣe bí mẹ̀kúnnù kóòtù mẹ̀kúnnù.
1: Bẹ́ẹ̀ni,
0: gbogbo alájọ ní. Irú alàgbà tí wọ́n pè láti wá ara ní ìyẹn wa ni gbogbo ara wa ra.
1: Bẹ́ẹ̀ni.
0: 09136556952 iná ní nọmbà fáwọn tí wọn ní complain tá àjọ sọrọ láàrin ọsẹ àbá àti ẹjọ sọrọ ẹyin náà ní complain ẹyẹ sọ báyìí àǹfààní wà.
1: Hello. Hello. Hello.
4: Assalamu alaikum.
0: Wa alaikum salaam wa rahmatullahi.
4: Ku ole nse le bo bo ti mo fe ke gbo die so woni.
3: Ki lo ko yin?
4: Mo ta le tin
1: pe. Ah na won fe so.
4: Le ma la to tin a gara.
1: Okay.
4: Mo ta le fun enikan.
0: Eh.
4: Okay. Ile ni gba Bukola ti te gbere yi ni. Wa ra ile ye lo aflora.
0: Eh.
4: Wa 140,000.
0: Enu elo.
4: 40,000. Inu 200,000
0: oko 160
4: mo lati pe eh o ta wa kole ngbele ye
0: ko
4: ti gbadun mi wa de be ti mi o pere owo lowo re je so pe won ti e won ti ri
0: amọ wa ro je bi kole sori e
1: ah
4: o lowo to mi kole
0: yeah
4: boya o sa ngbe be mi sa nsin mi wa ya mi wan so pe mo para ni ki mo para ni mi sa file ojo ni awon kan wa do mi won wa ra e awon ko re ti ku tan wa ni ja pe won ra le
0: eh
4: ase
0: ọwọ́ yín lọ tẹ̀ o ẹ̀rọ mi bá láǹfààní àti pè padà ọwọ́ yín lọ tẹ̀ kì í ṣe látọ̀dọ̀ wa ń bí.
1: Ìyẹn mọ́ra lè làjì bá.
0: Ẹ làjì àbí yẹn máa sanwó.
3: Sanwó làjì
1: ẹ rọ pé kó sì máa ń san kàkà
0: tí. Ẹgbẹ́ yẹn bá fẹ́ rọkọ̀ àlòkù tí ń sọ pé òun kankan sáàbọ̀.
1: Hello.
0: Hello.
1: Àdé o.
4: Ẹ kúrò ní
1: ẹ̀hún.
0: Ẹ tẹ̀síwájú orúkọ yín bí tẹ̀ ti ń pè kílẹ̀ fẹ́.
4: Nta Olani sọ̀rọ̀.
0: Láti gbọ́.
4: Láti agbo ọba.
0: Ẹ̀sìn.
4: Ọ̀rọ̀ kan ni mo fẹ́ fi kí n fi pamọ́ sọ̀rọ̀ yín kí n tó wà.
0: Ẹ dáàbò kí ló dé o.
1: Ẹ mọ̀ fi pamọ́ mọ́ ẹ̀sìn.
0: Ọ̀dà ẹ má sọ pé ẹ̀ fi pamọ́ mọ́.
3: Ẹ má sọ.
1: Gbogbo wa ń rí ní tébà.
0: Bóyá tẹ̀ fi bẹ́ẹ̀ ti fi pamọ́ òní jọ mọ kán. Ẹ dáàbò ẹ má fi pamọ́ mọ́. Ẹ sọ ká gbọ́. Hello.
1: Hello.
5: Hello, ẹ kú ètò.
1: Ẹ ṣe sà.
0: Orúkọ yín mo lẹ ti ń pè ẹyí rédíò yín lẹ pa ẹ kú omi ẹ pátápátá ẹ mọ kan.
5: Hello.
1: Hello sir.
5: Ẹ kú ọ̀lẹ́.
1: Ẹ ṣeun àní kí lè fẹ́ bá a sọ kí lorúkọ mo lẹ ti ń pè.
5: Ayé yóò gbọ́ náà.
0: Ẹyin lẹ gbọ́.
1: À ń gbọ́ ẹyin lẹ gbọ́ wà.
0: Ẹyin lẹ gbọ́. Àbí ọmọ yín kẹ́. Gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ yín àwa náà gbọ́ yín.
1: Àwọn
0: yóò gbọ́ wa. Dọ́fàánù. Network ni. Gbogbo àwọn tí wọ́n sì wá lọ́rọ̀ wọn ni wọ́n ti ń pè
1: ní. Bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀. Hello.
4: Èmi náà mo pe padà. Èmi náà mo padà.
1: Ok, ẹ sọ̀rọ̀ yín.
4: Àbáṣemọ́ látọ̀ sí.
1: Ẹnìyẹ́wà
4: ẹnìyẹ́ tó wá ra ẹ wá ra ilẹ̀ lọ́nà ó kọ́lé sílẹ̀. Láti gba Bukola tó fi ń ṣe tó fi wá ń
0: pẹ́. Láti 2003.
1: Bẹ́ẹ̀ni.
4: Ó wá ra. Ó sà ń gbé bẹ́ẹ̀ mò ń sìn lówó mi kò fún mi. Bíramọ́ mi wá ń pe mọ́ fà ní pé kí ní sùúrù kù sá ní sùúrù. Wọ́n á mú àwọn èrè àwọn kọ́bẹ́tì kan tán wá jà pẹ́.
0: Ẹ sá má dà kọ. Ẹ má dà kọ wọn.
1: Ó fẹ́ ra lẹ̀. Àwọn ń bọ ìkọlù
0: bí. Ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń pè wọ́n farabalẹ̀. Bẹ́ẹ̀ bá ti farabalẹ̀, ọwọ́ yín náà ní ń tẹ̀ lọ́dọ̀ yín.
1: Okay.
0: Dọ́ra wa ní interest sí ń tẹ̀ ń sọ yẹn.
1: Ẹ̀wọ́n kan tí ẹ̀ ti fi ẹ̀ ti balẹ̀.
0: Eléyìí tó wá wà ń bẹ̀ ni pé ẹ má wulẹ̀ dá kọ́ cooperative tí wọ́n fẹ́ ra lẹ̀. Ẹ ti gbọ́ ẹ forúkọ wọn lẹ̀. eso ten ve vi sun ati nto sele
1: eh eh is a 40 no 1200
0: eh why you call it ah
1: ah
0: hello
1: hello
6: hello
1: hello ma
6: e seun
1: adupe o
6: yes amoyo ni mo tun toro
0: oruko yin
3: oruko yin
1: ati Rachel
6: abolarin Rachel ni
0: abolarin Rachel
6: ben
0: ah as if you cock, or you cock alone, did
1: he? Hm, very.
0: Eh?
1: Very. Oh, when they are so giddy.
0: And as you had you.
6: Professor, you said, Connie, Ilori East, local government.
0: Eh?
6: Mrs. Sabine. And Joseph Victoria. Ada, Edgina Sabine. Professor, Sonia.
0: Okay.
6: Oh, Tira.
0: Okay.
6: But to yalo ba ni o nje di e o nje ye di e to ku o wo so fun lati gba yen ko sanwo
0: bi e lo lo yen
6: 128,000 ni gba yen apokan ni
0: eh ya wa Rachel Abolarin
6: ben
0: eh o rorun fun yin ke wa bi ni jo mejo ni nkan bi agun marun
6: olorun mi lowo
0: ami ama
6: but you want to buy that thing, then you want 20,000. Only because I see all don't be made, you don't tell them 20,000. So, outside your car. All that can one listen to the radio. One listen to the program. One call to me, I couldn't hear what you say.
0: What's up, man?
6: What's Benny? 20,000 to someone wants a minimum.
0: Ah, any year, legitimate. Papa said, come on, we be. Iya to ba je pe won so be eniyan olojuti ni eni oniyan olojuti ni
6: to engineer Sabi Joseph
0: anda
6: oruko
0: anda ko si wala se ti bo
1: ni ke wa we
0: a ma ri ti ni won se ti nbo laago marun
6: oda
0: eh se ti bo
6: no ja ti
0: bo le ami ese ungo ngba woni wala ele ngba de ma fi bo won kiko yi
1: as ele
0: be yan ba so be ko loju ti ni
1: ko loju won ba ri
0: le ju ti en ka ti o ba so o 09136556952 hello oruko ya ti je ti
7: big mom ya ku eto jare ni mo ki a mo se mo na ara won ni o
1: ojo
7: jare yin pe ku eto
1: e mo ki alaji na
7: baba n ki baba o
1: baba o baba ni de alaji tun de mo lede
0: aye bile ti be gbe soro
1: o ta si
0: ta lo peru ta lo gbenu re soro n wo mo ni ke sa gbenu re soro ni
1: abi o lati airport
0: e ko si wala Olorun mu ofun mi leyan konrin yokan
1: eh eh
0: won mu ododo daddy yin bayi nbe to o mi rin re o ima bu mi
1: ima n ta si mi o
0: fine re loni ni pe olorun ni ra fa su kan wa
1: a si po isu po n gboro ba
0: eh
1: hello
8: hello ma
0: e yi radio yin abi ke pa
1: yin po nbe
8: mo ke pa
1: o da ke loruko n bole tin pe
0: Yes, sir. Hello, so
1: good. Hello, so good.
0: So good. Hello, so good.
1: Hello, so good. Hello,
8: so good. Hello, so good. Hello, so good. Hello, so good.
1: Hello, so
8: good. Hello, so good. Hello, so good. Hello, so good. Hello, so good. Hello, so good. Hello, so good. Hello, so good. Hello,
0: so good. Hello, so good. Hello, so good. Hello, so good. Hello,
8: no lo si over japa
0: to
8: o de gba 4.8 lowo mi
0: eh 4.8 naira 4.8 million
8: 4.8 million
0: ye
1: egun to sowo
0: ye o mo ni ki adu we
8: o document to ko fun mi patapata in fact ko ba mi o fun mi document pe o ti fun mi nise nibe yen
0: Eyin ba de no number lu won ni e ma lo Lagos yi.
8: Won in fact what fun me ni flight ticket, o fun me ni everything.
0: Eh.
8: O fun me ni 2 years visa. At the end of the day. In fact, ojo ti ma ko ni lo ringo pe mo lo si airport. Meko pe mo lo si embassy pe mo ma travel de ton fun mi. So ticket yen. That's July 9. So mo de pe pe mo tin lo se ko pe mi le ko ni lo ni ojo yen ko ma ti lo e de to. Oni ki ma lo post problem.
0: Okay.
8: Emo ko so yi pe bo ko lo so hotel. La lo ojo yen mo ju mo ki to ma lo si airport ni awon ojo keji.
0: Eh.
8: Da to di 11 o'clock lo ru. Mo ko message me phone mi ni pe won ni flight to were canceled.
0: Eh.
8: So igba tu ma wo mo sa pe awon eyan to nse jet again ni the following morning pe ki lo sele so ma cancel flight without any reason ni won ni no pe ki lo sele mo ni won cancel flight ni at ojo yen bayi number abo yen o lo mo
0: ha ni mo le ti pade e
8: in fact ori Diamond FM gogan mo ti pade e o wa polowo lori Diamond FM mo wa pick number mo wa pe won ni lo
0: ah da e man ti o so pelu nte wi sa
8: Benza.
0: Eh, man, that's it. Toba di ojo one set in mo wala go marun.
8: Benza.
0: Well, unta so ye daku. I'm a retin.
8: Okay,
0: sir. I'm a retin, sir, ti bo.
8: Okay,
0: sir. Eh, e daku. Ah, es, kwa mwa dokumenti ye na, Danny.
8: Okay, sir.
0: Eh, for photocopy ni yo, kwa mwa photocopy ye, Danny.
8: Bube, wata lo alo, omi.
0: Asi, unta.
1: Unta, unta, unta, unta, unta,
0: unta, unta, unta, unta, unta, unta, unta, unta,
1: go
0: 2.5. 1.8. 200 ni
1: abun hello.
0: Abi bo ni amari.
1: Gbe soro hello.
0: Hello.
8: Hello.
1: Hello an bo yin e ma soro na.
8: Eh eh oro kan ni mo ba fi so wo yin na to ba di ose ti boy. Ma wa tu gbo e ka le fin.
1: Oda
0: amari si.
8: E la loye.
1: Oda.
8: Eh niyan. Omo mi lo ni ori ne ka.
0: Mm.
8: O se ijoba ni o. Olorun ba ran mo wa lo ta le kan mo wa fi kowo fun a kowo fun 3 something ni ngba ta ma bere lowo ta wa wale ta ri le o wa ni to eh 3 kini kan ni ngo sa o ni 200,000 mo lo da na ko to se 200,000 e sa ba mo yin na o da gba eh o ni fun o fun ni fun ni account number a fun gbogbo e o ko ke awon san awon san won so o ko ti wa da lo mo wa pe ngba mi ko ni dan lo
1: wa
8: ni ke fi se lo
1: I'm already.
0: I have your heritage, every day. Oh, I think it's a ball of the moon coupon. I don't know if you go away. I don't see you become movie. Hello?
1: Hello?
8: Hey,
0: hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey,
1: hey,
9: hey, hey, hey, hey,
0: hey, hey,
9: hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey,
0: hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey,
1: hey, hey, hey, hey, hey, hey, hey, hey,
9: hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, oruko yo ni baje diamond
0: amen
9: o wa standard
0: amen o
9: e to wa lo su be to ba so pe o si jagujaku e mu dada
0: amun amun ati ni ko go document lo wa
9: mo je ri e e mu dada diamond o wa standard
0: adupe
1: to ba lu
9: jibiti o ye ko mo bi to ba lu jibiti si
1: be
9: o yan bale
0: amen
9: mo
0: bi
1: yes sir
9: ati fu bolu de ni award to koja.
1: Okay.
0: I'm going to say,
8: o ton ri mo re rakaji ni
1: oda
8: wa mo wa ba won eni ye ra ile club kan won sa ti ra le ile to wa wa leyin mo wa so fun lojo eni to wa leyin yi o o je mi lo ko da ko ni wi ile mo gba ti pe o lo ko de bi le se n pe be mo ni lo ko ifun mi di sin ojo to ba ti lo won o ten kankan fun yin e je ki n gbo awon e wa ri pe mo so be tan
4: ọjọ́ ni wọ́n ti wá padà ó ti sa ilé rẹ̀ ilé tó pọ̀ ẹ̀yà fún mi lówó mi tó jẹ mí ó ti wá tà fún wa àwọn wá rà àwọn ẹni yẹn náà tí wọ́n á pè mí pètò ẹni báyìí mà fẹ́ ṣe nǹkan báyìí ṣé mi ò fi lè rí wọn mi fi lè rówó mi gbà wọ́n kàn wá gbègbè yẹn ni wọ́n á ṣe múlà ẹnìkan wá ta mí lólo pé ẹni báyìí mà ti sa lẹ̀ oṣù tó jẹ́ lówó ti palẹ̀ fáwọn tí wọ́n gan tó bá ra ilẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀
0: Ada. Mo
4: jẹ pé mi ni ìfàsẹ̀ mi náà fi dé.
0: Ada, bọ́bá dijọ́ mẹ́jọ, ẹja retí.
1: Irú ìwọ
0: àná. Ẹja retí ìjọ mẹ́jọ. Èèyàn náà nù. Èèyàn náà nù. Ìyába nílé. Adúpẹ́ Adúpẹ́ pé òkan.
1: Adúpẹ́ o.
0: Kóòtù mẹ̀kúnnù ti tò ní àtúntì mú wa náà ní. Adúpẹ́ àwọ́ tẹ̀ fi ń gbà wá. Bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá pàápàá jùlọ àwọn ààrẹ sọ mílà.
1: Adúpẹ́ lọ́wọ́ yìí
0: o. Tí wọ́n wá lónìí, adúpẹ́ ojú ò ní tì í.
1: Àmì.
0: Ẹ máa máa ṣe lágbára ọlọ́run.
1: Àmì
0: o. Ní agbára ọlọ́run ẹ ní pàdé alágbèdá.
1: Àmì.
0: The law, thank you very much.
1: Thank you. Bàbá wa tó ń ṣe fún wa.
0: Adúpẹ́ ọmọ níkẹ́.
1: Àjọ mẹ́tò tò ní wá ní.
0: Àjọ gbé délé ológun ńjọ kan.
1: Àmì àmì.
0: Àwọn adúpẹ́ lẹ́yìn ètò ọ̀rọ̀ tó ní òun ṣe pẹ̀lú kóòtù mẹ̀kúnnù 08 1050 títí dọjọ mẹjọ tààtò pàdé túndé bólùdé lorúkọ tèmi o.
1: 07031518368 délé abamdélé kí n pé ó di gbà kan.
10: Ẹlẹ́sìn láwá bí lálẹ́ orúkọ tèmi o bye for now.

0: Diamond FM. Ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ọ̀rẹ́ wa, rí dájú pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn oògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Lè ti lè ṣe Green World International pèsè. Yí bàtì, àwọn ajẹ́bí ìdóògùn, bikini tonifying capsule, tọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀. Léyìí ti ṣàfọ̀mọ́ inú kíndìnrín tí kì í jẹ́ kí ìdọ̀tí sọ ní dọ́lọ́kùnrin fi bẹ̀ ṣe bùgbé. Kíndìnrín tí ò dá pé mọ́ ń mú kẹ́yìn ọba láì ti pè ọjọ́. Omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́ ọpọlọ wọ́n ṣe túbọ̀ wọn jí pépé tó ń ti akinlẹ́yìn fún ẹyin jú wa. Tá a fi ní mọ wùrà kọ̀rakọ̀. Ipsi fish oil capsule. Kò ṣe mọ̀ ní ògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru. Ìfúnpá gíga àpọ̀jù ọ̀rá nú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀. Kàsà deep fish oil capsule. Ló ń bẹ ní pèsè. O tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o. Big power capsule. Òun dá fún ọkùnrin. Egun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsọ sétọ̀ sétọ̀. Tọ́lọ́yìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate. Prostate cancer. Prostate care àti prostate sure capsule. Lo ògùn rẹ̀ pẹ̀lú ògùn tó jẹ́ ti iléeṣẹ́ Green World. Ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán ní iléeṣẹ́ wọn. Láti mọ gbogbo tó ń bẹ ní ẹ̀gọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé ti yẹ níwò látò kèdélẹ̀. Yóò sọ pàtó ohun tí ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
2: Ọ́fíìsì iléeṣẹ́ Green World wà ní nọmba 159 àdojúkọ Zenith Bank, Surulere, nílùú Ìlọrin 0902550014.
3: A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé ẹ tún ku àkókò yìí. Gbogbo dédé àkókò tẹ bá ń gbọ́ wa níbikíbi tẹ bá ń gbọ́ wa. Ẹ ti mọ̀ bó ṣe máa ń ṣe wá láǹfààní. Iléeṣẹ́ Green World International àwa náà ni àtúndé sórí ètò. Kí ni agbédání ẹ ti mọ̀ fún àǹfààní àwa tí a ṣẹ̀ ń gbọ́ wa bóyá fún ìgbà àkọ́kọ́. Ẹ bá ẹnìkan ẹ bá tẹ̀múlẹ̀ ẹ bá ẹyin sókè fún ẹnìkan ẹ jẹ́ kó náà já àǹfààní. Ìlera ni iléeṣẹ́ ìgbédání. Bí Ọlọ́run bá ṣe design wa pé ká wá gbé ayé gbádùn láìsí wàhálà ìdààmú fún gbogbo ọjọ́ tó kọ mọ́ wa. Iléeṣẹ́ yìí wá wò pé ọ̀nà wo la fi lè wá mú tí Ọlọ́run ti kọ mọ́ wa ṣe. Ọ̀nà yẹn náà ni pé ká ní ìlera tó péye number one nìyẹn ká ní sound health. Awolowo nígbà ayé wọn. Wọ́n ní if I lose everything and I don't lose health. Pípa àwọn ò lose nǹkan kan. Pé bọ̀ táwọn bá ní gbogbo nǹkan táwọn wá pàdánù ìlera tó péye pé àwọn ti pàdánù ohun gbogbo. Ẹdẹ̀ wo bí ayé ṣe ń lọ ń gbà yẹn. Mo fẹ́ sọ fún yín sí ẹ̀yìn ara alé. Kò ṣe dúró wò mọ́ sí o. Ẹ gbọ́dọ̀ jára mọ́ ìlera yín fúnrara yín. Ẹ wá tẹ́tí sí nǹkan tá à ń sọ yìí. Bá ṣe mọ́ ń ṣera wa níyè ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Lónìí màá tún ṣe wa níyè nípa ẹ̀yà ara wa kan tó ṣe kókó. Tẹ́ ẹ gbọ́dọ̀ fi gbogbo ọ̀nà dáàbò bò. Tẹ́ ẹ bá dáàbò bò ewu tó máa ń tibẹ̀ wúyàn ó máa ń pọ̀. Ẹ̀yà ara yẹn ó náà ni ẹ̀yà ara tí à ń pè ní ẹ̀dọ̀. Ẹyọ kan ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara wa ló pé méjì. Ọ̀pọ̀lọpọ̀ internal organs wa ló pé méjì. But liver ẹyọ kan ni. Nínú internal organs wa tó dẹ̀ ní wéètì jù liver wà ń bẹ̀. Mo fẹ́ wá sọ fún yín iṣẹ́ tí liver ń ṣe. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo oúnjẹ tẹ bá jẹ láti àárọ̀ tó fi di alẹ́ kẹ́yìn tó lọ sùn. Liver máa ṣiṣẹ́ lé lórí kílẹ̀ tó mọ́. Òun ló máa jẹ́ kó rọrùn láti pín gbogbo èròjà tó wà nínú oúnjẹ yẹn láti fọ sí wẹ́wẹ́ láti pín fún gbogbo àwọn ẹ̀yà ara tó nílò wọn. So tí liver yín ò bá ti wà ní ààyè tó dáa. Ẹ mọ ní ìyọnu nínú ikùn bí ikùn kíkan bí ikùn kíro bí ikùn dídàrú bí abala abdomen kan kíkan ọyàn. You having pain towards the left abdomen. Ẹ ti mọ̀ pé liver yín ti bóyá ní inflammation ni bóyá ó ti wà toxic ni bóyá ìdọ̀tí ti pọ̀ lára ẹ ni bóyá àwọn oúnjẹ létà wà tẹ́ ń jẹ. Lónìí ẹ ṣàgbọ́ àwọn kókó tí ó yẹ kẹ́ ẹ ṣe tí ò fi ní mọ kó bá ẹ̀dọ̀ yín. Ẹ jẹ́ mọ̀ pé ẹ̀dọ̀ ò fẹ́ nǹkan dídín púpọ̀. Ẹ máa gbọ́ ilé gbogbo ẹ̀yin tẹ́ like fried things. Ẹ̀dọ̀ ò like ẹ̀. Gbogbo nǹkan tó bá ti ní èròjà dúndùn ingredient ìgbàlódé tó ń kó bo oúnjẹ fún yín tẹ̀ ń jẹ́. Ẹ̀dọ̀ ò nífẹ̀ẹ́ sí torí pé ó jẹ́ àwọn nǹkan tó máa ń lẹ̀ mọ́ lára. Ká máa lo àwọn painkillers. Ara ń ru ẹ́ orí ń fọ́ ẹ́ o ti sáré lọ lo oògùn ẹ ṣàfúnmi ní painkillers. O fẹ́ kí pain ó dún ẹ lára wọ́n wá ń fún ẹ ní painkillers. Ẹ̀dọ̀ rẹ ló ń pa díẹ̀ díẹ̀ o. Especially gbogbo àwa tá a máa ń ṣe self-medication. You are killing your liver gradually. Ṣẹ̀dẹ̀rí ẹ̀dọ̀ ó ní àpẹẹrẹ tó pọ̀ tó máa ń fún yàn. Many bí over 50 symptoms ní ẹ̀dọ̀ lè fún yàn. Tó bá ń béèrè fún ìtọ́jú wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó máa fún yín ní symptoms. Don't wait until those symptoms become painful before you come for tests or before you come for treatment. Kó tó di pé ẹ wà fún ìtọ́jú àbí àyẹ̀wò ẹ mọ́ dúró dégbà tí àwọn àpẹẹrẹ amítẹ̀ ń rí yẹn to ba digba to ba nfun yin ni inira ke to wa nigba yen o ti le fe mo bo sori die die tin ba tin re yin were were comfort test nigba te tin ri e te ri lowo yi to ro le o ni orisirisi ami to le lo ki la won kan to tun pa mi edo wa yi na die die awon ti mumu ta anything alcoholic gbogbo alcohols won ni akoba ton se fun liver ogun te n lo lu gan ti dokita o so pe ke lo lu o n ko ab o n ti akoba fun liver opolopo ogun lo tan ti complication e sibe eyin le yi ka iwe to wa nbe e ma kale ko kan ke to daje so ti dokita o ba recommend opolopo ogun te n lo even the orthodox medicine you are misusing it you are abusing it nitori pe ni time ti nkan dun yin yen na ko fun yin ke lo lu e ti wa da mo e n lo ra yin lo lu e n pa edo ni o tori ko sogun ti o ni side effects e okan ni jura won lo ni eyin le gbudo mo di te fin lo ogun so lodo ile se greenwood e ni olohun ti ba wa se rorun we have chemical free product awon ogun ti o ni chemical combination to le ko ba liver o ni ogun todo ti wa o wa friendly pelu gbogbo internal organs wa idi ni ta fi ni ayo lati so fun yin pe a toju awon aisan kan conveniently lai se pe ton ko ba iyara mi opolopo ogun le lomi fi ntoju awon aisan to ye pe leyin to ba bo lowo aisan ti ntoju ton yo tun ni aisan mi reason ni pe nigba to ntoju yen o ti lagbara fun liver nigba to nlo o ti yin ara liver abi ko je ko ni inflammation abi ko je ko wa toxic opolopo ni nti o mo ba e je atugbo nkan mi to tun mo nko ba edo tori akoko gbogbo nkan din mo ti so yen bakan na eyin te mo jenje pe lale en ku ba liver yin die die gbogbo eyin te nlo ipara boya tin bora die die liver yin o lewu fun bakan na gbogbo ata n fa ifin simu boye fin generator ni boya carbon monoxide to n jare latara won ero alopopo abi ti moto oju popo ni liver wa na o n complain gbogbo eyin te mo je bugan somebody will say ah bugan gbogbo to ba ti ni preservatives te n je ju liver o fe opolopo elerin dodo to ti ni fructose to po gan ni liver wa o fe eje n tun wa so ile gbogbo yin to ye pe agbole mamu gbogbo ewe le mamu do you know you are combining wrong chemical combinations so e de mo yi osun akoba re ni pe bi agbo bi le wa ba se lagbara to ka ni won le se bi awon oke okun ba awon ebo yen se se todo ti won ni ba awon chinese se se ti won ni inti chinese ma se ni pe ki lo nwulo ninu dogoyaro to fi le mu iba kuro wa wa lo extract content yen gangan so extra ton ba gbe yen gbogbo yoku won adanu in ton nilo to le wa isan san be nikan na ma yo won a de package e si capsule and powder form in logun won fi sise bi alagbara se awon agbo ti le wa se won ti se be won se be sa de raye lati se be ati raye so no wa si jin si won na se lo nfo won lanla ku ele wa si bi tori pa nilo re e wo bo se mu aisan kuro were a tun gbo ti teni to mu aisan ti e ku le ni so mo ro wa e ma fi ara yin sere e ti e koko wa ma gbo bo se nlo pelu ilera yin na nipa ayewo wa e je kin rapport si bi na se ri nipa ayewo ti mo so yen mo se n pada bo lati wa pari idanleko lori edo wa ma so awon nkan te le se fun bi anfani mo ti so awon nkan to le mako baba te sa fun ma won so awon anfani te le se fun ninu anfani te le se fun ni ke gbera yin wa kiakia e wa sayewo ibi te ti wa le ri ayewo to kaju e emi ko mo so ile customer ti won wa lose yi ni won so agbo nti baba yen so won lawon ti sayewo ka kiri fun awon won analyze sibe e je wa gbo comment won nipa ayewo so leyin no fi mo boye le wa sayewo lodo wa boye le wa eyin te den wa do ba sayewo wa wo payewo wa lofe o sugbon owo Richard card lowo te en so fun teyin ni go confirm pe ah looto ayewo ijowo e lo e ni so nkan kan fun wa e je agbo lenu eni to wa se ayewo kẹyin náà lè mọ bóyá lóòótọ lẹwà ṣàyẹwò nílé iṣẹ greenwood.
4: Ìgbà tó ṣe tẹ́sí ìfúnni tán báyìí. Ó wá ní kí n pé wọ́n á ṣe bíbélì pé kí ní ṣe yí bóun ní ti ń ṣe yí. Ó yàn rírí sí mi pé ọ̀yàn ní wò dùn.
5: Àwọn náà fi yé pé bóun
4: ní sí. Ìwọ ló yẹ kó o máa sọ fún mi pé orí nǹkan báyìí lára. Àbí
5: sọ nígbà tẹ wá dọ́dọ̀ tí wa kí ni ìyàtọ̀ ètè rí.
4: Ìyàtọ̀ tí mo rí ni pé òun ṣàlàyé fún mi pé báyìí lẹ́nu mi rí báyìí
5: nìkan. Iye nìkan kan.
4: Àwọn òbéèrè kankan lọ.
5: Èmi mò ń ṣàlàyé ti ṣẹlẹ̀ lára yín fún
4: yìí.
5: Ẹ sì bá bẹ́ẹ̀.
4: Ẹ ti mo rí pé mo gbà pé òun ṣàyẹ̀wò nu. Ṣùgbọ́n pé mo ṣàyẹ̀wò fún mi táwọn ṣe máa ń béèrè lọ́mi pé bó ni ẹ ti ń ṣe níbi bó ni ọ ṣàyẹ̀wò fún mi. O rí kankan fún mi náà tó rí.
5: So n tí o jẹ lọbẹ nu.
4: Tó jẹ tó mi ò jẹ́ mi ò débẹ̀ lọ́gbọ̀ ní ọlọ́rọ̀ òkú yókù.
5: ti Greenwood yàtọ̀.
4: Na?
5: Mo ní ti Greenwood yàtọ̀ sẹ́. Inú àyẹ̀wò lọ́kàn yín ti kọ́kọ́ balẹ̀ pé ah.
4: Inú àyẹ̀wò lọ́kàn mi ti balẹ̀ ní ìsìn pé orí nǹkan kan sọ fún mi pé nǹkan
5: báyìí. Ti ń ṣẹlẹ̀ ní.
4: Ní báyìí nǹkan ṣe mo sùn mọ́ pé sọmọ pé ó sọ fún mi pé kẹ́ndẹ́ kan máa jẹ́ kí ẹsẹ̀ ó ṣe jẹ̀jẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
4: So tẹ́lẹ̀ láti bí délẹ̀ ó máa ṣe jẹ̀jẹ̀ yóò wo. Ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ láti lọ́dún méjì sẹ́yìn.
3: Ohun tí à ń sọ fún yín náà ni pé kẹ́yìn náà. Bira yin wa egbon ti baba yen so won confirm bi ton ti lo ton ti se yebu yebu ayewo fun yon won wa wa sodo wa won wa tun se mo se nso fun yen yin e ma fowo sofo odo wa le ti le ri confirm ayewo se a ni bere on ko lowo yin e joko won waju computer ni o ri di yin ni o de tu asere gbogbo tin se yin la wa o de so ona abayo si a kan ki yin ri tin se yin lasan lodo wa ta ba ti ri ton a so ona abayo fun yin ibo wa le nbo te ti wa sayewo te ti wa toju ara yin gbogbo aisan to wu ko je Greenwood náà ni ẹ máa bọ̀ ní sùúrù lérè ẹ má ya bò mí sùúrù lérè àdójúkọ Senate Bank ní sùúrù lérè lọ́nà ọjà tuntun ibẹ̀ ní iléeṣẹ́ wákalẹ̀ sí complex white tó dojúkọ Senate Bank gangan ní sùúrù lérè ìsàlẹ̀ ẹ ti rí àsìá Greenwood níbẹ̀ ẹ ti rí bánà wa náà ní ìta ẹ máa bọ̀ ńbẹ̀ ẹ̀yin náà gbéra yín wá láti aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni à ń ṣe àyẹ̀wò ṣùgbọ́n ẹ lè wá ra oògùn láti aago látàárọ̀ tó fi di aago mẹ́fà rọ̀lẹ́ lẹ́lẹ́ wá ṣàyẹ̀wò láti monday di ọjọ́ sátidé sunday nìkan la kì í sí ńbẹ̀ ẹ̀yin náà máa bọ̀ sí iléeṣẹ́ Greenwood ní sùúrù lérè ní àdójúkọ Senate Bank ní ìlú ìlọrin àwọn èèyàn wá láti outside mọ̀mọ́ tó tún wá láti òró mo kì í fún courage tẹ́ni láti gbéra láti wá sí ìlọrin in tán dẹ̀ wá ṣe ẹ̀wò bọ́lọ̀ ń ṣe sáàmì sí in tó ti ń dààmú sí lọ́wọ́ ẹrẹ́ mi ì bá àkókò ti lọ ní ẹ̀bá gbọ́ ẹ̀rí tiwọn náà bí ọlọ́run ṣe sáàmì sí láàrin ọ̀sẹ̀ kan tán bẹ̀rẹ̀ sí nílùú ogun wa bí ara ṣe tù wọ́n pẹ̀lú tó ti ń fòrò wọn tipẹ́tipẹ́ ìwọ náà gbéra ẹ máa bọ̀ má fira ìṣeré iléeṣẹ́.

ohun tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awokoko mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu òpómúléró òpómúléró ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ òpómúléró ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ òsì rẹ́ni bá rò rẹ́ ni bárẹ̀ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po òpómúléró èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka òpómúléró àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúléró ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọ.

0: sunle to ba tun wa se tan o
1: resting we re bensin
0: mo si na ta ba fa yo to pa ti lori dada olorun je o da fun
1: amen
0: ani balaye fowo ti
1: amen o
0: ani jo la sa won to ti goke o
1: amen o
0: si ni tori iyada wa si
1: amen
0: amen amen ka bo sori eto yin eto wa ni opo mu lero
1: do mi mi mi mi
0: lori kan ni Diamond FM kan tin tan yin ra wa san tin ba gba leru
1: the shine is supreme
0: atun ti balẹ bagẹ lasale ojo to ni ka tun mo mu wa fun eto kan eto kan to ju gbagba eto lo
1: Olorun lo ni oribe
0: to mo bi mama to so pe o ni to idile
1: Olorun lo ni oribe
0: to mo bi so pe to ba ti to idile yo to agbole
1: Olorun lo ni oribe Olorun
0: mo si to ilu yo to rile
1: yi adupe
0: Olorun ke se mi mo se ke so gbon ke isagbara
1: wallahi
0: ise ta Olorun gberan wa yi o ju awa gan lo awa
1: gan
0: mo ko ju wa lo
1: mo
0: pelu anu ase ego lodo Olorun ba la fi dabi en to mo se
1: o
0: wa le yin woli mi eyin afa a woli re and a woli and woli re
1: woli woli re
0: alaja ati alaja
1: olu olu re gbogbo ere sri Olorun lo ni oribe
0: only come on take charge. I want take charge. Olorun o je ohun Olorun o je ko ko ko di ai mo se si wa
1: ti
0: la wa ni dupe si eyin te gbo wa no si si wa go ba ti ni e mo se le nse bi tin doju be ni ndo mo ki la wa ni dupe fun
1: adupe mi la o ni yo si ba se fe ori be na lori emi la o ni yo si alabia
0: oh go awon le ti wo foyo ti won fomo bara won tin tebe lara won jolo
1: o jolo
0: se ta ni won o si
1: gbo en se ru muru muru
0: adupe
1: ori nkan ko
0: aje
1: mo se nko lara baba na nko lara ke wa se kokuko to le lomi o ti mo ni kina tun ko ba yo mo bi mo tun ko ba wa la ya
0: won ri nkan gbe enu won ri nkan di mo
1: won ri nkan gbe
0: won ri nkan gbori
1: won ri nkan bu
0: aye ko ni ba je
1: awon bukun mi
0: olorun be apostle aziz olorun wa loruko ti won mo bi ni eto ti omo nan be loko kan be to ni o ti ri balabala labala la mo mu ko ni ba je la se olorun ba
1: ekule la karale re wa la keru ona kiyin ni gbogbo ibi te sun gbo wa la sale so ni ode odun bi o atabi tete ni lo se to lo pe bolon ba fa bi boy seyin o tun jo seto olon lo wa ni ki tete wa o je la sale to ni te tu fi lanfani lati ma gbo wa kete kete ope ni fele to ma re oba koda yi oba sheda orun oba to mo wa to mo wa gege bi mo se so wi pe ke se mimo se wa oloye na so ki se agbara wa ori ofi olohun na la ma ri gba melo lara wa awon ta ti eda bi akise legbe wa jo olohun ko wa wo te se wa ko wo ta imo wa wu wa to tu fi da wa sisi di asiko yi
0: te
1: tu fi n gba wa pe omo bi n bo oloye n bo olohun wa ni ko ri be e o wa soro se bi olohun lowo si adun se
0: bi tolohun fẹ gẹgẹ
1: bọ lọn se fẹ eto igan to ro lọn gangan fun ara re o lo pe kale
0: o lo sagbe kale
1: o wa ni eyi ni awon ayan fẹ
0: e ba
1: eni si inu mi dun si
0: gidi gan
1: e mo gbo ti wa eyin na wa n gbo ti wa ba se nambe e ba wa gba adupe lowo yi e seun seun o eyin eyan wa eyin ololufe wa tori bi o ba si ti eti ni ni se lori o dabi apo la
0: yi
1: eyin gaga le jika ti o je ka se oye lorun wa e o ba ba gbe to wa be baba wa gba abi be ba sori eto poju te fi wo re
0: olorun
1: ko wa ni si wuri kankan fu amo wo pe ki gan la n ba ka olorun boya ki ra sunu le boya ki ra sunu le sugbe yi gan le se kori ya fun wa e se gan ni amo riri yin eyin se wa n dara po mo wa lori eto yi fun igba koko opo mu lero leto
0: eto opo mu lero
1: eyo ki la ma se lori eto yi abala meji o na ni eto opo mu lero pin si abala koko lati ma se agbeye won tun lo ninu idile boya laarin loko laya boya laarin baba si iya ni boya laarin awon omo sawon obi ni boya laarin awon omo sira won ni abi ojulumo gan o to ba sasi ni se pelu idile
0: oun
1: la ma n gbo wa sori eto
0: lero
1: e obi letter ni a wa ka jade fun yin pe ojuwo gan le yi fi wo ele o e si ma n gbe to ba fi letter yi na sowo ni moran awon na si ma n jeri sagbara olohun won ma n dupe tori won ni eni o dupe ori egbefa o be gidi na egbeje won si ni yin ni yin ni
0: kẹni
1: o le ṣe mi baba ti wa sọ tán gbọ nkan táwọn ara le sọ wọn wàá pè pé àyẹ ṣe o àmọ rírì yín o ẹ ohun tán ni ká ṣe àwa náà ṣe o àgbàlọgbàbọ rẹ rèé o wọn máa ń wá fàbọ jẹ wa a sì dúpẹ lọwọ ẹyìn ara lé
0: ẹ ò
1: àwọn yìí gangan ní ọlọgbọn dorí ẹ jamú abala kejì láti má ní kí àwọn ọmọ kékèké kí wọn ó lọ sùn mo ti fẹ́ má rí òsì ńbẹ mo sì ní boyfriend ò sí mbẹ mo sì ní girlfriend ò sí mbẹ àmọ ìwọ tó mọ pé o ti sanwó orí ìyàwó ẹ o ti kó ṣi lọ o ti kó ráìsì o kó gbogbo ẹ gbogbo tán ní oko o ti kó roro oko epo
0: o gbẹlẹdẹ
1: o gbẹlẹdẹ o gbẹ màlúù o gbọ òròmọdìẹ àti gbogbo
0: wọn a máa gbẹlẹdẹ lọ bí ìyàwó
1: wọn náà ń gbé bẹẹ ni àwọn kan mọ kúndùn ẹlẹdẹ bó bá fún wọn lẹran bí yóò bá ti sẹlẹdẹ nbẹ
0: wọn ò tí gbẹran
1: ìyàwó wọn ò tí gbẹran ìyàwó
0: kàbíyèsí ọlọrun
1: wọn níbẹ̀ bá ti gbẹlẹdẹ ọlọyẹ níbẹ̀ bá gbẹlẹdẹ lọ tẹ gbé gbogbo ẹ lọ ẹyin yóò tẹ ẹ mọ pé ẹ ti ṣe nǹkan orí
0: ìyàwó
1: ẹyin gangan labala kejì yẹn wà fún ìwọ náà tó mọ pé ọkọ ẹ ti sanwó orí ẹ o sì lè sọ pé èmi náà ni ìyàwó lọọdẹ ọkọ kì í ṣe àwọn ìyàwó oníláìlọn báàgì tó jẹ pé ẹ sanlé ni ẹ wá lọ padà di ìyàwó ẹ nìkan kì í ṣe irú
0: yín o
1: àwọn ìyàwó lójijì mo rò pé ó ní ọlọ́run òjijì
0: ara àwọn ìyàwó
1: lójijì ó ti yẹ mi ìyàwó ẹ má jẹ́nsì ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹyọ èmi tí yín tòótọ́ olúbùkọ́lá ọmọ borí owó ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ mo kí yẹn kú àṣálẹ́ ní gbogbo ibi tẹ́ sí ń gbọ́ wa lálẹ́ tòní.
0: tó o bó ti rínà lọmọ bíi tiwí tó ti nà án lábala lábala yìí tó sì ti ṣètò ẹ̀ kalẹ̀ yìí bẹ́ẹ̀ náà láti ti máa mú láì fi dúdú pé funfun láì fòlòlò fọ̀hún láì fi funfun pé dúdú láṣẹ ọlọ́run ọba. tó ọmọ bíi lẹ́tà wo ló lékè lálẹ́ ọjọ́ tòní tá a ṣe àgbéyẹ̀wò rẹ̀ àwọn èèyàn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lóṣù tó lọ lọ́hún àti gbéyẹ̀wò lọ́sẹ̀ tó lọ eléyìí tó ṣẹ́kù á mú wa lọ́sẹ̀ yìí lábalẹ̀ lẹ́ẹ̀kejì á sì fi jára díẹ̀ on top á fi kun torí pé ìlera wa ó ṣe pàtàkì
1: ó ṣe pàtàkì ó ṣe kókó
0: ọmọ bíi lẹ́tà wo gan
1: tọ́jú ẹ̀mí ẹ wàhálà ń pa èèyàn ejú bẹ́ẹ̀ lẹ́tà sọ wọn wájú wa láṣálẹ̀ tò ní ọlọ́yẹ arábìnrin yẹn nítorí ká mọ́ bá jìyà láṣíyá má jìyà lọ́fà ọmọ nítorí pé káwọn ọmọ bá ṣe ẹsẹ̀ gbé làwọn ṣe fẹ́ ká báwọn gbé kínní ìyẹ̀wò lórí ètò wọn náà wọn máa ń gbé ètò yìí dáadáa àwọn sẹ̀rí pé ètò yìí ń tolé lóòótọ́ àwọn àmọ̀ràn táwọn bá ti gbọ́ lórí ètò àwọn gan máa ń múlò láàyè ara wọn tó sì máa ń ṣe àǹfààní aláìlẹ́gbẹ́ fáwọn àwọn ní ohun tó wá tún kan àwọn gangan gbọ̀ngbọ̀n yìí àwọn ò fẹ́ fi sára o àwọn ò sì fẹ́ dágbé ìgbésẹ̀ làwọn ṣe gbé wá sí orí ètò wọn ní ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ti bímọ mẹ́ta ọkùnrin kan tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àti bàbá àwọn ọmọ àwọn táwọn bímọ mẹ́ta fún yìí àwọn ò jọ sí papọ̀ mọ́ wọn ní wọ́n tú àwọn ká bí wọ́n ṣe ń tú lọ́kọ láyàká ní kóòtù níbi tán ti sún àwọn pọ̀ ibẹ̀ náà ti tú àwọn ká wọ́n ní ṣùgbọ́n látìgbà tí wọ́n ti tú àwọn ká wọ́n ní bàbá àwọn ọmọ yìí wọ́n ló ń ṣe ojúṣe
0: gẹ́gẹ́ bí bàbá àwọn
1: a sanwó skul a sẹ́ndò oúnjẹ tó yẹ kí àwọn ọmọ yìí jẹ àtàwọn keep me wọ́n ní bàbá àwọn ọmọ yìí wọ́n ló ń ṣe dáadáa wọ́n ní ṣàdédé ni bàbá àwọn ọmọ yìí wà pé àwọn wọ́n ní eléyìí tó jẹ́ àkọ́bí wọ́n ní 13 eléyìí tó jẹ́ ìkejì wọ́n ló pé 7 wọ́n ní eléyìí tó wá jẹ́ ìkẹta wọ́n ní 5 years old wọ́n ní ṣùgbọ́n àwọn ti wá rí ọkùnrin míì
0: tóun fẹ́ fẹ́
1: tó jẹ ọkọ tàwọn táwọn ti fẹ́ra gan tó tẹ yo wọn lẹni yẹn náà ti bí àwọn ọmọ tiẹ
0: síbi kan
1: wọn ní ṣùgbọn ìyàwó ẹ ti ṣe aláìsí àwọn ọmọ náà ọdọ wọn ló wà àwọn wa lọ kó tì wọn pẹlú àwọn ọmọ ti ẹyọ wọn ní gbogbo àwọn àjọ
0: síbo
1: àwọn ọmọkùnrin náà wà nbẹ àwọn ọmọ tàwọn náà àwọn náà wà nbẹ kọmọ lùbọ ejù bẹẹ wọn ní bàbá táwọn dẹ wà ní ọdọ ẹ yìí tó jẹ ọkọ àwọn wọn ló ń tọjú àwọn ọmọ àwọn náà wọn ò sọ pé torí pé wọn kì í ṣe ọmọ
0: àwọn
1: wọn ní bó ṣe ń tọjú àwọn ọmọ táwọn ń fojú rí àwọn nǹkan tó bá ti rà fáwọn ọmọ tí wọn náà rà fáwọn ọmọ eléyìí náà wọn ní bó ṣe jẹ pé àwọn ọmọ tí wọn ti dàgbà ju
0: tàwọn
1: lọ wọn ní ṣùgbọn wọn ò kọ iyán àwọn ọmọ àwọn náà kéré àwọn níṣe ni bàbá àwọn ọmọ ìdédé wá pe àwọn lẹnu jọ mẹta yìí pé àwọn máa ń rí àwọn báwọn ṣe máa ń kó àwọn ọmọ yìí lọ sí skul tó jẹ pé rí ọ̀kadà ọ̀kadà làwọn máa fi ń kó wọn lọ pé kò dẹ̀ dùn wọ́n àwọn nínú kó dẹ̀ wà rísíkì pé báwọn náà ṣe máa fi ọ̀kadà kó àwọn ọmọ àwọn lọ sí skul
0: èmi odidi ọ̀nàrẹ́bù
1: bóyá ọ̀nàrẹ́bù náà so many oní
0: òun náà mò ń já ọ
1: àwọn ni àwọn sọ fáwọn pé àwọn fẹ́ ra mọ́tò fún àwọn láti máa fi kó àwọn ọmọ àwọn máa fi gbé wọn àwọn ni ọkọ táwọn dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ọkọ àwọn ò ní mọ́tò iyan ko to fe awon gangan eyo won eni o ni moto won gba ti baba awon mo wa pe awon pe awon fe gbe moto fa awon lati ma fi toju awon mo kan ma fi gbe won lo gbe won bo won ni awon wo pe ah se kan won gba moto yi
0: akula killer
1: you could have killed
0: a lot
1: ah o lo ye kid
0: akula killer a lot
1: ah,
0: we tell you, we got the magic kids, you know.
1: Ah,
0: so let me go to it.
1: Hey, one year, one will pay. She can walk by moto ye. As a put on back by moto ye, Bowla, she might be your calefun, or qua, or shall my sopa,
0: or your call, you join on me.
1: I would that why, yo,
0: I be sitting low.
1: Or a coy, and be down half a key, Nancy, or also one who sing the one lady,
0: but
1: you put up any time you come on moto gun. Oh, I bawola won se fe gba moto yi tawon awon agbe wa sile pe baba awon omo lo gbe moto fun awon asipe bawola won se ma gbe oro kale fun oko awon iyen boko tawon wa lodo won se pe baba awon omo gbe moto fun awon pe saye nse ru e se ko si nkan to pe se bawon omo won looto
0: se baba yi na o si gba ara bere to je ki aye o bere nu o se oko won yi o gba kawon o gbe oko mi wa oko wa latodo oko ti won ti fe ra won ri soko tutun ogba ara beere to ye ki aye obeere ni
1: eh eh pe bawo la won se fe so fun
0: won won si so fun won
1: stand
0: ba ti ba won so se won gba
1: o se se kan gba
0: se ka kokko fuju ko se won gba wanu bawo la se fe sagbe kale re o mo ko yo ba si ni pele la ko la
1: bo
0: won ni oro gidi ni yo bilapo oyo buruku ni yo fa ni apo won wa ni pe be agbe ba si sagbe kale oro ni o si gba isire isoro ni ngbe si
1: ni
0: gbe si ni haklebe
1: ni gbe te gangan
0: gangan
1: vi eji be
0: o mi da ro ide duro ni isin emi gege bi okun
1: okay
0: kolo won mo mu wa okun ni mi o mo eso bi nu le wa gan won mo wa la ni family wa gan won mo pokun ni mi aje mo e fi lo mi ah o ma pele ni won bi
1: won de be won de be won ma pele
0: aje won aje
1: okay
0: aje won wa pele ni
1: okay
0: mo ti e ri de be rara rara
1: okay olohun mo mo te pi mo
0: won do olohun ateyan ko si n to buruko mo fo bo loyan o fe fo bo lo ko re tin ben le ni
1: iwo lo ni je fo bo lo
0: ah iwo lo po oro bo iyan le mo lo le awusa o wa bi o pe so robo
1: won
0: lo wa pe
1: o robo o o to ni won le fo bo lo yan pe so robo
0: iwo lo pe won robo
1: so ti arabirin fe se so fe fi obo lo oko re ni
0: gan obo to ti ma sure ni o obo to ti ma sure ti ni
1: o obo to ti nbi mo
0: obo to ti bi won lo awon to ti dagba
1: ah
0: awon to ti ni dagba to ti ni run to ti ni run no fe fi lo ko re yi takun tori olohun kilo fe kilo kilo kilo ro de be kilo ro de be arara bo ba ti ke be lo se dun lo se rorun fohun to so to fi yawo re le temi ati pada wa fi fera wa ko ye ko fa awon omo re le lo to le mo soju se lo awon ko mo fo ranse ko mo gbo ranse ko gboro da baba de bi oko o ba fe gbade ko ba fe roko ba fe roko ta won ba pari ile iwe koroko fun won
1: ta won mo si mo ko wa
0: eyin o ko wa lo roko fun won lohun ngba yin sugbon to ba si wa labe territory odo mi ile mi ni won sun emi ni mo san wo ile bi ta ngbe emi ni mo ngbe jije mi mu won laaro osan atale o le ma fun ba ya won lowo powo upkeep won re o owo nje won re o owo ile iwe won re o owo aso won re o ti nkan ba se won loru o nko ni won pe mi ni won kokko pe aso to ba kan gusegun ni won pe nje pe
1: pe
0: emi ni won kokko pe tin kankan ba se won loru giri emi ni won ko ni won kokko ni balabala kokko bana ko to baba won so emi ni on custody mi ni won si wa eni kan gboro firu e wa ko wa pe oko ohun jo ni lohun fe gboko wa tin kin ko mo se yin tan lo ko fo tan lo ko wi tan lo ko bu oko kokko wo mo mo ko ju to fi wo yato tori mo ri to tin gbe hun okay mo mo ko ju to fi wo yato mo ko je eyan bi o foju wa oko oko la mo pe inu no ike te pe kini pe bi ti mo fa pe ko understand ni ara mo mo pe eyan bi o pe ah oko ori di oko ah won lo je si yan na ba won to se dada to tu to mo ku
1: si yan na oko family okunrin to ba si wa si yan na ko mo ko ti ni yawo lo lawon omo omo
0: o lawon omo
1: mo je o paro fun o
0: mo paro fun o
1: yo kan tatata e lasan yo to to melo to re o kale
0: wa si yan na mo je won
1: to ba ti rokunrin to wa si yan na ti e bo re ni
0: won to je won to ni o
1: won to
0: o si je ko to e pa
1: awon gan pe ni won de be
0: o je ri o wa pele fi
1: o o tu ti ba se won je lori
0: o o se ri bi kan du o fe ma tan mi o tan ni e o se ri bi banga o fe ma yin mi o yin e ni o o ma lo gora e
1: young
0: man to bi gusi e na ma lo gora e o ti wa le o ti kun le o ti kun ta ti pe alaye wa gora e o ni o ba kan gbe si e na bo tori pa awon mo e wa lodo wa o kan re ni o aje
1: olohun
0: yawo yen o le freak yawo yen ma bi inu emi atoko mu kan
1: ani
0: ah ibi ta se le na o ti jina ah kirede ibi ta se le yo ti jina inu emi atoko mu kan o
1: ati o wa tun atoko ina won jo mo wa ni
0: wa kini ki wa ke mi ti mo je oko tuntun ki wa wo ko jade lojo kokoko ati jo wa pade mi koni young man who are you koni ki ba n gbe wi oko
1: awi oko bo
0: akini mo fe ma awi o
1: eh se be inu le mi loko wa na
0: inu le re loko wa
1: yes inu shoko ti e ma ni shoko e sonu ni
0: omo bi kini yato laarin en to gba ko oko oko yawo re ana aten to sun sile oko ile ti oko yawo re ana to ko yato oluwa na awon mejeji ko si yato
1: iru oko ile awon omo na mo fi
0: awon omo won mo fi gbe ta ni omo wa ba ebi baba ni omo wa ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́run
1: ẹgbẹ́ ọlọ́run ó lè mọ bá wọn wà táwọn ọmọ yóò fi kọ́
0: tí wọ́n fi kọ́ ọkọ́ nígbàdé fi ọ̀pọ̀ onírùngbọ̀n lọ yẹn
1: ọ̀pọ̀
0: onírùngbọ̀n lẹ́
1: fi lọ ọ̀pọ̀
0: onírùngbọ̀n yẹn ókẹ́ òun lẹ́ fi lọ yẹn yìí èmi ni wọ́n wà bọ́nu ọkọ̀ tí ọkọ̀ ìyàwó mi ọkọ̀ rẹ̀ àná tọ́ra wọ́n mọ̀ wá wà ọkọ ìyàwó mi àná wà pàdé mi lójú ọ̀nà yóò wá blọọkì mi yóò di òun fẹ́ wo speedometer ọkọ yẹn bí àwọn ọmọ ti fi sáré àbí kò wò fún jíjìn lè pọ̀dé.
1: kò kàn mọ irọ́ bẹ́yàn bá ti fún yàn ní nǹkan bẹ́yàn bá jọ̀wọ́ kinní kan máa ń jà wọ ètò
0: kúkú. ní kinní ṣe é lọ́kàn títí ẹ ẹni tó ṣerú yẹn ṣé kò mọ̀ pé òun fẹ́ dàbí lì lẹ́nu.
1: irú ọkọ yẹn kan tẹ́mi kàn fẹ́ sọ fún wúmánì yẹn ni pé ṣorúkọ wúmánì yẹn náà máa fi ra ọkọ yẹn.
0: ọmọ bíi ó kọ yòówù tí wọ́n bá rí kí wọ́n fi rà ó kọ yòówù tí wọ́n bá ti rí kí wọ́n fi
1: rà. a dẹ̀ sún lè ṣe báwọn lọ yẹ
0: bó ni ẹ ti fẹ́ ṣe.
1: ó lè gbé ọkọ yẹn wá
0: kó gbé wá
1: kóbìnrin yẹn wá lọ tà.
0: ok tó bá fọ ta kínní fẹ́ fowó ẹ̀ ṣe.
1: a fi rọkọ mi.
0: kó a fi rọkọ mi.
1: àdàdà kọlọ.
0: kí ló ṣe fẹ́ mi tó mi rí. kí ló ṣe tó bá wà ta ọkọ yìí tó fi rọkọ mi tó jẹ́ ànádà kọlọ. ṣé ọkọ yóò ní mọ̀ pé nígbà tóun tó establish ọkọ nínú life wọn ni wọ́n tó kọ́ mọ̀ pẹ̀lú ọkọ. ọ̀rọ̀ máa ń tàn jáde nínú ara wọn ni.
1: irọ́ iyín ò kan mí.
0: ó kàn án.
1: owó àjọ ni.
0: owó àjọ. owó àjọ. dákun bí òní bóun ní ti kọ́kọ́ ní god láti wá bá mi ná pé ọkọ mi o ọkọ mi àná. ó pò wọn ọgbọ ọkọ fáwọn
1: ọmọ mi. àní mo tún ṣe èmi ti fún wọn láì dé ẹ̀ǹtẹ̀
0: mi. ẹ jẹ́ àwọn àdíyà rẹ.
1: pé irú ọkọ yìí àwọn àgbà ṣùgbọ́n kán tó gbà wọ́n lè sọ fún ọkọ wọn pé bàbá alágbájá torí òun náà mọ̀ pa àwọn ọmọ torí náà wọn máa ń sanwó sukú àwọn ọmọ so wọn mọ̀ pé wọ́n jọ máa ń sọ̀rọ̀
0: tọ́jú àwọn ọmọ yẹn kò sí bínú sí kò sí ọmọlúàbí
1: èèyàn tó bá yẹ pé bínú sí wọn á ti sọ pé
0: o ti ń pọ̀ tẹ́lẹ̀
1: lọkùnrin yẹn so tó bá ti wá pé ìyàwó wọn àbí tí ìyàwó bá ti pé ọkọ bàbá àwọn ọmọ yìí wọ́n mọ̀ ní báwọn ṣe ń kó àwọn ọmọ igun ọ̀kadà káàkiri pé kò dùn mọ́ àwọn nínú pé ayé ti gbẹgẹ́ gan wọ́n ń kó àwọn ọmọ jí wọ́n ń gbé lọ lórí ọ̀kadà
0: báyìí
1: so wọ́n dẹ̀ wá wọ̀ pé bóyá kan wọn ra
0: ọkọ̀ kékeré kan
1: ọkọ̀ kékeré kan
0: tí ó tóbi ju sienna lọ tó lè gbé èèyàn mẹ́jọ
1: ewo logun sienna tó lè
0: gbé wọ́n gbọ́ wọ́n gbọ́
1: tó lè máa kó àwọn ọmọ yìí kó máa bá wọn gbé wọn bọ̀ èmi tẹ̀ wá wọ̀ pé irú ọkọ̀ yìí orí bákan tẹ́yìn náà bá tún wá ń wọ̀ àrífín ni ó bílì tí wà bóyá ká kí n gba mọ́tò yìí bóyá ká wá lọ ta owó ẹ̀ ká wá fi ra ọkọ̀ mi ká máa jókòó ká máa ká ra ilé tó ní èsì.
0: ẹ̀yin ọkùnrin ṣé ẹ bá ọmọ bí ìṣe wí ọ̀yàn sí ẹ̀ náà ní èsì ọmọ ṣé ẹ bá ọmọ bí ìṣe wí yìí láàrin èmi àti káwọn pàlọ́ káwọn jalè ẹ kàn jókòó ẹ fi rọra yín wọ ẹ díjú ẹ wà láà kẹ ìfira yín wò pé.
1: wọ́n mọ̀ lẹ́yìn ní mọ́tò.
0: obìnrin kan bá múrú ẹ̀.
1: ọlọ́yẹta ni mọ́tò òwú.
0: dúró bíi ṣé tó bá ní pé mọ́tò ẹ̀ta ni mọ́tò òwú bí kolu ẹ̀ máa jẹ̀gbin ni.
1: ẹ̀gbọ́n
0: ṣé kolu ẹ̀ máa jẹ̀gbin ni.
1: ṣẹ́gbin nìyẹn.
0: bí wàá fẹ́ ẹ̀gbin ni wàhálà wàhálà.
1: ṣé mọ́tò òwú yín dádì.
0: ta ni mọ́tò òwú ó dà kò sẹ́ni tí mọ́tò òwú lóòótọ́ ṣé àgọ́.
1: mọ́tò mọ́tò wọn lọ́yẹ nínú àsìkò yìí.
0: nínú àsìkò
1: yìí. kí wọ́n fún mọ́tò bẹ́ẹ̀ àbí 10 million àbí 12 million.
0: ọ̀tá ni sọ́ọ̀sì ẹ̀ yóò wà lóhun ọkọ ìyàwó mi àná.
1: ẹ torí àwọn ọmọ náà ni wọ́n ní ọjà tó ọmọ bá ti wọ̀.
0: ń bọ̀ náà nù ọjà tó ọmọ bá ti wọ̀ kíni ó padà wọ̀ mẹ́jẹ̀ lọ bẹ̀.
1: ẹ òkúta ti wọ̀ láàrin wọn náà náà ṣe.
0: kíni ó padà wọ̀
1: kíni
0: pápíyàn ó padà wọ̀.
1: ọlọ́yẹsùn sí lọ fà.
0: mi
1: ò láìkí ibi tọ́ ọlọ́yẹsùn lọ ẹ báyìí
0: sí. ó padà wọ̀ ọmọ mi ẹnìkan sọ kíni kẹjá ìlú láwọlé sí tàṣíkọ àwọn ọ̀sẹ̀ àwọn ọmọ ti jà fọdún mẹ́ta wọn ń gbé separate the ọ̀tọ̀ọ̀tọ̀ oníkàlùkù gbé family wa pé wọn jọ pé ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí wọn wá bá wọn yanjú ẹ̀ tán àwọn àlekàn jọba àgbẹ̀ kò tí ì joṣù kejì lọ tí wọn bẹ̀rẹ̀ sí jọ gbé papọ̀ padà
1: lẹ́yìn ọdún kẹta ìyàwó bá ti lóyún
0: kò lóyún o ìyàwó wa ní pẹ̀tọ̀ káwọn lọ sí ibìkan ìyàwó lónìí òde tán fẹ́ lọ kawon jo lo otoko ati yawo oko wa lohun ogboko ton pe kawon wo oko lo to ri pe bo ti se won e kawon ara mo manager ara won kawon wo oko lo o lawon de junction oni bo se ri jeep kan niyan ti jeep ta won yi to de to parking ah daddy lagbaja no ba sare tele won lo girigirigiri e ko jo meta won si duro hun ko ki daddy lagbaja tan n bo si ki daddy lagbaja tan lo ba para ba won daddy kini e ma binu ani le jo lo bi ta n lo yen mo pa ke ma lo le ma para wa ba mo fe sare mu won debi kan
1: okay
0: what else okay
1: ayi
0: oju
1: oroju sanu won si na
0: oju oroju sanu
1: o wa fe mu won debi
0: bi kan ori ohun wa du soju kan be oni yawo si konu jeep yi oru si fohun le wa to ori boy soro yo lenu ohun kokko ga won mo to nle so pe ah ta ti jo ku onle
1: yawo won awon na le so so yawo 2 months pada ni o
0: yawo 2 months pada le yoru meta
1: e ko surprise won now
0: mo meni fun ra won
1: ni before
0: ko to gbon lo won ti mo meni fun ra won o wa ni pe yawo yi wa jump sinu jeep yi yawo o si ba jeep yi lo
1: okay
0: ngba ti o si pada de ta won pe iwo na la pa won kokko da kengbo to wa de le pa kokko la won pe n to se yen ti o kokko doko fun
1: okay won kokko da kan ko jo n wa nu le
0: mo ngba to de lati ode yi
1: eh awon kokko da ka won wa woran
0: la le abi golo to de bi 7:30 awon abi ko n to se yi firora are wo won ni bo se so jale ni to take care personal
1: iya
0: o ko change eni
1: iya
0: doctor olon kilo fi yato sire tan wi
1: iro ose ri o ma so nkan kan fun eyin okunrin ato obirin gan obirin to si kuro lodo okunrin e si jo fira yin sile oni kaluku si wonu aye lo e si wa tun jo pada pe e tun fe ma fe o ma run leti temi ni
0: omo bi yin tin pada bo nu gba ti won ba tin gboko si ena fun won tin pada bo nu
1: o tun ni
0: oni
1: pada bo abija
0: o fira ni won bi mo ori ti mo lo mu wahun mo fe je ko connect inu mi nu ko wona lo connect e ori bo se connect e ni as electrician
1: connectivity
0: won pada bonu kilo tun le fun eyan to le joko lo o fun lori di oko pe leyan oko yi asewo
1: omo meta mo ni
0: okay for omo meta le won bi oju to ti mo ni ro pe won mo ni mo yo tu sewo si obirin yo wa fi style mo loko meji ko hun
1: iya iya double decker
0: ninu aye kan so da wa yi loju aye mi lati iku
1: sugba ni woye temi emi fi pe ko bad
0: ko bad ko bad omo bi yo lawon customer ti emi no lawon customer ti
1: pa ko ni ka ku di ro mo
0: lale yi o
1: customer re
0: ko customer re e ke mo na ti ma wi gbogbo gba pe nine la vitale iko ti oko sisi lodo mi nu oko nine lodo re nu
1: e
0: ti oko sisi lodo ti yin na eyin na ewi
1: e ti be
0: lodo ti yin na eyin na ewi 0916 159 1011 alo poluwo ja pata ba lo ta ba de a ma gbe eto yo ma te waju 0916
1: 159 1011
0: to se kini bone ya ise be sagbe kale oro yi foko re akoko re eleyin keji to ba sagbe kale oro yi foko re tan se to ba je pe yin loko ton gberu agbe kale yi fun se le gba to ba je pe yin ni egbon yin kan yawo re gberu agbe kale yi fun se je o gba to ba gberu agbe kale fa buro yin kan se je o gba eyin gege bi obirin ayin gbe bi okunrin e ba nko ya yi di o ti sagbekale kini foko re ti o si wo lowo wo lese remu remu ti o si gboko si ena oloye tutun agan sha sha sha ti a roba no touch ti le fu
1: yo on touch won te be o ma npe ni
0: ah ya lo ala e
1: oloye adura bi e ma ngbadura na ibi kan na ni o ti gba
0: adura ti wa gba nu
1: o ti gba ni
0: ya buku
1: ai o tun ni
0: bi a joko are je ka ku ja lo je
2: o ni temi ye lo mo kon bale
3: Omulero on to shakala mabo to fi dekun erin ririn to ba se gunugun ni awo koko mori eyin igbe aye loko laya le yan ko gba sati eko to bere keko ni perewu omulero omulero ile eko yi feju keke debi pe opo lo ti rula opo lo si ti ba lo omulero on ti kaluku nba fira lape odede sototo ose ati palara re lo gbogbo lawujo yi topo osi re ni baro re ni bare won de mora labere lo ba diran to mo wo lowo po omulero eyi lo je ki diamond fm o seyo lale aye ja gamboro fun gbogbo eni ti kankan kan mo lori ninu igbeyawo labe nipasẹ eto kankanka omulero asoro lọrọ da fi kọgbọn laago mẹsan gbogbo alẹ ọjọru wednesday lẹhun ma pade awọn onimọ nipa ọrọ gbeyawo ati ilera omulero efa yi le fawọn atọkun apede bayi ti wọn pe lori danto saka ti kii pede ikoko lẹnu bukola ọmọ bori owo ọmọ bi ati babatunde aziz ọlọyẹ wa omulero aago mẹsan alẹ ọjọru wednesday lọsọọsẹ nito yọọ ma gori afẹfẹ fun gbogbo awọn ila kọja ailera tabi awọn ọrọ to ruju lori ọrọ idile ẹ maa fi atẹjiṣẹ sms whatsapp message whatsapp voice note ranṣẹ sori nọmba yi 0810-674-7573 0810-674-7573 Kito kota ya takpanto midan ta fesono bubo jeka jokpade lori eto Opo mulero

0: labia e mo ku le atudire pada oda oro wa dele o ba koju se nikan yo koyin se lomi ibo lo ko seyin ninu gugu ba ti nwi ibo gan lo ko siyan ilu ekale
1: ekale o
0: e ba ngun o ki ekale lero o
1: ekale o
0: e se won ekale
1: e mo ku eto
0: adupe
2: eto ni e o nto
0: e nbe la lafi ajo wa lori eto na ni adupe
1: o fe de ni kankan
0: to
1: omo birin ye
0: be ni
1: te so ti bi mo fun na
0: eni pe kini
1: o ti bimo fun
0: eni to sese ko ti ko ti bimo fun won ti jo bimo fun ra won omo awon mejeji ni won jo nda topo
1: seri ti ma ti mo le
0: fun be ni
1: ko ni pe seri ko ma wule so fun okunrin to wa lodo eni
0: okay
1: iye okunrin ti oko e atijo yen ba pe lo
0: be ni
1: ko wa gugu ona lati ran awon mo leji e se to ba fe ra moto ko ma wule ra moto
0: Okay.
1: Body school
0: Okay.
1: Ele gbaru
0: eni won le fi lo okunrin yato sokunrin
2: won bi yin lere se re gbaru e won bere
1: odojo mi ojo
0: eyin na pe igba mi te ba pada wa loku le nkan yi ko to wa di igba mi ide o le se se
1: e
0: o adukwe ele e ga le
3: e ma ka re o
0: eh baba laji ka re o adukwe
3: ah barika barika
0: ah ni gba buru si da wa lati olohun adukwe
3: Ah,
0: I'm having gone so far. I'm having gone so far. I'm having gone so far. I'm having gone so far.
3: I'm
0: having gone
3: so
0: far. I'm having
3: gone
0: so far. I'm having
3: gone
0: so far. I'm having gone so
3: Ah,
0: no, it's cool. Yeah,
3: while
0: I do,
3: I'm not sure. Tori obin se akun ri ma to ni abi
0: okun
3: ni to
0: ko
2: le
3: ko ti roko ba
0: laji iwo ni opo ti roko
3: o bo ni opo eh ki se me te re pe ba ya mori e ni bi ti din lo
0: abi
3: en se baba mi to koko soro saju pe e ti baba fe ka ma ya ma fe tin lo
0: be ni
3: won ka ma ku da ti
0: boarding school
3: yen ni ma to na ma ko lo ko abi Mọ̀ ní pé ní yàwó ara máa tó.
0: Bẹ́ẹ̀ni.
3: Yóò gbé fún yàwó pé wọ́n máa gbé. Ọkọ̀ọ́n ti jáàmù.
0: Ọkọ̀ọ́n
2: ti jáàmù. Ṣé kí wo ti lò? Ṣé kí ṣe èèpè èèpè nílé olórogún? Babalájí kẹ́. Yóò sùn nílé olórogún.
0: Wọ́n ò sùn.
3: Ọmọ bí nǹkan.
0: Ń bẹ̀rẹ̀ láàfin ara jọ wà lórí ètò náà
3: ni.
0: Ọlọ́run
3: tó
2: ní sọ sí ìta ń sọ yìí.
0: Ẹ bẹ́ẹ̀
2: o lè sọ sí. Máa
0: ń fọ́ ọ̀tọ̀.
3: Bóyá
0: ní orí ògùn sí bó.
3: Ìrọ̀
0: ẹnu wọ́n dùn
3: sí.
0: Àmì ọlọ́run.
3: Àmì ọlọ́run.
0: Àmì ọlọ́run. Àmì
3: ọlọ́run. Àmì
0: ọlọ́run. Àmì
3: ọlọ́run. Àmì ọlọ́run.
0: Ami, elu e kale?
4: E kale o.
0: E seun o, ko mu le lore o.
4: Ola Jehova lati roju ni.
0: E seun baba Ola Jehova.
4: Eyin o le gbaru e o.
0: E le gbaru e.
4: Laye laye.
0: Odidi oko la mo pe baba.
4: Ah, mo ye on time o le gbaru e o.
0: Eyin na tun ye oda odidi oko.
4: Laye laye.
0: Si na oloye to duro sha sha sha.
4: Eyin o le sigba o.
0: Lobo ti asigba.
4: A sigba.
0: Elu e kale? Baba la wo le sigba o. Eh to sando.
4: Dami to shape ba to mene.
0: To sando.
4: Wala ba ni se ni kaguku.
0: Abi Olorun, abi Olorun.
4: O ti je so loro ba e ma lo e ma bo.
0: Abi Olorun, abi Olorun.
4: Ti ba wa moto se ti gumo kada e ni jame ni jame.
0: Abi Oluwa o, abi o, abi o.
4: Ati ajemo ologun ni agbaye ko ni buru fun yin o.
0: Abi e, abi Oluwa o, abi o.
4: Abi o. Gbogbo wa ko ni baje fa Jesu Oluwa wa.
0: Abi, abi, abi loruko Jesu o ma seun to sai.
4: olóyè telecom láti ilé
0: ṣáà adúpẹ́
4: ta ni títí ẹgbẹ́ kan sí
0: ọjẹ́ jámi tán
4: wà láta orí gbogbo wa tá à ń gbé tó yà kò ní gbàbọ̀dẹ̀
0: àmì
4: ọ̀rọ̀ yìí ó pàkà sọ
0: ó gara tán
4: ó
0: gara tán ṣé tó sì ṣé wo lè gbá ni
4: ti
0: bá gbà kí n
4: gbá.
0: Ẹ kalẹ́ àmì ọlọ́run.
5: Ẹ kalẹ́ ọlọ́yẹ.
0: À ń gbọ́ yín ẹ kalẹ́ ẹ ti wọlé ẹ ṣeun. Àmì ọlọ́run àmì ń bẹ̀rẹ̀ láàfin ara wa lórí ètò náà ni.
5: Ọlọ́yẹ ẹ jẹ́ kèmí tó ń gbé yín lọ báyìí.
0: Ó yẹ tún já mi tán.
5: Èmi gẹ́gẹ́ bí obìnrin.
0: Èèbà.
5: Wọ́n mi dàmọ́ lá ni láti sàrẹ́wọ̀.
0: Ẹ ṣeun wọ́n mi dàmọ́ lá láti lè bá wa ẹ ṣeun. Ẹ ṣeun.
5: Mi gẹ́gẹ́ bí obìnrin.
0: Èèbà.
5: Ìyàwó wọ́n ti wá kúrò wọ́n wá lóhùn ra mọ́tò fún wọn
0: kọ́ mọ́ ti gbá àwọn ọmọ rẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba tán
5: ọkùnrin tó bá gba rẹ̀ ọmọ fún mi kó wá ra mọ́tò fún mi kí tí wọ́n sọ fọ́kọ tí mo wà lọ́dọ̀ rẹ̀ kọ́dọ̀ sì wá gbà wọlé
0: àwọn
5: ọmọ
0: tó
5: wọ́n mọ ògùn ìyàwó rẹ̀ lẹ́sìn sójú rẹ̀ báyìí
0: ńlọ́bátán ọlọ́run mọ̀ mu wa kó mọ̀ fà lẹ́ni tí ó mu wa lọ ẹ ṣe mọ́ mi dàwọ́ láì ṣeun ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ ṣeun ò pọ́nmọ́ lórí o adúgbò ẹ ṣeun.
6: Kẹ́rì kò sí ọkùnrin tó lè gbà rẹ ọkùnrin tó bá lè gbà rẹ ayá rẹ pé kò gbọ́n ni.
0: Ẹ̀yin ló kókò sókùnrin tó lè gbà rú ẹ̀ ṣá.
6: Kí ìyá yẹn máa kán máa trespass kán dẹ̀ máa tí à láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn.
0: Tọ́ olùbátan.
6: Tó bá jẹ́ yí pé bàbá yẹn bá rí i pé àwọn ọmọ bóun ṣe yín wọn kò tẹ́ wọn lọ bí akókó wọn lọ boarding school bẹ́ẹ̀ nìkan ti
0: sọ. Wọ́n ti wí òun.
6: Àdúgbò kọ́ àwọn ọmọ rẹ̀ sọ́dọ̀ kó wá gba àwọn ọmọ rẹ̀ sọ́dọ̀.
0: Ok.
6: Àdúgbò lọ há ọmọ rẹ̀ fáwọn fámìlì.
0: Ẹ o kọ́ wá gbọ́kọ̀ fún wọn sọ́hun kó gbọ́kọ̀ fún wọn sọ́hun. Wọ́n gbọ́kọ̀ fún wọn sọ́hun kó mọ́ gbọ́kọ̀ wáyà yín.
6: Kó má dá àyàn àjò ìyàwó rẹ̀ wú kí àwọn náà má dá àyàn àjò ayé.
0: Ara rẹ̀ rú ẹ ṣeun.
6: Wọ́n kálukú wọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀.
0: Ọ̀dà ọ̀dà àdúgbò ẹ̀ṣẹ̀ ojú òní tì yín. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
7: Ẹ̀ka
0: alẹ́.
7: Ọkùnrin yẹn ọkọ ìyàwó ti fẹ́lẹ̀ yẹn. Ó fẹ́ fọgbọ́n da ilé obìnrin yẹn rú
0: ni. Ó fẹ́ fọgbọ́n da ilé wọn rú ni.
7: Ó fẹ́ fọgbọ́n da rú ni.
0: Ogún ìṣù.
7: Ìgbà ìyàwó ni ó wà lọ́dẹ rẹ̀. Èsì ìlànà tó.
0: Kò ti ṣe rọkọ̀ fún wọn nígbà tí wọ́n jọ wà papọ̀ aláìlójútì. Gbalikwali ẹlúgbẹ́gbali ẹja.
7: Ọfẹ́ ti gbàgbọ́ lórí ọfẹ́ dàrú
0: mi. Ọkọlọ́wọ́ kọ́ sàánú kọ́lọ́wọ́ dalé iwárú.
7: Ọgbọ́n àrìnrìn ọ̀tọ̀ pé kóun bá ti fi lè jáde mẹ́. Pé kóun bá ti fi mọ́tò òun sí kọ́ bá ti gbà. Wàhálà léèrè.
0: Ọtán.
7: Ẹlú àbí ọkọ rẹ̀ bó tún kọ́kọ́ rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀.
0: A lè síta.
7: A lè ṣe kàánú. Àwa fi máa ṣe yẹyẹ.
0: Bàbá adúgbò ẹ̀ ṣeun ojú òní tì yín. Ẹ ṣeun ó fẹ́ lé ta ni. Adúgbò ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ ti wọlé lẹ́rọ̀ ọ̀dà. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
8: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ ṣeun òpin mílíọ̀nù rẹ o.
8: Ẹ ṣe wá dúpẹ́ àmọ̀ kú ètò
0: gan. Àmọ̀ dúpẹ́ fọlọ́run. Ọlọ́run ní tó. Ọlọ́run bẹ ẹni tó lọ̀rọ̀ náà ló gbé nǹkan rẹ̀ lẹ̀ kó ní ká sàánú òun òbó ni kóun ti bi ọkọ òun kóun ṣàlàyé fọkọ òun pé ọkọ òun jó òun ní pé tó.
8: Ẹ dákun bó lẹ ṣe rúrú àwọn oríṣiríṣi èèyàn bá ọ̀nà
0: ẹgbẹ́ tí
2: mo.
0: Bàbá nǹkan kan nú ayé ẹ̀ ń tọ́kàn lọ́mọ kọ́lọ̀ wọ́n sàánú wa nípa nǹkan kan nú ayé ẹ̀ ń tọ́kàn lọ́mọ.
8: Ọlọ́run ní jẹ́ ìbànújẹ́ ò ní jẹ́ tèmi.
0: Àmì ìbànújẹ́ ò ní jẹ́ ti gbogbo àyè tí ń gbọ́ ètò yá àti tèmi náà láṣẹ Ọlọ́run.
8: Ọkọ̀ tó wá tún lọ wọ́n ra mọ́tò fún
0: kọ́mọ tó
8: ṣẹṣẹ rí lọ́dún wá gbé wálé ọkọ̀ bá ọlọ́run mọ̀ já ponú.
0: Àmì.
8: Sọ́ba ilé gbárù rẹ̀ kò ní ọkùnrin mọ̀ nípa àwọn ti gbé ó ti kú tí wò ti gbé sí.
0: Tó kọ́ ọkọ̀ tà ló.
8: Ọláhùn ṣe bìkan ní pé yín látàyè kalẹ̀ lọ́dún.
0: Ẹ ṣe wàá ọláhùn ṣe bìkan ojú òní tẹ̀yìn náà.
8: Ọgá ọdún àárọ̀.
0: Adúgbẹ́ orun ayọ̀ lásùn. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
9: ẹ̀ka
0: lẹ́rọ. Ẹ ṣeun ẹ̀ka lẹ́rọ òpómúlé lórí. Ẹ̀
9: òpómúlé lórí ọjà Lẹ́kan.
0: A dúpẹ́.
9: Prince Kunle Adetubẹru ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣeun Prince.
9: Ṣé ẹ rí tẹ̀yìn ó bá fẹ́ yàwó. Kóró jinlẹ̀ dáadáa.
0: Kóró gan-an.
9: Kúrò dáadáa.
0: Eba.
9: Kó tó fún ẹṣẹ́ obìnrin tó fi bímọ. Obìnrin. Torí obìnrin tó fi bímọ sí obìnrin.
0: Bẹ́ẹ̀ni.
9: Kì í ṣe pé ọkọ yẹn kú.
0: Bẹ́ẹ̀ni.
9: Tó fi lọ ọlọ́kọ mi.
0: Bẹ́ẹ̀ni.
9: Excursion ló ṣe lọ o.
0: Ó ṣe excursion lọ ni.
2: Excursion.
0: Gégé.
9: Bẹ́ẹ̀ni.
0: Gégé. Ó ṣe excursion lọ ni.
9: Torí kò sí obìnrin tó ti lè bímọ fẹ́ nìkan. Táàrin wọn lè dí àdí tán.
0: Kò lè dí àdí tán. Yóò padà sí lórí ọ̀fẹ́ àti mọ̀ sọ pé mo fẹ́ padà wo bẹ̀ wò.
9: Ọjà tí ọmọ bá ti wọ̀.
2: Òkúta ti
0: dúró
9: bẹ́ẹ̀. Ṣé nípa bẹ́ẹ̀. Ọkùnrin tó fẹ.
0: Bẹ́ẹ̀ni.
9: Kánjọ ṣàdéhùn pé kankan máa ń kọ́ ọmọ lùpọ̀
0: bọ́. Ẹ o.
9: Kò ró dáadáa.
0: Kò lárò jinlẹ̀ nù o.
9: Nígbà táwọn ọmọ yẹn bá dàgbà.
0: Bẹ́ẹ̀ni.
9: Tọ́ni ọmọ láti yẹ ṣe. Tí ìyá wá. Tí bàbá wá. Ipò wo ni ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yẹ ó tò sí.
0: Kábíyèsí Ọlọ́run. Ipò behind. Ipò spectator.
9: Olùwòran ló jẹ́ bẹ́ẹ̀.
0: Olùwòran.
9: Bẹ́ẹ̀ tó bá wá jẹ́lu ọ̀tọ̀. Ọmọ yẹn ń gbé. Kì í ṣe ibi kankan nu wọn ń gbé. Tó wá tí ì ṣe ibi tán lè lọ láàárọ̀ kan
0: tó ní ìrọ̀lẹ́. Káńdé ló ń ra lálẹ́.
9: Ṣé yóò wá pèsè yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ fún ìyá àti bàbá tó bí
0: mi? Kò ní ṣe é ṣe o.
9: Then ẹ jẹ́ ká fi rora rẹ wa wò. Torí bí mo ṣe wà ń sìn tí ìyá mi àti bàbá mi bá wà láyé.
0: Bẹ́ẹ̀ni.
9: Wọ́n ti tú ká. Ìtìjú ni màá máa ká sí gan káwọn ọ̀rẹ́ mi máa mọ̀ pé ọ̀tọ̀ ni
0: ìyá àti bàbá mi wà.
9: So ọ̀nà bí wọn ó ṣe padà dà wọ́n
0: pọ̀ nínú wọn. Lámọ̀ san.
9: Èmi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti lọ fún ẹrù ìyá wọn nílé ọkọ tuntun tó kó padà sílé bàbá wọn. So nípa bẹ́ẹ̀ especially ẹni tó tún fẹ́ lòmíì tán. Tí ò tún bímọ fún tọ̀hún. Bó bímọ fún gan táwọn ọmọ tó bí sílé ọkọ àárọ̀ bá lówó lọ́wọ́ tán ní ṣe ń jì lọ́wọ́ dáadáa.
0: Bẹ́ẹ̀ni.
9: Nígbà tán ó bá gbà ya àwọn tọmọtọmọ náà ó gbà.
0: Wọ́n tún gbà ya àwọn tọmọtọmọ.
9: Ọlọ́run mọ̀ jẹ́ arawọ́ sóyè.
0: Àmì àmì.
9: So irú obìnrin tó ní kán fún onímọ̀ràn yẹn. Tó bá jẹ́ pé ó ti dìtámì pé òun ti délé ọkọ tuntun òun fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú
0: tọ̀
9: kò ní ní kán fún onímọ̀ràn torí nǹkan tó ní kán ọgbọ́n tóun ó fi gbé kalẹ̀ fọ́kọ́ òun ló béèrè.
0: Ló béèrè fún bẹ́ẹ̀ni.
9: Kò sọ pé kòun ó gba mọ́tò.
0: Bẹ́ẹ̀ni.
9: Kò sọ pé kòun ó gba mọ́tò.
0: Ọgbọ́n wo lòun fẹ́ fi gbé kalẹ̀ fọ́kọ́ òun.
9: Fún ọkọ̀ tuntun.
0: Bẹ́ẹ̀ni.
9: Gàtí nínú ọkàn iná rẹ̀ ó ti gba mọ́tò.
0: Nínú ọkàn rẹ̀ lọ́hùn-ún.
9: Ó ti gba mọ́tò.
0: Ó ti gbọ́kọ̀. Kọ́ bẹ̀rẹ̀ sí utilize ẹ̀ lókù.
9: Nǹkan tí ò tó nǹkan. Nǹkan tí ò tó nǹkan ni ó ṣẹlẹ̀ tí ó sọ dìgàmọ́ kan tuntun lọ́wọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
9: Àwọn èèyàn wa.
0: Bẹ́ẹ̀ni.
9: Tí ò tí níyàwó. Tàbí tí kọ̀ǹdíṣàn wọn bá wà ráǹtí pé kán fẹ́ ìyàwó mi.
0: Bẹ́ẹ̀ni.
9: Kán wà kíákù. Nípa obìnrin tó ti bímọ síbì kan rí.
0: Kọ́lọ́hún kọ́ ṣàánú o. Kọ́lọ́hún kọ́ ṣàánú o.
9: Ìkejì. Kán wà kíákù. Pẹ̀lú obìnrin tí ò ní lè bímọ fún wọn mọ́. Ẹ ṣe mo dúpẹ́ mọ pé tó ń tó.
0: Kí wọ́n wà kíákù pẹ̀lú eléyìí tó ti bímọ síbì kan rí. Kí wọ́n tún wà kíákù pẹ̀lú eléyìí tí jẹ́ pé kò lè bímọ fún wọn mọ́. Wisdom wisdom. Ẹ̀lú ẹ̀ kalẹ̀. Ẹ̀lú ẹ̀ kalẹ̀. Ẹ ṣeun òkúnmílẹ̀ lórí yìí.
10: Orúkọ mi ni ọ̀gá sínú.
0: Àdúpẹ́.
10: Ẹ ṣeun. Ṣé arábìnrin kó tó di pé ọgbà mọ́tò àbí ọgbà.
0: Bẹ́ẹ̀ni.
10: Ẹ kọ́ sọ fún ọkọ rẹ̀ tó tún fẹ́hùn.
0: Ọkọ̀ tuntun tán ṣẹ̀jọ́ ń wà papọ̀ àbí.
10: Bẹ́ẹ̀ni.
0: Òun náà ló lóun ọ̀mọ̀ bóun ti fẹ́ wí fún náà ni nísìnyí kì í ṣe pé àti. Bóun ló ti fẹ́ wí ẹ́ ó ní ká kọ́ òun bóun ó ti wí. Ní ní tó pè fún gan-an pé kẹ́ ẹ kọ́ òun bóun ó ti wí.
10: Yóò pè ọkọ̀ òun jòkóó.
0: Ok.
10: Pètò nǹkan bá ẹ lọ́dọ̀ pètò àwọn bàbá wọn àwọn ọmọ yìí. Olóhùn fẹ́ gbé mọ́tò fáwọn ọmọ yìí.
0: Ayi.
10: Láti pé bí wọ́n ti máa lọ sí skul.
0: Ok.
10: Wọ́n á yé kó yé pé mo ní tí mo wá fẹ́ ṣe ni pé mo fẹ́ kí n fi ọ̀rọ̀ lọ yín. Ṣé pé sọ yẹ kí n gbà àbí kí n má gbà. Se ba fe gba nisin ko lowo si kun so npe so kun won gba. Ko ba ti ni kun won ma wule gba. Won fe kan ma kun so npe ko leji.
0: Okay. Oga senior, laarin emi ati yin, se iyawo yin te ba fe yawo ru e le wa ba yin be keyin no si gba.
10: Ko ba ti so nwe pe yin kan ton so npe yin kan bayin, mo le ni ko yin pe so. Ko gba so ma wa lati emi mi.
0: Okay.
10: Se wa lati emi mo so npe ko ma wule gba.
0: Okay. Okay. Oda o si be nloto ben nloto ben ben bo si ri gan anu to mo wi pe ko ba koju se nikan yo koyin se lomi e so le elo e kale
10: elo e kale
0: e seun
10: e kale elo e ku eto
0: adupe aku ni damu
10: omo bi nkan
0: nbe la afi ajo wa ri eto na ni
10: ku se o
0: mm
10: seri awon te so ra to ke no gan ye
0: ato I'm glad we're
2: here. Hello.
0: Hello. Ah. Cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha cha. Hello, Kale.
10: Kale, sir.
0: Eshi unwo kumile lori.
10: Kweto.
0: Adupe.
10: Beni o bini ye.
0: Beni.
10: Odare ye ti musan yo.
0: Eh, kile kwe yi?
10: Odare ye ti
0: musan. Odare ye ti musan. Eh, koma.
10: ke
0: gan pe lori eto nisin won ni awon ni yawo awon won tun ko bi o ti so pe bo ti ye ko sorry awon le gba to ba so ru e fa won to ba to kan won awon le ni o gba
10: oko la ni bende
0: to oda oda elo e kale
10: oko mi lero
0: e o po mu lero leto eto oko mi lero
10: oda
0: elo e kale ti wole lero lodindi
10: Mr. Peacemaker
0: ah peacemaker lati ju ekun
10: Mr. Peacemaker.
0: Peacemaker la toju e ku seyin ni.
10: Bẹ́ẹ̀ni.
0: En sole, nkan ni se wa.
10: Ile seyin Olorun bo ni je ko jona.
0: Amin Allah, amin Allah.
10: A se ki gbogbo awon to tin pe lataro.
0: Adupe.
10: Seri n to ba kun kaluku ototo ni to.
0: Wallahi. Wallahi fa, wallahi.
10: Seri gege bi laka ete mi.
0: Eba.
10: Iwo omo bin yen. Emi ayo da eni.
0: Ayondare
10: ayonde eni to fi tun oko to fi le to tin ko ti ko gba ki kan ko ma fi gba omo lo school
0: ayin
10: yo ko tin ko ti won tun le gba kan mi lodo won
0: bi ki lo tun fe ki lo tun fe gba bi se ka ju ko ma fe gba ri mu abi whisperna
10: seri program yi
0: eba
10: program to tun di ese ni
0: to adupe
10: idi local kuno de ni baje
0: amin allah amin amin
10: e to ni pe kini seri to me o ti fe yawo kan yawo ko so eh yawo kan ko ti fe ni kan tele
0: kin
10: wa gba pada mu
0: eh
10: ko si ogbon te fe da
0: kai
10: papa ti lo yeri abi ta wa wa yi
0: eh
10: o ma tun le yeri awon leyin
0: hmm
10: e je ko ma ba ti lo gege bi mara to fe ko ma be ko ma lo to baba won je je
0: to
10: baba won ma gbe lo ati mato ati gugu e e ma bara
0: ko ma bara won lo ko ma ba ti won lo so won wa alaikum salam adupe elo e kale e ti wole e kale o
10: e kale o
0: e se won opo mu lero re
10: opo mu lero
0: adupe
10: Abaloye lo nsoro.
0: Esun Baboloye.
10: Un temi ri
0: ni
10: oro yen.
0: Ni
10: pe awon omo iyawo yen ati oko yen.
0: Beeni.
10: Won jo nsoro to ju pe won toju omo lo.
0: Okay, oro won ti ju pe ankan gbowo nje toju omo nikan lo.
10: Beeni.
0: Un
10: to ti wa nbe ni pe oko ti to wa nle yen.
0: Eba.
10: Emi ife lu fin ba obinrin yen lu.
0: Eh, oni Olorun.
10: Ni pe o re ni ti o bo toju omo
0: omo to. Eh.
11: àmọ́ ibi tí ọ̀rọ̀ ń lọ ẹ̀mí ẹ̀ wà nínú ewu. Ọkùnrin ti tọ̀hún tó ní òun fẹ́ ra mútọ̀ nǹkan méjì ló lè wà nú ẹ̀.
12: Ok, ẹ sí àwò.
11: O lè fẹ́ pa ọkùnrin yẹn.
12: Kábíyèsí Ọlọ́run.
11: O sì lè fẹ́ da ọ̀nà obìnrin yẹn rú. Àmọ́ ohun tó ṣe pàtàkì ni pé ìtẹ́ẹ̀dì tó bẹ̀rẹ̀ yẹn ó fi gba mútọ̀ tí ìbá ti ṣe pé ohun tó wà lẹ́ẹ̀rin wọn ju ọ̀rọ̀ àwọn ọmọ lọ.
12: Bẹ́ẹ̀ni.
11: Bí wọ́n ti sọ̀rọ̀ kọjá ìtọ́jú àwọn ọmọ.
12: Ok.
11: Kó kú àwọn ọmọ lọ sí nọ́ọ̀sì and primary, kó kú ohun wọn lọ sí boarding.
12: Ok.
11: Tán bá kó wọn dé boarding. Owó tí mútọ̀ kan fi sí bank kan máa fi tọ́jú àwọn ọmọ.
12: Ọ̀dà.
11: Kébí kò fẹ́ rí wọn lórí ọ̀kadà ni.
12: Àbí kò jù bá ń lọ.
11: Kò proper kí. Kò gba mọ́tò rárá.
12: Ọ̀dà.
11: Ọkọ̀ tọ̀hún gba, ọkọ̀ tọ̀hún ò ní gba.
12: Ọ̀dà. Ọ̀dà. Àdúgbò ẹ ṣeun bàbá. Ẹ ṣeun fún ojú tẹ́yìn náà tó fi wò ó. Ọ̀dà ẹja tara bẹ́ẹ̀ ká dẹ́ka polówó ọjà ká polówó ní táǹtà ti wọ ní sábà bá polówó ọjà tá a darí dé. Ètò òpómúléró yóò mọ̀ tẹ̀ ẹ́ wájú òpómúléró lè tò. Ẹ mọ̀ gbàgbé nọ́mbà òpómúléró tí ìpadà ẹ mọ̀ pé ẹ lè mẹ́sẹ̀jì ẹ ní lórí WhatsApp tàbí kẹ́ mẹ́sẹ̀jì pẹ̀lú mẹ́sẹ̀jì tàbí kẹ́ mẹ́sẹ̀jì pẹ̀lú voice note. 08106746747573. 08106746747573. Ẹ jẹ́ ǹdẹ́ka polówó ọjà kí n lọ pa Akinde mọ̀ ń bọ̀.

ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnlógún ni awokoko mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu. Òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ òsì rẹ́ni bárò rẹ́ ni bárẹ̀ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dín rán tó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka. Òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Babatunde Azeez Oloyewan. Òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò òpómúlérò.

0: lọ́tún lọ́jọ́ yọ jerry gold ló tún déwó pẹ̀lú àwọn tá a lè lò fún ìlera wa ẹ bá ń kí àwọn èèyàn jerry gold.
1: A kí gbogbo ẹ̀yin fáǹsì wa o.
0: Yes sir.
1: Láti lè ṣe jerry gold wellness therapy.
0: Yes sir.
1: Ta wà ní ìlú ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ti wà ní Kwara State a kí yín o.
0: Okay.
1: Ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìwòsàn ní láì lo oògùn.
0: Okay.
1: But mo ní ìkéde kan. Ìkéde pàtàkì.
0: Yeah.
1: Ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ẹ̀yin bá ti lé ní 40. Kò yẹ kí ẹ̀yin máa jẹ ṣúgà mọ́.
0: Àwọn nǹkan dídùn.
1: Tẹ́bà mógì oyin lẹ́ẹ̀kẹ́ lò.
0: Òkè torí pé ìyẹn jẹ́ raw material.
1: Bẹ́ẹ̀ni oyin gidi wa common torí ẹ̀ a ti gbé oyin gidi wọlé. Jerry gold honey.
0: Okay.
1: NAFDAC approved.
0: Okay.
1: Ó wà ní one step pharmacy.
0: Okay.
1: Kò sí irú size tẹ fẹ́.
0: Tẹ́ẹ̀ni
1: rí mbẹ́.
0: Bó ṣe wù kọ́ pọ̀ tó.
1: Àtún afẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Okay.
1: Náà lónìí, ẹ jẹ́ ká lọ sí the business of the day.
0: Okay, sir.
1: Quantum energy.
0: Yes, sir.
1: Wọ́n ní ìwòsàn láì lo oògùn. Àwọn òyìnbó tó ń ṣe oògùn náà fi ya wípé àpọ̀jù ló oògùn tó ní kẹ́míkà. Ó máa ń affecti àgọ́ ara yìí náà ni. Ló fi di pé tọ́ba yáì rí pé oògùn mi ò ṣiṣẹ́ mọ́.
0: Nínú àgọ́ ara.
1: Nínú àgọ́ ara.
0: Nígbà tó ti wà addicted. Àti ló.
1: So a máa sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta. Number one is quantum ceramic plate.
0: Okay, iṣẹ́ kí ni ṣe?
1: Abọ́ ni.
0: Okay.
1: Plate ni.
0: Okay.
1: So inu set plate yen. Cup meji. Flat plate meji.
0: Okay.
1: Ati abode le fi jamala.
0: Okay.
1: Meji lo awon je mefa inu wa.
0: Okay.
1: Se di plate yi. Te ba si le ra, te fi njeun. Gbogbo aisan to ka ti jo mo. Te le to le gba jije.
0: To le gbenu wole.
1: Wole.
0: Okay.
1: O di bye bye.
0: Si
1: o nje ba si le wonu plate yen. Gbogbo àwọn toxins ẹ rí pa àwọn oúnjẹ sìn fertilizer caffeine kò náà fi pin gbogbo àwọn toxins yẹn ìní fa oríṣiríṣi wọn ní cancer wọn ní kíníkan wọn ní gbàgbọ àwọn àìsàn lálálálá ìyẹn di bye bye.
0: Okay.
1: Gbogbo àìsàn tó lè bá omi wọlé tẹ bá lè ra plate yìí tẹ kó sínú storex yín.
0: Okay.
1: Omi tó bá ti ń jáde ńbẹ omi yẹn ti kúrò ní dead water ó ti di living water bẹ́ẹ̀ ni so omi yẹn rẹ̀ ní. tẹ bá ti mú mi yẹn ẹni tó bá jọ máa sàn nù ìdílé yẹn ẹ gbàgbé ẹ.
0: Báyìí inú.
1: So quantum ceramic plate òun máa recommend for everybody wa.
0: Láti
1: ká máa fi jẹun.
0: Okay.
1: Gbogbo àwọn tó wà ní orí ìdìbò láìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ rà fún wọn.
0: Okay, ká máa fi jẹun.
1: Wọ́n máa fi jẹun.
0: Okay.
1: Ká máa kọ́ bẹ̀ mú mi.
0: Okay.
1: Ẹ jẹ́ láìkì fàájì. Kọ́ọ̀pù yẹn kẹ́ fi máa mú.
0: Àwọn tí
1: wọ́n bá mú. Plate yẹn is
0: 340,000.
1: Ẹlẹ́ẹ̀kejì.
0: Yes sir.
1: O ni quantum polarized eye glasses.
0: Glaasi tá n polówó
1: yẹn. Tá n ti sọ láti jọ pé.
0: Okay.
1: Ẹyin tẹ ní glaucoma. Ẹyin tẹ ní cataract. Pé glaasis yìí sẹ. Ẹ lọ gbìyànjú ẹ wò.
0: Okay.
1: Níwọ̀n ìgbà tí ojú yóò bá ti fọ́.
0: Yan-yan.
1: Yan-yan.
0: Tẹ́ ẹ̀ rí
1: fi lọ.
0: Okay.
1: Ẹ má débẹ̀.
0: Okay.
1: Tẹ bá sì rí díẹ̀ díẹ̀. Ìrètí wà fún yín pé quantum polarized eye glasses.
0: O lè ṣiṣẹ́
1: yẹn. O máa ṣiṣẹ́ yẹn.
0: Okay.
1: Tẹ bá dẹ̀ ti ra. Era detox ti pọ mọ. Detox ti ẹ ní ò fọ gbogbo àgọ́ ìdọ̀tí ìdọ̀tí inú àgọ́ ara yín nù. So tí ẹ bá pè mí ibi tẹ́ ti lọ ra glasses yẹn nílùú ìlọrin.
0: Okay.
1: Máa sọ fún yín.
0: Èló ni glass yẹn sà.
1: Glass yẹn 320,000 ni wọ́n bá.
0: Ni wọ́n bá. Bẹ́ẹ̀ni. Okay.
1: Na ẹlẹ́ẹ̀kẹta. O ni quantum graphene boxer.
0: Okay.
1: Fún àwọn ọkùnrin.
0: Àwọ̀tẹ́lẹ̀ kọ́ hun.
1: Àwọ̀tẹ́lẹ̀ ni.
0: Okay sir.
1: Ìyẹn wà fún àwọn tó bá ní prostate. Sétọ̀. Tí ọkùnrin bá ti lé ní ogójì ọdún.
0: Yeah.
1: There is tendency kó ní prostate.
0: Okay.
1: Iṣẹ́ bọ́ksà yẹn ni pé ó máa ń ṣe àmójútó àárín yẹn.
0: Okay.
1: Láti maintain healthy prostate.
0: Ìyẹn ni pé yóò jí àwọn.
1: Gbogbo àwọn cells tó ti kú yẹn.
0: Kúnú àgọ́ ara. Okay.
1: Yóò improve energy ibẹ̀ yẹn. Yóò improve blood flow ibẹ̀ yẹn.
0: Okay.
1: Ẹyọ ọkùnrin ń ṣe ìṣẹ́jú méjì. Ó sì rẹ̀ mí gbogbo yẹn máa kúrò ńbẹ̀.
0: Okay.
1: So gbogbo ẹyin tó bá jẹ́ ọkùnrin ẹ ti lé 40. Tẹ ti rán pẹ̀lẹ́pẹ́ ẹ ti ní sétọ̀sétọ̀ yẹn prostate. Ẹ tètè lọ ra quantum graphene boxer.
0: Èló ni boxer yẹn wà jẹ́bà.
1: Boxer yẹn 100,000 ni.
0: O ní.
1: But mẹ́ta 250,000 ni.
0: Okay.
1: Tó tọ́nà bá bless yẹn kí yẹn ra mẹ́ta. Ìlú ògbómọ̀ṣọ́ ni mo kalẹ̀ sí.
0: Okay.
1: But a máa ń ṣe wébi káàkiri.
0: Gbogbo ibi téèyàn bá ti fẹ́ ra.
1: Jerry Gold Wellness wà ní Odetomi Street.
0: Okay.
1: Ní àdúgbò Odoro.
0: Okay.
1: Ní ìlú ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo la
1: lè pè sí? Nọ́mbà yìí.
0: Yeah.
1: 080-80-34-34-84-43-89.
0: Ẹ tún pè.
1: 080-34-34-84-43-89. Àwa fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Fún gbogbo àwọn products
1: yìí. Tá a ti dárúkọ yìí.
0: Okay.
1: A sì máa retí.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣe.
0: Ó dàbọ̀.

0: kira yin le dara yin lo e kira yin hi e su so pe elu ai wa la wo ni to yo lo be ba ti fe so go straight to the point
1: de ba wa e jo mo need number doctor wa mo need number doctor wa a send die sin te ba si fe ba won soro ke se pe ke ma wa ba wa ju ke ma fa yin e lo bi te lo nkan bayi ni se ki mo le se bi se wo ni ki ngbe te ba si fe se we won mo ba yin social ojo ori yin iru okunrin ni abo birin se ti bi ma be ti bi mo
0: gbogbo ipo kan fe lo gbodo wa ni
1: so yin gbodo wa nle
0: ko ni lo kan ma bere lowo yin gan gbogbo e le
1: kudo mo si fi lona abayo to to ati bo ti ye ko ni ju bayi lo lori eto fun tojo tito ni dakun ilera wa se pataki
0: ta ba fe mo
1: sasuse wa a tu pade pelu ayo
0: ati awon olohun ba e mo gbagbe ati lalala o
1: e mo gbagbe ati sasuse wa o
0: e lalala o
1: lalala skibo
0: e toto melo to
1: e sasuse wa
0: e gbo mi si mojo
1: e gbo si
0: olohun mo yo kini ku oloro wa o
1: tutu e mo sasi loni lalala
0: e mo se loni
1: la la la la la la si ko
2: ẹnlẹ́ o ẹ̀yin ẹlẹgbẹ́ mẹgbẹ́ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kémi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kémi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kémi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kémi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kémi náà ó ti jẹ ó wá dáa bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ ó rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbàá ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
3: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.